0: Hallelujah, hallelujah, hallelujah. Akojumo gbogbo ololufe le se redo bonu fe eto kale si ilu Eko a wa lori adua oworo laaro yi emi ora yin woni Solomon Adeoye odun ayo lu ayi mi ka bi oye lati le jo si power line center world ICSC ni number 2 Ajebo lane agege ni ilu Eko e ja gbadua oruko Jesu adupe lo yin olu agbo pe wa olo mi mo gba yin wa gbogbo ololufe le se bonu fe to ngbo wa laaro yi oluwa dawole won dawole aye won ki iyanu ko sele loruko Jesu Oluwa wa amen ibi ta fe ka laaro yi ni wori David ori keta le ni ogota ta mo si Psalm 63 ese kini verse 1 Psalm 63:1 oni olorun iwo ni olorun mi ni kutukutu mi o ma safeni re o gbe ran gbe okan mi rara mi si fasi oni ile gbigbe ati ile ti npo gbe ibi ti omi ko pe si mo ba bere lowo gbogbo eyin eyan olorun to nteti si wa laaro wi pe ogbe ta lo ngbo ogbe ta ni o ngbo opolopo eyan ninu aye orisi oso ngbe lo ngbe won elomi ogbe iyawo e lo ngbe elomi ogbe oko e lo ngbe elomi ogbe omo e lo ngbe elomi wa ogbe obi e lo ngbe ogbe ore lo ngbe elomiran en to jo jade lewe ibi ta ka yin laaro yi oni samu ye ni ogbe olorun lo ngbe ohun ni tohun o oni olorun wo ni olorun mi ni kutukutu le mi o ma safeni re ohun gbe re ngbe okan mi o en ara mi si fasi o ni ile gbigbe ati ile ti npo gbe mi ti omi o gbe si oro olorun wa fi ya laaro pe ohun gbe olorun lo gbodo ma gbe waju mi ni ko gbe oko e ma gbe o tabi ti yawo tabi to mo tabi to bi e sugbon ohun gbe olorun lo gbodo ma gbe oju ni papa ni kutukutu owuro ka gbega ka kepe iwo lokan mi fe o ta ba de ti se leyi o daju wi pe olorun ma yo si wa gbogbo nkan wa ni o ma se dede ona ma la fun wa won gbadua loruko Jesu lati owuro yi lo gbogbo eyin eyan to ngbo eyin ololufe le se nbe bon fm to ngbo eto yi ogbo olorun ko be si gbo kan yi ife olorun ko wonu yin ati mo safere olorun ko dirorun fun yin loruko Jesu be si safere olorun olorun ko yo si yin olorun ko farahan fun yin bo ngbe olorun ti ngbe okan yin e ma ri olorun olorun yo yo si yin sele ya ni yo si sele ayipada re yo wonu aye yin ati si olorun o ma rorun fun yin be lo ma ri ogo ni folorun yo ke orun ko ni pa yin o ile ise bon fm yo mo tesiwaju loruko Jesu lo wa amen
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupe fun Olorun Oba oruko temi ni Alhaji Imam Abdul Gani Adebayo Igiganga Oba to tun ni ki ojumo teni ko mo wa opin ose lawa yi Olorun ko mo sa se ni opin ose rere fun wa Ola Nabi lodo Olorun Ola la ilaha illallah atonile atalejo atokunrin atobirin ah mo ja guro banuje lori ara wa atawon to wa ni abroad ni atawon to wa leni je ka guro ara wa sidun ni pelu ase atagbara Olorun ile toni ti mo bayi amo jade awon mi wo wa le won mo sinmi en tin sinmi le agbaku ni de bayin le o en tin jade ti wa jije mu mu lo olorun oba kuni jo pade adanwo ire oju ona olorun sa se feni kokan wa ka wa gbiyanju ka dakun ka se daada ka de gbiyanju ka toju ebi ka toju ile ka toju ara weekend la wa ipo ba nbo wona ra nkan fa awon omo re wo to re ja si pe ni osose le omo nwale wo na try gbiyanju to ba nbo mokan mokan wale lase wo na fa goli bagidani ka awon mo ri okan momo pe baba awon nbo Olorun yo se ni rorun oba to ni rorun re yo fi kare eni kokan yo ba to lede se daada ju bayi lo wala la ilaha illa allah urfa temini alhaj imam habl gani adebayo igiganga the grand chief missioner ayatullah humat islam society of nigeria arawa se agba fun imam agba gbogbo olujo satedo suru lere lagos assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: Apo ojumo o iwure toni yo waye latenu emi omo yin oloye baka ode agepo edo lati ile oro ni musin o du ifa oyan ku meji la fe fi bara wa soro loni o iku yo aje lori gbogbo eyin olugbo mi gbogbo eyin osise ile ise Bande FM awon aje lori yin o gbogbo Nigeria patapata ba n te ti gbo mi loni ta ba jade ni gbe ku wale ba na ni poku yin wale ni pada dele ke poku omo o nitori aruruku mo dagba odunduku ni waran ni waran omo akeke ke pe jo lede ndibo mekun nitori akodoro ori eran ikú ló ní máa tẹ̀rí igbá ó ní máa pa gbá ikú ní máa tẹ̀rí àwo máa pàwo ikú yìí lọ́gbàbùṣe gàdá lọ́gbùṣe gèdè ó lóun ó rè ní anù rẹ ó lóun ó lọ rè é panù rẹ ikú délé anù rẹ gbọ́ nínú ẹgbẹ́ orú kíkú ó tó dé ikú délé anù rẹ gbọ́dọ̀ àwùjọ èso ó ti tù kíkú ó tó dé ikú délé anù rẹ ò lè kú mọ́ kàkàkà anù rẹ wá dirú ó di gba mọ́kú lọ́wọ́ gbogbo owó tó lóun ó pa yẹn dirú ẹ di gba mọ́kú náà lọ́wọ́ gbogbo àrùn tó lóun ó ṣe yí ẹ dirú ẹ di gba márùn náà lọ́wọ́ iléeṣẹ́ abáńdẹ fẹmi ò ní gbóná o ayò rẹ wá lagun lérí orin awo ní nkọ ẹsẹ tí ó nà ìjú awo ní ndó ó gbé ayé ẹwà owó tó lóun ó pààyàn rẹ ò lè panu rẹ mọ o ọyẹyẹ ẹwọ mi kú ṣẹyẹ lórí awo ọyẹyẹ òfò tó lóun ó ṣàánú rẹ ò lè ṣàánú rẹ mọ o ọyẹyẹ ẹwọ mi kú ṣẹyẹ lórí awo ọyẹyẹ ìdààmú tó lọ́wọ́ ṣàánú rẹ ò lè ṣàánú rẹ mọ́ o ọyẹyẹ ẹwọ bìkú ṣe yẹ lórí awọ ọyẹyẹ ikú ayẹ lórí yín àrùn ayẹ lórí yín o tọ́ba bí ń léèrè pé ta ni ẹni tó ṣèwúre tòní ẹ sọ fún ọ pé èmi ọmọ yín olóyè ìfẹ́kọ̀ ọ̀lẹ́ àgékù ètò láti ìdí òrò ni mo ṣe ni o èmi á sọ wá o.
3: mo bá ti mọ ìfẹsẹwọpọ gan la bá máa gbọ ọjọgbọn adédè bí o fẹ àfijù rédíò àfẹdẹ fẹyọ àpàtẹ èdè ó kú fọfọ agbédè àmọ wí ohun tó bá jọra wọn làwọn á fi bí wọn ara wọn níléeṣẹ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóhùn ní pèlè ìfẹsẹwọpọ àmẹjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ bó ṣàwùsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó ọgá ni wá nínú ìjìnlẹ èdè bó fẹ bó ṣe lédè yorùbá pọnbélé níbi ká má fe popo yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹnu iṣẹ òun ìmọ ìjìnlẹ ló já tó gbangba lẹsùn lọyẹ bẹẹ bond fm 92.9 ìfẹsẹwọpọ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa níbẹ ìfẹsẹwọpọ àmẹlẹ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹlẹ ọrọ.

bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká súnmọ́ bí kí àjọ fi kí ẹ jẹ́ kí a fi yìn fún Olúwa ẹ̀yin orílẹ̀-èdè gbogbo ẹ̀yin ènìyàn gbogbo nítorí tí ìṣe wàánu rẹ̀ pọ̀ sí wa àti òtítọ́ Olúwa dúró láíláí ẹ̀yin Olúwa gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà.

ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 akinyin ẹ o pe ẹ ku ojúmọ òní ẹ ku ojúmọ ayọ òní ẹ ku ojúmọ ore ojúmọ ọdùnú ojúmọ ọmúlárada ojúmọ rerere èyí tí yóò máa sìn tí yóò máa bá yín lọ tí yóò sì máa bá wa náà lọ nílé iṣẹ́ Bond FM 92.9 ẹ ku ojúmọ òní o a dupe lowo olorun nitori ti olorun ji wa si ayo ati alaafia be na lo je yin olugbo wa nigba te ma ji ejile ku lowo e o ji larun lowo se oro gbogbo wo tope bi oro gbogbo wa tope o de ju ope lo ni oruko mama wa omo ba birin adenike adegoke ati baba wa ati baba wa ogbeni benga fatile na ni akiyin pe eku ojumo re eku ojumo ayo ojumo odunu ojumo obukun ojumo rere oni lagbara lowo na ojumo ayo na lo ma je fun yin ati gbogbo je ki abere kiki wa tori omo dada akoko bere kiki lati nu ile wa iyen la fi ma mo pe omo yi ti jire o de ki baba o pe eku ojumo akiyin oba wa olusegun ajasa akiyin obo ni gbongbo akiyin o pe eku ojumo re sa ojumo ayo ojumo odunu ojumo buko na ni yo je fun yin ati gbogbo leyin lagbara lowo olohun gbogbo ilu oni gbongbo ni abe akoso yin oni baje lagbara lowo olohun ilu ya tubo ma gberu si ni atu abiki oba wa ni ipinle eko oba wa rewan akilu akiyin sa eko ojumo sa ojumo ayo ojumo obukun ojumo ore na ni yo je fun yin ati fun gbogbo idile yin ti o fi mo gbogbo ipinle eko patapata eko wa ni baje lai lai lagbara lowo olorun atu fi akoko yi ki gbogbo loba loba gbogbo ojoye ati gbogbo ara ilu patapata ti en teti si wa akiyin opo eko ojumo ojumo ayo ojumo obukun na ni yo je fun yin náà ni yóò jọjẹ́ fún gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run òní adùn òní asán gbogbo wa o lágbára ọlọ́run gbogbo orin àjọ wa ní iléeṣẹ́ Bond FM 92.9 náà lẹ́sẹẹsẹ ni bẹ́ẹ̀ ti mọ̀ pé ní iléeṣẹ́ Bond FM 92.9 ọgbọ́n ìmọ̀ òye ó pọ̀ rẹpẹtẹ nínú gbogbo nǹkan tí à ń gbọ́ nínú gbogbo nǹkan tí à ń kọ́ lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tí ẹ̀dẹ̀ ti ń gbà ní orí ibi ní orí ìkànnì yìí tí ẹ fi ń nífẹ̀ẹ́ sí wa ọlọ́run àtúbọ̀ máa nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ yẹn àtúbọ̀ máa ní sí yín gbogbo ètò wa a bẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí nígbà tí aago mẹ́rin àbọ̀ bá ti lò pẹ̀lú àkókò ìsọtẹ́lẹ̀ lẹ́yìn àkókò ìsọtẹ́lẹ̀ ńkọ́ ilé sanmi náà ni nígbà tí aago márùn-ún bá ti lò ìdílé àdúrà nígbà tí aago mẹ́fà bá ti ku ìṣẹ́jú mẹ́wàá ṣùgbọ́n kó tó dìgbà yẹn ńkọ́ ètò wa ètò yàn ròdodo náà máa gun orí afẹ́fẹ́ lágbára lọ́wọ́ náà bẹ́ẹ̀ ni àmú gbogbo orin àjò wa má jẹ́ ká gbàgbé náà ó pé kó tó di gbogbo ìgbà yẹn náà ojúmọ́ rẹ pẹ̀lú Alhaji Adedeji Oluyege náà yóò wáyé títí di aago mẹ́fà nígbà tí aago mẹ́fà bá ti lù gérégé ó ní yàjò yàjò ni nínú ìwé ìròyìn wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbọ́ bóyá ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ẹ tútù gbọ́ ó máa yé yín yékéyéké ṣé wá rí i tó dàbí pẹ̀ tí gbọ́ rárá ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń gbọ́ báyìí bẹ́ẹ̀ ló ṣe máa wọnú òye yín ó dẹ̀ máa yé yín yékéyéké nìyẹn wá ní ètò wa ètò yín kókó inú ìwé ìròyìn yẹn láti ilé ìròyìn wa ẹ máa gbọ́ kókó inú ìwé ìròyìn tí ẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ lẹ́sẹẹsẹ yìí ló máa gbé wa di aago méje àbọ̀ nígbà tá a máa lọ sí orí pápá pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ràn eré ìdárayá níbẹ̀ lẹ ti máa gbádùn eré ìdárayá wa ní ọlọ́kojọ̀kan kókó inú ìwé ìròyìn apá kejì nígbà tí aago mẹ́jọ bá ti lò nígbà tí ó bá wá ti di aago mẹ́jọ àbọ̀ gérégé àsílà ti ètò tí àjọ máa gbọ́ tí a fi máa mú òye tí a fi máa jọ mú òye ọlọ́run tí ó máa fi gbèrú sí ẹ má jẹ́ ká gbàgbé lọ́jọ́ ẹni pé ọ̀rọ̀ òdodo máa wá nígbà tí aago márùn-ún bá ti kọjá ọ̀rọ̀ òdodo náà máa wá láàárọ̀ yìí náà ni ire ni tiwa ni ètò tí a máa gbọ́ nígbà tí aago mẹ́sàn-án tí ó bá ti lò bẹ́ẹ̀ la máa lọ sínú ilé ìròyìn wa fún ìròyìn ìyálẹ̀ta láàárọ̀ yìí ẹ wá lọ gbọ́ ní ṣókí.

0: ṣí àmì mẹ́ta fáyà kan ẹgbọ́ gbogbo ọmọ tó ti ara rẹ̀ jáde nínú ayé àti níbi gbogbo láyé àti ní orílẹ̀-èdè ayé gbogbo nílé bàbá nílé ìyá àti nínú ẹbí lórúkọ Jésù ẹgbọ́ o ẹ̀mí mímọ́ sanwó di adarí àmì àmì àmì fáyà ẹgbọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí ó ń tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ òun náà ní ìgbìyànjú lórí ọmọ tí mo fẹ́ kí a mọ̀ rẹ̀ do your best and leave the rest lórí ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ bí tàbí ẹja gbìyànjú láti kọ́ wọn dáadáa olóyìnbó ní charity beginning at home ilé láti ń kẹ̀ṣọ́ ròde mi ní parọ́ fún yín lóòótọ́ yorùbá pọ̀ yorùbá ni wá ṣùgbọ́n bí yorùbá ṣe pọ̀ yẹn ìwà ọmọlúàbí ò pọ̀ ìwà ọmọlúàbí ò pọ̀ ọmọlúàbí yẹn gangan ó ní original yorùbá kò sí ẹni tó jẹ́ yorùbá tó ní ìwà ọmọlúàbí tí ò ní ràánú gbà níbi gbogbo tó bá wọ̀ nínú ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó dúró tó kọba ẹni tó dọ̀bálẹ̀ tó kọba bákan náà kọ́ ni ọba yóò ṣe wò wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹgbọ́ o mo fẹ́ kí a bójútó àwọn ọmọ wa ẹ bójútó wọn ẹ kọ́ wọn ní ẹ̀kọ́ tó dára nítorí wípé ìwà lọba àwúre ẹlòmíràn ojoojúmọ́ ló fi ń wẹṣẹ àwúre ojoojúmọ́ ló fi ń lo oògùn lo gbogbo ẹ̀ tó ń ṣaájò síbẹ̀ ó láyé ń ṣeun ayé kọ́ ló ń ṣe ẹ̀ wọ́n ló ń ṣe ra rẹ̀ nígbà tó níwà tó ń wẹ àwúre báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ máa ń sọ fún gbogbo àwọn tó máa ń ra iṣẹ́ àdúrà àánú n tó ṣe rí tẹ́símónì pọ̀ nìyẹn bọ́ ti ń gbélé wọn lọ́wọ́ bá ni wọ́n sọ fún wọn pé ṣé àánú lẹ́ra ní orúkọ Jésù ẹ yí wà yín padà níbi ọjà ẹ kì í ṣe gbogbo èèyàn tó bá rí ni wà á máa rojú kókókókókókókó tójú à le kókókókókókókó no rẹ́rìn-ín ṣọ́yáyà níbi ọjà mo rántí ìgbà yẹn lọ́hùn tí mo wà lẹ́nu iṣẹ́ owó kì í gbẹ lápò mi kì í ṣe pé oògùn owó kì í tán lọ́wọ́ mi nítorí pé kíni kò sí àwọn tó gbéṣẹ́ wá sí ọ̀dọ̀ ọ̀gá mi tí wọ́n rán mi iṣẹ́ tí mo rojú kókó wá ṣe léyìí mo ti ṣe wá ṣe léyìí mo ti ṣe iṣẹ́ tí wọ́n rán mi gan màá tún jẹ bẹ́yàn bá páàkì mọ́tò tó wá kí ọ̀gá mi kó tó ṣe tán mo ti fọ mọ́tò yẹn ẹjọ́ nínú èèyàn mẹ́ta ẹnì kíní ẹnì kejì kò lè burúburú kí ìkan nínú wọn máa lọ kó má sọ pé ilé sọ mí gbà rótì mí gbà mo fẹ́ kó mú yín lọ́wọ́ ìgbà míì dẹ̀ máa wà tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà máa sọ pé kí n gbà náà àwọn kan dẹ̀ wà tá a tún jọ wà ń bẹ̀ yẹn náà tó jẹ́ wípé tó bá pè wọ́n báyìí ìlé lọ o ìlé lọ o wọ́n fi mí sọ bí ni o ìlé lọ o ìlé lọ o ọ̀gá mi ò nà mí can you imagine that so nítorí náà kọ́ ẹ jẹ́ ká kọ́ ọmọ wa kódà nílé ìwé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn níbi iṣẹ́ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn pàápàá bí ọmọ bá ti wọlé ọkọ n tó bá bá kúò lé yín ẹrù tó bá dì kúò lé yín òun ló máa sọ̀kalẹ̀ nílé ọkọ ẹ̀ tó bá débẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹrù tó dì kúò lé yín ìwọ bàbá ìyá ẹ̀yin òbí ẹrù tí ọmọ dì kúò lé yín òun ló máa lọ rè é sọ̀kalẹ̀ sílé ọkọ ẹ̀ bó bá túlẹ̀ bó bá túlẹ̀ ó ṣe é ṣe kó ṣe dúró wò fún ẹbí ọkọ àtọkọ ó sì ṣe é ṣe kó má ṣe dúró wò kó jẹ́ wípé wọn ó bẹ́lùgbẹ́ wàhálà dé wọn máa wò pé ṣé n tó di mẹ́rù wá rèé àdìsọ́nù ẹ̀ kú bẹ́ẹ̀ ni àìmọye ìgbéyàwó oṣù mẹ́fà ọdún kan ó ti tú ká dànù bẹ́ẹ̀ ni tó bá sọ ẹrù yẹn kalẹ̀ bójéjò ló dì wá bójé ìwà ejò ni bójé ìwà kéékèé ni bójé ta mọ bí agbọ́n ni àwa máa ràn atabara ilé atabara òkú so abọ̀rọ̀ ńlá ń sọ fọmọlúàbí bó bá dénú rẹ yóò sì dòdìdì bàbá màmá ará mi olùfẹ́ láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé ẹ dákun ẹ mú ọ̀rọ̀ yìí ẹ mú lò ó ṣe pàtàkì ẹ̀yin òbí tẹ wà nílé ọkọ gẹ́gẹ́ bí yorùbá pàápàá ṣe ráwọn ọmọ sí yìí wọ́n fẹ́ máa káṣà èèbò lóòótọ́ ó mọ̀ dáa ṣùgbọ́n kò ṣeé ṣe èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí wípé ìtẹríba la mo obirin fun nile oko gbo eyin mejeje e le jo je awako ki oko e je awako ki wo na je awako oko won pada danu ni be ni enikan ma je passenger eni to wo oko ero enikan je ero enikan je awako ninu eyin mejeje be oko ni awako tori pe bibeli gan so oni bi kristi ti je olori ijo be ni okunrin oko yin o je olori ile yin eyin okunrin na eyin te bi mo okunrin e ko awon na o bi won ki ti gbe emi iyawo won gbona o se pataki so a ni le so ton loni bo ba di lola a tun continue lati be ni oruko jesu gbogbo iwo ti ile re daru ti ona re daru boya igbeyawo omo e tabi rin ajo erin ajo omo e olorun o ko wo be ko se atunse nla o ranu o ra jejeun okan re o bale ireti re ko ni ja si ekun be ni ko ni ja si asan gbogbo eyin oni le ise nla nla oni sowo kereje kereje emi mimo ko se oju anu re ko mo le si oja yin kera anu gba keri oju rere ati anu olorun o nbo eje gboro ere
1: kujira tu ayu ba olorun olorun o ti mu oni o ti ti mu ti e le ti le ka wo ko re to se fun mi alhamdulillah iwo yi gejo omo wa losun state o to wednesday ni mo travel ni ba pe mi ni friday ko ko time mo wa ninu mock mi ti n pe mami n bole wa mo ni mo wa ni wo ki ke bye bye ma bo mo ni ki lo happen won ni lagbaja o siki oko mami o re si ile oko re si ile ohun ata omo lo wa nle oko wa lo ibi ise awon ara kiran sa ma se dada yo si ma da ki aduwa ni awon ara nle ni ba sare ba me gbe won ti gbe oko e oko na ti de nbi to ti lo sise ye do lo won ye mo bo omo re to so lo mu kankan o awon ti sai o sai o mo ni to ti bo o ti je ki nde mo ma se bi osu ko su eji ni lu ni mo sa gbera mo ba nbo mo de ni saturday mo ba ba be lo to ni to so to se o o fe ni so ni olo si te wo gba ah jesu o se mo dupe mo dupe mo dupe enu e wo se be kan su ba ko gbo ko besi ko gba wo re ko besi mo ba ba yi mo wa ni omo mi o se de kankan o ko ni ya ko ni baba o ti be de family mo sa duro ti olorun duro ti wa jesu duro ti wa mo dupe lodo olorun enu re se te won ko se won pada fo bayi ni mo se gbo na ni ye mo dupe o
0: ara mi olufe mo gbadua gbogbo iwo ti o wa ni dubule aisan lowo lowo bibeli wi pe ni ojo ale nigba ti orun won gbe awon alaisan wa si odo jesu bibeli wi pe won si fi ayo lo le won mo gbadua loni tayo tayo dide lori are yen o ni se mo jesu oluwa wa ami e ja gboro eri si mo nbo
2: oruko ni ni siti as o ye kan ni ọjọ́ láti sábó ni mo ti wá ni mo ti ń tajà níjọ́ iléyá ọ̀rọ̀ mi ò ní nǹkan tí mo lè jẹ mo lọ sọ́jà mo lajà fún wọlọ́hún gbogbo ayé ló ń ra adìẹ wọlọ́hún ò dẹ̀ fún mi lówó mi fi ra adìẹ mo wá lọ síbi tí wọ́n gbé ha ẹsẹ̀ pọ̀nmọ́ mo wá ra pọ̀nmọ́ tí wọ́n ha yẹn 150 mo wa ra meta mo wa ra mo wa gbu egusi ti mo se mo wa fi se nijo leya yen gogogon awon omo mi won ni aso ti won ma wo omo mi ti o wa lodo mi o wa wo set oni mami oni o ma ri 100,000 mo ni ma gbe na so mo lo ti ri 100,000 ah oni ki wo mo ni ta lo se ona ro wa ni pato mama be ah mo no ya lodo ps taba sure ewu taba debe ma ni ps fun wa ni 10,000 lo ba te ni 10,000 ba jade mo ni o ni fun ara mi 10,000 o ya omo o ya lo ja sabo o ni oloku o ni o ma siku 90 mo ni 90 o ni e o ya lo ja sabo ni temi omo mi taba ra nkan ta ma se ma ra so fun omo yen taba dele taba se be ah olorun woli ile san mi mi ti e le fowo esere ni iseju kan ati abo gbogbo bi ma gboja kale bayi oja ye de nta oluwa seun oluwa seun mo jeri sagbara olohun oluwa seun e ba mi hallelujah leje.
3: Oruko mi ni Elizabeth Akwino. Orukọ ti Olorun se fun mi ni ose ti a lo ton yi. Ese mi mejeji yi. Mo kan dede ri wi pe o wu. Bi mo se fowo te ko dun mi rara be to wu gan. Because last week yen na ni mo bere ibi ti mo tin ta oja. Mo sa kan ri ese yen to wu. Mommy mi won de wa ki omo mi ni odre. Mo wa fi ese yen won wi pe ewu ese mi mejeji bo se wu. Oni ki lo se mi be mo re mi nu mo nkan to se mi ni be mo kan dede ri pe ohun ni mo ni bet Olorun lo ti mi le san mi. O wa pelu mi ko fini sile. O ma take control. So won wa ni pe ki nfi omi, ki nfi wo. So a le fini sile. O sa ri pe the same thing na ni. O kan mi kan lo si bi ororo ti daddy tan fun wa ni ojo Wednesday to koja. Bi pe awon ti oja won o ba ta. Bi pe ki won ra ororo yen bi pe won ma ta. So bokan mi kan se lo si bi ororo yen niyan bi mo se mu ororo yen niyan. Mo wa fi wo.
0: Ara mi olufe, se ri ororo yen o ti koja be. Emi mi mo nsise, Jesus si nsise. Ara mi olufe, e ma gba pe ni gbogbo ojo Tuesday ipade wa ni suru lere ni Fuja Street Community Hall to wa nbe. E le gba Randu Avenue Junction wole sibe. Eyin ara Alawansi e wo moto Randu te ba bole e bere Fuja Street. Eyin ti orile bakan na e wo moto Shita te ba de be bere Fuja Street Community Hall to wa nbe. Eyin ti oju elegba eyin ti mose e ri moto to lo si Fuja Street direct. Ago mejo aro si ago mokola ni iwo ni eri kan eyin eniyan Olorun gbogbo ni ilu Owode e mura sile Owode ona diroko mo nbo ni odi 26 osu ta wa yi address ibi ta ti fe sere eyin ti e nbo lati Sango eyin ti e nbo lati Sango Iju Obere Onibuku Atan Ajibawo Oke Oke Ore e ko wo moto to lo si Owode e bole ni Awuko Alagbon Primary School ni Sabo eyin ti e nbo lati Ilaro Iwoye Eredo Okerinja e wo moto Owode e lo le lo si Owode Market te ba debe e bere ibi ta ti fe se soji yen ni Awuko Alagbon Primary School iyen ni koko o e ti e nbo lati Ado Odo eyin ti e nbo lati Olopanrun Alapoti Idiota e wo moto to lo si Owode Market ni Berad about yen ke bere bakan na ibi ti ati fe se soji yen Awuko Alagbon Primary School baba n ba ri e eyin eniyan Olorun lati Idiroko Ajilete Oke Odan Ihunbo Ilase Ajegunle e wo moto Owode bakan na ibi te ti bole niyan anu Olorun yo fun fun e gbogbo yin pata e mura sile ka pade nibi isoji olojo meje yen o ma ni agbara ororo ofe loluwa ni ki fun yin ki loruko isoji yen ito mi gbudo yi pada sirere it is well with you on the 26 ni o ago marun irole isoji abere a pari ni ago mesan lale bakan na ni gbogbo ojo Wednesday ipade wa ni ilogbo elegba town hall iyano era bus stop iyano era bus stop ni Lagos Baragiri expressway te ba debe bere ilogbo elegba town hall ago mejo aro si ago melo ago mokanla pe ero ibani soro yi 07067170079 07067170079 oruko mi ni woli rotimi ilisomi god bless you.

gbogbo ilé o mo kí gbogbo wa ní orúkọ ọlọ́run aláàyè mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo apátápátá ti jẹ́ ìdílé kan nínú kristi tí a ó sì máa jọ gba àdúrà àgbàyọrí àti àgbàṣẹ́gun ní èdè abínibí orúkọ mi ni ajínrere mo dúpẹ́ ọdún àmì gbogbo ènìyàn tí a jọ jí sí ìmọ́lẹ̀ dáradára yìí ẹ já jọ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó pa á mọ́ títí di àkókò yìí ọlọ́run tó fi ààbò bò wá ẹni tó fi iṣọ́ rẹ̀ ṣọ́ wá ẹni tí ò fi wá sílẹ̀ ní ìgbà kan ṣoṣo ọlọ́run tí ó pa èmi àti yín mọ́ títí di àkókò yìí ẹ já dá gbogbo ọpẹ́ padà sí ọ̀dọ̀ rẹ̀ ẹ já dá gbogbo eyín padà sí ọ̀dọ̀ rẹ̀ ẹ já dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run kùtùkùtù òwúrọ̀ yìí ẹ gba ọpẹ́ wa lórí ilé àti ọ̀nà wa lórí iṣẹ́ wa lórí ẹbí wa lórí jíjẹ àti mímu ọlọ́run a mú ọpẹ́ wa ní kùtùkùtù yìí ẹ gba ọpẹ́ wa lẹ́yìn ọpẹ́ tá ń dá ní òwúrọ̀ yìí ọlọ́run má jà padà bànújẹ́ jẹ́ ká máa rú wọn pẹ́ kó wọn pẹ́ ká máa rí ohun ìyìn kún ohun ìyìn kí orúkọ yín nìkan ṣoṣo kó lè jẹ́ àyìn lógo ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo ní àwọn ẹbẹ̀ àdúrà pàtàkì kan tí mo fẹ́ kí èmi àti yín ó jọ gbà ara nínú olúwa kìkì pé kó ya ẹnu rẹ ni o mo mọ ọlọ́run tó ń gbọ́ àdúrà mo fẹ́ kó pariwo orúkọ jésù tó pariwo ẹ̀mí mímọ́ ọlọ́run jọ má ṣàánú gbogbo àwọn tó ń gbógun tìmí má ṣàánú wọn mọ́ torí pé wọ́n ṣì ń rí àánú gbà lọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìgbógun tìmí nínú ìdàmú nínú wàhálà tí mò ń là kọjá ọlọ́run jọ má ṣàánú gbogbo àwọn ènìyàn tó ń bá mi jà mọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n gbógun tìmí àwọn tí wọ́n torí mi tẹsẹ̀ bọ̀tá tí wọ́n torí mi jáde àwọn tí wọ́n ń wá ìṣubú mi àwọn tí wọ́n gbógun tìmí ní gbogbo ọ̀nà àwọn tí wọ́n kórira mi láì nídìí ọlọ́run má ṣàánú wọn mọ́ gba àwọn tí wọ́n ń gbérú mọ́ ìka nípa mi àwọn tí wọ́n kàn déédé parọ́ mọ́ mi àwọn tí wọ́n kàn hàn mí lé mọ̀ kiri gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ba iṣẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ń fẹnu wò mí palẹ̀ ọlọ́run má ṣàánú wọn mọ́ wàá kàn má pariwo olúwa jọ má ṣàánú wọn mọ́ má jẹ́ kí wọ́n rí àánú gbà mọ́ àánú tí wọ́n ń gbà ló ń fún wọn láyé jẹ ọlọ́run jọ tilẹ̀kùn àánú mọ́ gbogbo àwọn tó ń yọ mí lẹ́nu pàápàá jùlọ àwọn tó ń yọ àwọn ọmọ mi lẹ́nu àwọn tó ń yọ iṣẹ́ àwọn ọmọ mi lẹ́nu àwọn tó ń yọ ìgbéyàwó àwọn ọmọ mi lẹ́nu àwọn tó ń yọ ọkọ mi lẹ́nu àwọn tó ń yọ iṣẹ́ ọkọ mi lẹ́nu gbogbo àwọn tó ń yọ ìgbéyàwó mi lẹ́nu ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ má ṣàánú wọn mọ́ jẹ́ kí àánú jìnà sí wọn ọlọ́run jẹ́ kí àánú sá fún àwọn ènìyàn tí wọ́n ń yọ mí lẹ́nu gbogbo àwọn tí wọ́n ń yọ mí lẹ́nu àwọn tí wọn ò fẹ́ kí n rí nǹkan kan kó jọ tó jẹ́ pé gbogbo làálàá mi tí mo bá ti làkàkà ní òpin gbogbo rẹ̀ mi ò rí nǹkan gidi fi hàn àwọn tí wọn ò ń jẹ́ kí owó dó lọ́wọ́ mi tó jẹ́ pé wọ́n á fi àìsàn gbà kúrò lọ́wọ́ mi àwọn tí wọn ò jẹ́ kí owó dó lọ́wọ́ mi tó jẹ́ pé wọ́n á fi ẹjọ́ gbà kúrò lọ́wọ́ mi ọlọ́run má ṣàánú wọn mọ́ gbogbo àwọn tó ń yọ mí lẹ́nu ẹ má ṣàánú wọn mọ́ gbogbo ìkórìtà tí wọ́n yọ mí lẹ́nu dé ni kẹ́ ẹ ṣe àtúnṣe dé ọlọ́run gbogbo ìkórìtà tí ayé mi bàjẹ́ dé bẹ́ẹ̀ ni kéèyàn ọlọ́run ṣe àtúnṣe dé bẹ́ẹ̀ gbogbo ìkórìtà tí gbogbo rẹ̀ ti pọ́n ọlọ́run bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe àtúnṣe dé bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò ọlọ́run ẹ fi ọkàn mi balẹ̀ ní gbogbo ọ̀nà ẹ darí àánú sọ́dọ̀ tèmi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú àwọn ọmọ mi ẹ ṣàánú ọkọ mi mo fẹ́ kó tẹnu mọ́ àdúrà yẹn dáadáa lọ́jọ́ òní gbọ́ àdúrà kejì gbogbo ènìyàn gbogbo ẹni tí orí ọ̀fẹ́ tí mo rí gbà àti àánú tí mò ń jẹ tó ń bi nínú tó wá lérí léka póun máa ṣe hàn mí ọlọ́run kọlù pẹ̀lú ìbínú tó bá jẹ́ pé obìnrin kan tí mo fẹ́ sọ ìtàn yìí ó ti gbàrú àdúrà yìí ni bóyá ojú rẹ̀ ò bá má rí ibi tó tó yìí torí obìnrin yẹn ó fẹ́ ọkọ àkọ́kọ́ ó bí ọmọ mẹ́ta láìpẹ́ láì jìnà ọkọ yẹn kú ó tún ní àánú gbà ó tún fẹ́ ọkọ míì
ìyẹn fẹ́ tọmọ tọmọ yẹn ó tún bí ọmọ mẹ́rin fún ọkùnrin yẹn kò tún pẹ́ kò jìnà ọjọ́ tí kan nínú àwọn ọmọ àkọ́kọ́ tó ń ṣe nǹkan nílé ìwé tọkọ yẹn gbé tí wọ́n jọ lọ wọ́n ní ìjàmbá ọkọ̀ ọkọ̀ kejì yẹn tún kú ọmọ méje wá wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọmọ méje ọwọ́ ẹ̀ ó tún rí àánú gbà olówó ọlọ́lá èèyàn gidi ló ṣẹ̀ṣẹ̀ tó wá fẹ́ wá kó gbogbo ọmọ méjèèje yẹn òkò sọ́dọ̀ òun náà tún bímọ méjì fún ọmọkùnrin ṣùgbọ́n lọ́jọ́ tí àkọ́bí rẹ̀ ń ṣèyàwó ọjọ́ yẹn ni wọ́n tún ní ìjàmbá ọkọ̀ ọmọ méje ló kú lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo òun ti ọkọ̀ náà tó tún fẹ́ ọkọ̀ kẹta yẹn náà tún kú lọ́jọ́ kan ṣoṣo àwọn tí wọ́n ń bínú rẹ̀ yìí wọn ò padà lẹ́yìn rẹ̀ àfìgbà tí wọ́n já sí òhò ẹ gbọ́ gbogbo ẹni tí ó ń ṣọ́ ìgbésẹ̀ mi tí inú ń bí bó ṣe jẹ́ mi ládùúgbò báwọn ṣe ń dá mi lóró mo tún rọ́nà lọ ládùúgbò báwọn ṣe ń ṣèkà fún mi mo tún tẹ̀síwájú àwọn táwọn ò kì í ṣe single mother àwọn ò rí nǹkan kan yàn ìwọ tó jẹ́ single mother o tún wá ń tẹ̀síwájú àwọn tí wọ́n dá ọjọ́ ibi sọ́nà pé àwọn máa fi ibi kàn án àwọn máa pa ọ́ lẹ́kún gbogbo nǹkan tó ń kójọ làwọn máa dàrú báyìí ni olúwa ti ẹnu mi sọ gbogbo ènìyàn pátápátá tó ń lérí léka ìdààmú fún ọ ẹni ń lérí léka ibi fún ọ ẹni tí ore rẹ ń bí nínú ẹni tí àánú rẹ ń bí nínú ẹni tí ìṣeré rẹ ń bí nínú ó yá kó bínú kú ni o bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè gbogbo ohunkóhun tó làkàkà lé lórí ẹni náà máa dànù lórúkọ jésù ọlọ́run kò fi ikú ṣe ìrìbọn mi fúnrú ènìyàn bẹ́ẹ̀ ẹ wo obìnrin yẹn gbogbo làálàá rẹ̀ dẹ̀ já sásán ní ọjọ́ kan ṣoṣo wọ́n dá padà sí ẹ̀sìn àárọ̀ wọ́n dá padà sí àwọn ọdún tó ti pẹ́ wọ́n já sí ìhòhò wọ́n sọ́ di kòròfo wọ́n gba ọmọ mẹ́rin àti ọkọ ní ọwọ́ rẹ̀ ní ọjọ́ ọmọ méje àti ọkọ ní ọwọ́ rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo gbogbo ènìyàn tó múrò ọjọ́ báyìí síwájú dì ọ́ pé ọjọ́ ẹkún ńlá ọjọ́ ìdààmú ńlá ọjọ́ tó máa fojú sunkún gbogbo tó ti kójọ ọjọ́ yẹn ò ní kò láéláé ẹni firú ọjọ́ bẹ́ẹ̀ síwájú òun ló máa ríru ọjọ́ bẹ́ẹ̀ òun ló máa òun ní nǹkan tó gbé dání tó pọ́nlé tó máa sọnù lọ́wọ́ ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run gbogbo ènìyàn tí a jọ rin ìrìn àjò àdúrà yìí mo sì fẹ́ kó o máa tẹnu mọ́ àdúrà yìí títí di alẹ́ ohun gbogbo tó fi làkàkà kójọ lórúkọ jésù kò ní dànù lọ́wọ́ rẹ̀ bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè gbogbo àwọn tó ń yọ ọ́ lẹ́nu wọn ò tún rí àánú gbà mọ́ ní orúkọ jésù tí o bá fẹ́ràn àdúrà yìí tó sì fẹ́ máa gbà ní ojoojúmọ́ o lè tẹ àtẹ̀ránṣẹ́ láti orí whatsapp sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà ẹ jọ àtẹ̀ránṣẹ́ nìkan nọ́mbà náà ni 08021222022 lẹ́ẹ̀kan sí 08021222022 mo fi àṣẹ ọjọ́ ìbí mi òní súre fún gbogbo ènìyàn tó gbọ́ ètò yìí wípé bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè ohun gbogbo tó ti lé tí ọwọ́ rẹ̀ ò bá ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ ògo ni fún ọlọ́run lókè ọ̀run èmi ni tí ní tòótọ́ ajíhìnrere mo dúpẹ́ ayọ̀dúnlami ire ni.

0: ọjọ́ bá yọ lówúrọ̀ atan ìmọ́lẹ̀ fáyé tó bá dọ̀sán á di òòrùn fún wa bọ́ọ̀run bá ti ń báyà sí máa fi yan sáṣọ tó bá wá dalẹ̀ á di òṣùpá fún wa bóṣùpá ṣe yọ bẹ́ẹ̀ náà nìràwọ̀ ń yọ síbẹ̀síbẹ̀ atẹ́gùn ò dúró à ń gbatẹ́gùn sára àmọ́bi tó ti wá orísun omi lamọ̀ àmọ́bi òjò ti wá ìfẹ́ tọ́lọ́run bá fi kẹ́ wa náà lọ jẹ́ kó máa fi àwọn nǹkan wọ̀nyí kẹ́ wa kó máa fún wa láǹfààní àti ọ̀rẹ́ fẹ́ kíkọ́ àwọn agbádùn àbí iná orí adẹ́tẹ̀ kábíyèsí olódùmarè adúpẹ́ o ọba tó lẹ̀mí gbogbo èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wa dèní tó já tún lè wà lórí ètò kókó inú ìwé ìròyìn lónìí iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò gr níkẹjà lẹ́nìí tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹjọ ọdún 2026 àmọ́ ìyẹn ọlọ́run wa lógo ni o bàbá ológo tí ọmọ àgbògo lọ tún jí ọlálẹ́kan ló kọ́ mi ẹ kú ojúmọ́ o.
1: ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ kókó inú iléeṣẹ́ bond fm àjírẹ́bí ajítò ní kọ́lọ́ ọba jẹ́ ká jítọ̀ là òní ni ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọ̀pọ̀lọ́rì ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 tá a bá tún ní ká wo ojú ọ̀run fún kàlẹ́ndà àti mùsùlùmí ọjọ́ kejì rabil awal 1440 AAH wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún ìlọsópin aláàmú alọ́dún ìjà o wọ́n nígbà mẹ́ta ni gbẹ̀dà ní ayé ìgbòwúrọ̀ ìgbọ̀nsán ìgbàlẹ́ kọ́lọ́ ọba jẹ́ kálẹ́ kó sanwájú òwúrọ̀ lọ wọ́n ní kápò kọ́kọ́ mọ́ fàkà mú kó pílé ọ̀la ta ló ní ọlá ta ló ní ọ̀la ta ló ní ọ̀la lọ́dọ̀ bí kò sí aláwo ká gbà fọlọ́run ọba náà ní sinmi òun náà ni àgàrán dì ẹrọ ọjà tẹ́gbẹ́ fi wọlé sórí ètò kókó lóyìn fún táàárọ̀ yìí atótó yóò sì tó dùn gẹ́gẹ́ bí ìṣe wa wọ́n ní bí ọba sí gilẹ́yà ọ̀wọ́ náà ló jẹ́ pé ọmọ olóòótọ́ ètò fún tíjọ́ sátidé òun náà ni adéyẹmí adésanya ọlálẹ́kan oníkan àná nìyẹn ọmọ àníyà lọ́run adúpẹ́ fọlọ́run ọba láì gba ẹgbẹ́ blessing àlùkò òun ojú mi àdàkọ rẹ̀ akéde ètò fún táàárọ̀ ti tòní ICT officer adéfẹ́mi òjìkùtù lẹ́kọ̀ọ́nà kó ICT kan náà paul náà wà kalẹ̀ kò burú kò bàjẹ́ láì gbàgbé wálé ọmẹgún àwọn wà ní yàrá agbára ẹjìnà abáyọlẹ akúrin àná o àdúrà wàyọgbà mi gáàdì àbáwọlé àti àbájáde bí mo ṣe máa ń kà ìkra.
0: adesina náà wà
1: mẹ́rin adesina náà wà mẹ́rin
0: máfàrí apákọ̀dápákọ̀
1: sí. kí ló dé tọ̀ sọ fìmílẹ̀ pẹ̀lú bùkátà mi.
0: bákàrà
1: cso àyìnlá ọlọ́wọ̀ icq friday sínú olúmọ dúdú sí ìrànlọ́wọ́ tí ìròyìn fi dọ́dọ̀ wa láàárọ̀ abíyá ló kó owó ìrànlọ́wọ́ lọ́wọ́ sí o ló kó ìwé ìròyìn sí o kí ajá wíjì mọ́ jà àgbà ìyá mẹ́tọ́ rẹ̀ lóògùn láìka jọ ṣiṣẹ́ papọ̀ ni ìlà lásìpọ̀ ni sátọ́dì tìrìmù wà pẹ̀lú mi sátọ́dì jẹ́ ìgbà náà gbẹ̀yìn láì gbàgbé gbélé gbọ́ bẹ́ẹ̀ sì pin.
0: wọ́n ní kó lọ́rọ̀ ọpẹ́ káwọn ọ̀dàlẹ̀ náà ọpẹ́ àtẹ̀pẹ́ ayé ilẹ̀ lọ́mọ ẹni tí ó tẹ̀ ń pẹ́.
1: ìròyìn bẹ láàárọ̀ ìmọ̀ tó pé tó lọ ọbẹ̀ mi ọba ti mú tí mú ọyà tẹ̀síwájú.
0: wọ́n ní kó lọ́dọ̀dọ̀ ọpẹ́ káwọn ọ̀dàlẹ̀ náà ọpẹ́ àtẹ̀pẹ́ ayé ilẹ̀ lọ́mọ ẹni tí ó tẹ̀ ń pẹ́ o. àfi ibi iṣẹ́ olórí àwọn yẹn ń padà bọ̀ wá jìyà adánilóró àwọn èèyàn ọmọ ìpín ẹ̀sán ń bọ̀ wá ké. wọ́n ní kítàkùtì ó tó dáyé ọlọ́gbọ́n àtọ̀mọ̀rọ̀ wọ́n mọ̀ pé ológìnni náà ní ń peku kó yọ tó hù lápẹ̀rẹ̀ òun náà ni láti ń ṣe fáàrí ńlẹ̀ èèyàn. èrò àjò tó ń lọ yọ padà wá bọ́ wa nílé ilé báyìí náà ni pàtàkì ní padà jókòó dèdí gbogbo nǹkan tó bá dàbí ẹni pé ó lọ yọ padà bọ̀ bọ́pẹ́ títí ìyá títí yọ padà tó kó dé gbogbo nǹkan tó bá dàbí ẹni pé ó ń dùn wá yọ padà dèrò fún wa láṣẹ ìdùnnàrè. ǹjẹ́ ẹ jẹ́mọ̀ pé ẹgbẹ́ òṣèlú ap àti ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù wọn máa ń tàkò tó ọ̀rọ̀ síra wọn owó ni wọ́n fi ń ra ẹ̀bọ̀ ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ni wọ́n ní wọ́n ń ra ìbò lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì náà lọ jẹ́ pé wọ́n ń tàkùtọ̀ ọ̀rọ̀ síra wọn pé ẹ̀yin lẹ̀ ń fowó ràgbọ̀ àwa kọ́ ọ́nà sọ pé àwa kọ́ là ń fowó ràgbọ̀ ẹ̀yin lẹ̀ ń fowó ràgbọ̀.
1: ìdìbò fún ipò gómìnà tí ó wáyé lónìí òde yìí ní ìpínlẹ̀ ọ̀sun àyẹ̀wò ni ó jẹ́ fún iléeṣẹ́ ètò ìdìbò ilẹ̀ wa nàìjíríà ẹ tú yáyá kẹ ìdìbò fáwọn àyàn fẹ yín o torí pé iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá wa nàìjíríà ní àwọn ọlọ́pàá cp 32 dcp 44 àti àwọn acp 51 ni wọ́n wà níbi ìletò ìdìbò kó lè bá a lọ nírọ̀rọ̀ ẹsẹ̀ asọ́jú bára mẹ́ẹ̀ tinubu ló ń pàrọ̀ wà fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sùn.
0: bẹ́ẹ̀ni tí ń pẹ ní ọba dákẹ́ àti ìgbọ̀dọ̀ sọ pé à ń gbà bọ̀yà o àbí kí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu kọ́ máa ń rọra kó lè kókó oko torí igbákejì ààrẹ tẹ́lẹ̀rí àtikú abáká máa tún gbé ààrẹ lọ sílé ẹjọ́ o kì í wá ṣe pé wọ́n dúró sílé ẹjọ́ lè wa nàìjíríà nìkan wọ́n tún gba ọ̀dọ̀ àwọn european union lọ kí lórí kíni wọ́n ní àwọn ìwé kan bẹ tó yẹ pé ó jẹ́ ẹ̀rí táwọn fẹ́ fi lọ́lẹ̀ wájọ́ ilé ẹjọ́ lórí pé wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ayédèrú ìwé ẹ̀rí pé mo sì rí ìlú òun náà ni wọ́n ń gbé káàkiri.
1: àgbà tí ọ̀kan sọ̀rọ̀ yọ kẹta sáré o ẹgbẹ́ òṣèlú apc ẹ̀fọ́rí ògùn ẹ̀fọ́rí bí àṣàrẹ̀ àwọn náà tún ké gbàjarì síta wípé àrùngbọ́n fínífíní pé àwọn tọ́ọ̀gì ọmọ àbí ìkọ́ àkọ́gbà wọ́n fẹ́ ya wọlé ìjọba iléeṣẹ́ alẹ́kìlẹ̀ àwọn nàìjíríà ní kẹ́ lọ́ọ́ fọkànbalẹ̀ wọ́n sì sọ fún ẹgbẹ́ òṣèlú pdp pé ìdájọ́ ilé ẹjọ́ ọkọ̀ ìtọ́mi lọ́rùn kò ní kọlu ìdìbò fún ipò gómìnà lónìí òde ní ìpínlẹ̀ ọ̀sùn.
0: tọ́ba ń gbọ́ lónìí ní kò ní dọ̀là mílíọ̀nù kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mẹ́fà iri wo di ni mewa 1,906,290 awon olugbe ni ipinle osun ni won jade ti won toya toya jade len lati dibo fun eni to je pe o wu won boya gbigbe ndin ba igbe ni we fun senator ademola adeleke ni o boya oye banji lo je pe yo ma ba awon ara osogbo jiga ni gomina won gbogbo e gbogbo e lonini koni dola won dibo
1: ni lonini koni dola bi asa re lori dibo fun ipo gomina ni ipinle osun won ni kari kapo ye na lo je ko ye nile si agoro pa le wa nigeria won awon eso abo ara ta mo si abo lucifer defense efcc gan je ko di mo pe awon si awon te lo be egberun 15 o le ni odun ati mewa won wa nkale ode tun je olale kode ki pa sode ki po fode ki pada mo pode ni won la egbodo yo ju sibe o awon eso amo te kun egbodo wa be o si ati egbodo wa be eyin vigilante gan won awon fe ni bi ile to dibo loni ode ni ipele osun
0: ibi ti aye ba ti ba oloku gbeni ti je arakunrin kan lanu boro laaro yi oni sheri ategbe oselu apc ategbe oselu akodu npele osun owo awon meje yile mi ti gbowo mo ti da sapo bowo pe anfani ni fun mi lati ri owo igba ni mo se gba o
1: egbe oselu medogun ni o ko pari idibo fun ipo gomina ni ipele osun loni ode yi bakan la gbo pe ileto idibo egberun meta ati otale ni edegberin ati meta 3763 polling unit yo wa nkale ward odun o le 332 ward kolonje olo ni roworo se
0: awon egbe yen parapo nlc won ma ti gbe egbe se ta po egbe kan o ti won ni won se adle fun are bola me tinubu koda won pe eni to je alaga awon ajegbe egbe o se parapo ni pleko won pe pe ko wa ka po irojo lori un tori lobe to fi waru sowo nipa pe o wa leyin egbe ti won ni won se adle fun are bola me tinubu
1: ma se logun momo awon lopa won ma sise taputapo won ni lati mu arakunrin kan eya re eyan lo je pe ba lowo re lori sirisi o ni okan o ma lo pelu tomato ni o ni breadi to je pe ran re eyan o ma lo pelu breadi ni lai gbagbe awon owo lori sirisi ati ikowo nibo lo ti sele e ma yin ko lo gangan 92.9
0: ba ti se lawe enikan iya na re lodi ijoba ipinle ogun ti ni o ti nla kaka bayi o gbogbo awon to je pe won wo ipinle ogun lona ti oto to si n gbe ipinle ogun won ni awon le won kuro ni ipinle ogun won o le ba awon gbe o ni ipinle ogun
1: bakan lo ba se ri ni ipinle enugu awon afurasi ati ma jiyan pe pamo mo merin la ni opale won mo lanu ode iba marun AK-47 won ba lowo won won pe bakan ni pumping machine ah ni na pumping rifles na ni won ni meji won ba lowo won
0: awon egbe alatako ti won pe won ni G100 ele to pe won ni won gbero lati je ijoba gbapati mo are bola met ngba ti egbe oselu APC lo 2027 je je mo pe ipade won ti won ni won fe se to je ipade nla won ti sun si ojo kokon logbo osu kejo odun ta wa yi
1: iyawo lekan iyawo lekan iyawo lekan omo odun 19 won mo mu ko se mi ni ko se meji leyin gbe awo godi ojo 40 days opo si oko re o fi majele sinu je fun a je ke gbo birin ba wora
0: ye je mo pe gbogbo eyin ero alalaje pa pa julo ye te n gba lero lati lo aji ti mo ka n pe yin te ti da lohun o se ko pe as gbe gan ni mo ko pe pe ke ma bo kini di re won ni awon to ba be lo si aji owo ti won san ni odun yi ko wo 1,000,000 bi tonu to koja o 1,000,000 abo le de ni 7.88 million naira ni en te ba fe lo aji areji ma gbaradi
1: amen ati lo le ba se le kan mo
0: eh mo mo se ko ma gbaradi
1: e
0: mo so fe lojo ko lo meka to ro pe romo npa
1: bo ro si mi lo ni
0: mo
1: de ro si mi lo gan
0: asiko loto meka pe eni
1: passport ani ko so passport e gbere pe gbere ibadan gore lokola pe bola mu ibi bo se se bo se mo iba pada bo kan ku na dupe lo wo kan ro si mi wo ko nkan kan le nda ko buru ko ba je nje da pa awon apani jaye won mo tun je awon ironu moto merila won je lo ni ipinle bere ile se agolopa dola 5 ninu won
0: ye je mo pe owo ti won ni won fi n gbowo kata oju anu awon eyan laarin osu meji owo na ma gberu o ti lo si $17,000,000 bo le de owo le okere $17.9 million won pe laarin osu meji won ni owo ti awon nigeria to fi n gbowo kata oju anu fun awon eyan ni o
1: awon egbe abani kole agbole fun ti ipinle eko aredoso ana kiki o won ki o labe alaga won toruko eje alagba kami so deinde lagbagbe akowe gbogbo kafata ahmed olukoto te n pele ise loma si akesi lori awon ojuse kan si ekeji lori iroja ti won fi n ko ile o
0: se won ti ni olowo ni ile omo re ti ki ba be ni eleni ba le aleboruku bolorukun naa lo je pe yo le omo ti owo si ba orilede india ti na ogan omo orilede wa nigeria kan o lori pe won ni o pera re ni ohun ti o je o wa fi ogun arimo ko re fi gbowo lowo olulufe kan to je omo orilede india ni bayi owo orilede india ti te
1: ah dokita onisegun oyinbo na to lanu soro bo te je pa ti gbowo nu koko nu oyin pe botu ba nje to si oba je ondo won lori ba se nja pa lo si oke okun ana ko wa won na be sugba lori skeske to robo ti owo na ni Benfilo pou papa ya ko wonu re mo se faya bi asa basa la de mo to
0: ko lo o to je ko ta to ke mo mura mo mu je o je ko mo to ko se pa ko to lo de o wa awon egbe yen se ti ta kun kan o ye je mo pe won ni o gba awon yan loju ni pelu o to lo bi milionu 84 bodi die ni lu ibadan 56.49 million ni lu ibadan lo ti sele o kini o nse won ni o so ni mo pe o gbin oju ati ro lo si ile ni mo meka ni aji owo ti baba yi o
1: Kilo ko e egbo abai lu ibadan lo sele ni ipinlo yo ko buruko baje awon agbagba ni ijo amadia won ni popo sisin aye adotodun ipogbode kan ni ilu abeokuta ogun tarigi asaju ni jamaat amadia jamaat of nigeria dr cousin akireti ah ora dali la ko to baje ana pe akesi be la ra ko rire o
0: kilo le te bo kanu oka se mo ni oka ijo kan tin joka na lo kan je kilo to je pe orin mo si yan in so wa leyin christi mo o na ni pastor kan lo mu bonu to si je pe won ni ki ngbagbo mo si gbagbo mo gbagbo won ni ki ngbagbo mo si gbagbo ki sagba jesu tokan tokan emi ko le se rara ki ma soro ile baba mi ki ma fubu ko je je le ni pastor olabajo felix gold o lohun o se Christian ni mo oni bayi oni ifa lohun o ma si ki lo de
1: guruko waje bo ba ara wo gbo ni agara wa a tu je la le kan guruko waje odun roji yo be society si nda ijoba pele oyo
0: se be lo ni
1: a lo ba wo
0: babo
1: babo ba godo
0: ki jo
1: eh
0: ki lo de
1: won la won mo pade re bere eh won mo pe a church si o si won church le ko si la bo ni da ko buruko waje mo papo sa
2: bo ye pure ni mo gaje omo mo gaje le were eh eh omo mo gaji elero pupo elero nla nla le niji o meso
0: e se yan kekere
1: nji eh ruko waje guru sa won na so fun bibeli re nda ko buruko waje ni ipinle oyo won ni irode lagbara fun awon mode birin ogbode kan labale eto eko ati ise owo
0: Ara bara meti nu won ti ke si gbogbo awon aje elected body of Nigeria won pe awon ti won je aje elected mo won pe awon election abo be ni won si gbogbo ara ilu ni ipinle osun pe e wo idanwo nle ni je loro nipa eto dibo e dakun e je ki alaafia ijoba be si ni eyan alakoso eto dibo e se boti to ati boti ye ya taja
1: ijo
0: se tara la je ti gbadjo ojo ti nlo
1: ya doke lo ya blessing

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrá ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè tibẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: yo fe afeju radio afede fe yo apate ede oku fofo agbede amo wi o to ba jora won la wa fi di won ara won ile ise radio ti wa awon eyan to dan to dalenu da lo ni pede ibaso wa power mejeje 92.9 awara pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba nibi ka so didu lede igbo
1: Oko no we ro inte si waju awa lagba mi ka so didu lede igbo boja usenu boje yoruba olorun ba lo de wa fa wo tiwa inu we re sare punch na mu wa laaro yi won ni ona oko a n pada o bilintasi ona enu nje je mo pe erongba awon ti won kura ni egbo osolo ata ko repete ti won ni G100 loko awon nto ni won fe se ipade ni ojo kejo logun osu kejo ta wa yi won ma ti so ipade won si ojo kokon logun osu kejo ta wa yi lati le fi aisle fun awon ti won je egbo osolo gbogbo lati kopa nu eto alaafia eleto pe won ni won fe se won ni eto alaafia kan be to pe national peace summit won fe se won ni to ba se yun to won se wa fe se ipade eleto won ni won fe gbianju lati pe won fi gba lo kan soja awon ajo egbe na ni won ni won ro igbakeja tele re atiku abaka ati gomna tele ipila ara peter obi bi pe ke awon mejeji ki won gba lo kan soja ati gbogbo awon egbo osolo to ku lati re pe won le se are bola met ru didi kuro lori alefa ge bi are lodo 2027 ke bi awon ajo egbe na se nso won ni awon fe drone drone pe anise bo tele je pe boya egbo osolo APC na lo se ijoba lo pelu are bola met nubu sumo pe boya awon wa ni lanfani ati le ri pe won le wo kuro loye won ni eyun la won fe da pe awon wogile na ti jade pe to jade lanori la to se je pe won bo won lati odo en to je ogbon tale gbe egbo osolo progress ngba kan ri salihu lukman won ni awon ajo egbe na pinu lori ati ma kan si gbogbo awon egbe oselu alatako mefa kan to je pe won nipon liabira ni o le le wa nigeria pelu gba awon egbe to je pe won lami laka to e dori awon ti won jo mo legun asosu mi lati de ri pe gbogbo pata ni won ko mo lugbo lati ri pe anise ki gbogbo ko panu pade ti o wa ye lojo kokon logbo osu kejo ru ta wa yi won si fori oko so odun pe ani ki gbogbo won fi gba ni kan soja lati ri pe egbe oselu APC kurakuta awon yo pin lodun 2027 en ogbon iwe iroyin saturday punch laaro yi e ba ru yi
2: koko nu le so ba de fe na lo je pon test waju mu ti aro ti toni ko si afuwe re ta ba ni kada le ka tu sa en ko kekere ko le ko ni akiju ola to je ola le kan e fe ko ni eyan ti o pe gajan lo so pa ri nkan firi ogbon lo gba ma tu asiri
1: ogbon eto
2: o da ko ru ko
1: wa
2: e wa la so
1: le to nu agba ko ma wa mi da
2: yo kare la yo kare la yo da ko mi fe re lo ti wa gbe sa le ti wo laaro ti toni ọlọ́bọ̀ ni jẹ́ kásì mú kásìrin o kásìrin jẹ́ ibi wá ń pọ̀nà ǹjẹ́ ẹjẹ́ òkú àwọn apanijà wọn tó gbìnà yá nánúdé ní ìpínlẹ̀ benue o wọ́n ní àwọn èrò mẹ́rìnlá tó wà ní ọkọ̀ akérùkẹ́rù àgbọ̀pọ̀ ẹjẹ́ ìgbé pamọ́ ṣùgbọ́n lè sí àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà ní ìpínlẹ̀ benue wọn náà ṣiṣẹ́ takuntakun bí o tiẹ̀ sí pé wọ́n ní alẹ́ ọjọ́ tọ́ọ̀dì lọ ṣiṣẹ́ láàbì ní ojú ọ̀nà kan tó ń pè ní omutele ampechi ìjọba ìbílẹ̀ omeni bí o ṣe pé láàárọ̀ ti tòun lè sí àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ benue ní àwọn márùn-ún kẹjẹ́ pọ̀ ti dóòlà ẹ̀mí wọn báyìí wípé àfífù kí gbélé ẹgbẹ́ o tó bá sọ dandan ní káwọn àríwá wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti kọ́ lugbó o lórí àwọn ajínigbé tó jẹ́ pé ó jí èèyàn mẹ́rìnlá tí wọ́n jẹ́ ẹgbẹ́ pamọ́ nígbà tí wọ́n wọ mọ́tò kọ́ lọ́ọ́ bá kó mọ́ sànú wa ojú ìkíni sọ́tẹ̀ tìrìbù mọ́jà mọ́sọ̀ tìka mọ́jà bá kàgbé ẹ̀ríkà láàárọ̀.
0: ohun tó bá jọra káwé ra kò léèwọ̀ kẹrẹ lọ́jọ́ kọ́ọ̀dù bí a ṣe pé ìpàjọ kó sí ẹ̀lú adigbọ́ jọmílá bá wọn nínú ìwé ẹ̀rọ ìsáàdì punch láàárọ̀ yìí jẹjẹ́ mọ̀ pé wọ́n ní kò dín náà jagunjagun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn kan tó pé wọ́n tún jẹ́ àjọ afẹ̀míṣòfò tuntun ń pè ní lákúráwá tí wọ́n máa pa nílùú kébé níjọba ìbílẹ̀ kébé ní ìpínlẹ̀ sokoto ládòdò ìṣọ̀jọ́ ti friday wọ́n ní gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe ń sọ dímọ̀ wọ́n ní àwọn aṣẹ̀rùbàlú wọ̀nyí tó pé iye wọn lé ní 300 ni wọ́n ní wọ́n gun alùpùpù tó jẹ́ pé wọ́n ṣe gun alùpùpù báyìí wọ́n ṣẹ́ bàlùmọ̀dé àwọn jagunjagun táwọn ń lọ láti lọ dóòlà àwọn ẹ̀mí àwọn èèyàn àti láti lọ dáàbò bo ìlú wọ́n ní wọ́n sì kọlù wọn wọ́n ní àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wọ́n ní wọ́n tún dúró síbẹ̀ o wọ́n níbẹ̀ ni wọ́n kọlu àwọn ilé ìtajà àwọn ilé ìwòsàn àti àwọn ọkọ̀ tí wọ́n bá ti rí wọ́n ní wọ́n sì dìhà ọ̀rọ̀ ohun gidi tí wọ́n sì ń da àwọn aráàlú láàmú láti nǹkan bíi aago mẹ́wàá àárọ̀ òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tó yẹ pé wọ́n ní àwọn jagunjagun wọ̀nyí tó yẹ pé ibi tí wọ́n wà ní odi ìlú ni wọ́n wà tó yẹ pé ibẹ̀ gan làwọn jókòó sí láìmọ̀ pé àwọn aṣẹ̀rùbàlú wọn ti ṣẹ́ bàlùmọ̀dé wọn tí wọ́n kọ̀ ṣàdédé yọ sí wọn kọ́lọ́run ọba lójú ẹ̀ ṣé wọ́n ti ní ẹkùn tọ́ka ọlọ́dẹ mójú àlá ni wọ́n ní bí ọlọ́dẹ ń bá ní gbaníyè wọ́n ní yóò pòórá àjẹgbẹ́mì nìkan lókù ṣé wọn jagunjagun wa ní àjẹgbẹ́mì kí ni àjẹgbẹ́mì.
2: areji ajesara
0: sawo jagujagu wa ni ajesara ba ah olorun bo loju ko da mu ko se ajesara fa o jagujagu en to ja agbe so ile ise olopa ni ipinle sokoto ameru fai o fi di ise lorun mule o ngbati awon ni be rowe o ni lasiko ta wa e ko awon si tun ko awon iroyin jo nipa ise ise sugbon looto na lo je pe awon afimisufun yi won ko lo awon jagujagu won si pa merin na jagujagu to n dabo bolu en ogbon iwe re sa de punch la ro yi e ba iroyin de ko lo ba tun pa ni je lori
2: lo ti o kiri sa telegraph lo aro ti toni en to ja agbe nu gan fun legun ma sofin ipinle onorebu adewa le egbedun o pe akesi kan oni gbogbo awon agbegbe ni agbalaye oni pe pajo kan gbogbo araje podo ma gbe oni ijoba awon ara wa la ara wa ta mo si democracy egbedo ma daabobo oni ka si yago fun awon oro ko ba ku gbe tori pe eyin lohun bo ba ti bo sile omo fun ka ni o na so gulu to oro an so boris oro an so ko oro ni baba lo lo se lojo ko e ko ri be jaki jado agbalaye ibi ijabo kan ta je pe waye ni odo otin ijoba ile odo otin wi pe to je pe fun bi wakati meji di laadota ko je pe won fi soro yi won pe awon loselu si akesi pe pele lako o si labo lori te pon lo lowo lori ede wa ati igbarade fun gugu ni odun 2027 oni ka ro ma se jeje oju we kini sauti telegraph lati na kala ro yi
0: koko nu we ro na le sin gbadun bond fm lawa 92.9 radio fe so wa po to kari aye se won ni match for commissioner ojo kan la sofin re ati pe ba ti se lawe enikan iya nere lori joba ipinle ogun ti yari o won ni awon tin la kan ba lati pe awon kan ti won wo lu awon lona ti ototo si n gbe ipinle ogun lona ti oto won la won le won jade de lati kuoku ni o won ni awon gbo kan te n be to ko je igbo oba ti won ya soto won ni opolopo awon kan na wo igbo yin lona ti oto to si n gbe be won ni wo pata na lo je pe awon o le jade talent o so ni mo che kuku se n to mo di ojo bi ososogo ko se to mo di le mo le bi ba se na wo be afa to re ba ku ta mo so ya pe na loku en to je alakoso eto igbo oba ni ipinle ogun Taiwo Oludotun anon so ni mo nigbati won ba won ni reso lanode sojo e ti Friday ge bi Oludotun se nso won ni joba ti gbe awon igbese to ya ke o lori pe gbogbo awon igbo pata ile to e ko nbe ni ipinle ogun to je igbo ya soto igbo oba won ni awon ti won gbe be lona aito to si je pe alejo ajoji gbogbo ni won ti won so mo ipinle ogun won le yo soka awon ti lo ba won tan so odun ko ya e fi bele olorun fun won ni we ni pe e ma pale ru mo ka se ri pe e ku nbe Oludotun tun wa so di mo pe awon kan na tun be to pe won wo lona ti o to to pe won ke se omo bi ipinle osun ipinle Kwara won ni won iso bo bi ipinle Osun won iso ipinle Kwara won iso ipinle Odo ah oda won iso bo pe ipinle mi won tun so mo ekun oke oya won ni won kan wa ehn won je awon ti won wa won je won iso mo bi ipinle Ogun won wa lati ipinle Osun ipinle Kwara ipinle Odo ipinle Benue ati ekun oya won ti wa won wa wo nuna ti o to won gba we gbelu won so ah won bu opata kaluku yo pada silu won o won wa ni awon ti ni opolopo awon ti won je aso ajo eso alabo to pe awon gan ni o se ise o lawon gbo oba ti won o le won danu tefe tefe kaluku won yo si pada bi ibi ti won ti wa tori pe kini ni ajeje ba wo lo to pe e faaye gba te si mo ipinu re o se ki ajeje ko pada ki omi bo igbin lateyin wa lenu won to ba da bi pe boya awon wa la awon sun to pe awon olaju o ye ko pe awon e lo ma je eni ti o ko jogojo ba ara abule amo tori de la hin so ni mo pe e fi awon ibi te wo lona ti eto e se ba mo pe to e fe wa gbelu wa e se wa gba iwe e gba ona to to tara so se ta mo pe to e gba iwe te si ma gbelu sugbon gbogbo eyin te wa ajoju won yi e pada silu yin ko yo awon ara ipinle osun na sile o e na ko iwe iroyin sare punch la e ba run yi
2: koko nu le so bo le fe na lo je pe o n te si waju bi ago meje se ku iseju meje la ti o ba ri be ja le kan tori mi fa go alamu mi fi sero o ti mo mi la lati gba kekere mi won si ro la go agba lara oni ko la alamu oyin bo mo go ba ti foju kan ago segun gbele oko re bi ka oni resi lai gba gbe fa ti kore mi na swat ba kan na o lo ya re mo ko aturu se ti lo mu sin gbori e mi fa go se ma ja gba igbori gbori bi ta wa akomo na wa ta tin woro yan ati igbe to gbe labe kabiyesi o pade emi luwa segun ajaso lati de wa ose to ni gbogbo ka fa ya ka ma male jara bo male ji tunju lo je tun ro re sinu e saturday telegraph la ro awon awon ori ani kiti gbe o won lo gbere mi ani di same o nje je gbogbo omo bibi ile awori ni ipinle ogun ni ipinle eko won fi gbanu kan sota won fi gbanu kan won fi soja o won ni gbe kan ni fo ti gbe alamu fo wo ti ogiri bipa won sa de fa so ajola me tinubu lati gbe to pada ni sa eleke won ni eni kan ko won ni ti o dije fun gómìnà nu ẹgbẹ́ òsèlú APC ní ìpínlẹ̀ Èkó dókítà Bafemi Amusat nípa àwọn sátìlẹyìn fún wa àti sẹnitọ Ọlámilékan Adéọlá tí wọ́n sì yáàyè tí ó díje fún ipò gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ogun ikú ètò ìdìbò gbogbogbò ní ọdún 2027 yóò máa fò lókè lálá wọn ní kóra wọn jẹ níbi ìpàdé kan tá a gbọ́ pé ayé ní ìkẹjà ìyẹn ní kò pẹ́ kò pẹ́ ní òjò Thursday tẹ́kọ̀ kọjá tá a sì gbọ́ pé alága tọrọ ti etí gba àti aráàlú nínú ẹgbẹ́ àwórí yìí tórúkọ jẹ́ ọmọọba Adeni Ijafojo ọ̀nà wà ń kalẹ̀ ojú òkè ní sátidé telegraph ẹ̀jẹ̀ náà kà láàárọ̀ yìí.
3: On FM 92.9. wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pa ni lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pa ni lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: It's not like I don't like Lagos. The hustle and bustle, the opportunities, the possibilities, the vibe, the energy. But the city life took from me, sha. Jumping downfall from mile 2 to Marina. Sometimes the traffic will tie rapper and you'll have to get back up the following day for the same grind. But when the Lagos Rail Mass Transit launched, the blue line and the red line, I remember the first day I sat in that train. I fell back in love with Lagos. I could breathe again in my city. And the jara is that I get to pay only half of its cost. So little by little, I'll get home and play ball with my boy. And even grab extra sleep before the alarm rings again. Small things that make life easy while chasing my dreams. My Lagos has been moving, and it will keep moving.
6: Baba Jide Sanwo-Olu, leaving a lasting legacy. Lagos!

Aṣíwájú Solidarity Movement ASM Agbado Kyodo SCDA Chapter ń pe àwọn ojúlówó ọmọ ẹgbẹ́, àwọn aṣáájú, àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress àti gbogbo aráàlú síbi àkànṣe ètò àdúrà fún ìṣọ̀kan àti àṣeyọrí àwọn adíje wa nínú ètò ìdìbò tó ń bọ̀. A ó máa gbàdúrà fún Ààrẹ Bọ́lá Tinubu, Ọmọ̀wé Kadri Ọbáfẹ́mi Amzat, Honorable Princess Olabisi Adébàjò tó fẹ́ lọ sojú Àlìmọ̀ṣọ́ Federal Constituency nílé ìgbìmọ̀ aṣòfin kejì nílẹ̀ wa àti Honorable Lukman Orelope tó fẹ́ lọ sojú Àlìmọ̀ṣọ́ Constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ọjọ́ Sátidé ọjọ́ kẹẹ̀dógún oṣù yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ ní ASM Office Ọmọrege Bus Stop, AIT Road Kola Bus Stop, ìpínlẹ̀ Èkó. Má ṣaláìwá o.

0: kwenye ya zin kwewa
1: e fa jene a ti sa fa a jene sa fa
0: ni oju wo le fi wo sa
2: lo je bi
1: akoko o ka bara yi tin to o to ba wa yi ku tin ta ta me ko ti wa o ma n gbe mi lona olo ni o ti bi ya wo ti da le ko ku se le ti o la du lo fa ko ko n to se lo de o ni o sa da re to mo ẹnu mi ò ti ẹ̀ kó ń pa ẹbí kó tó ń kó lọ fọkọ bẹ ẹbí ló ń jàyà tó yàwó ẹnu mi ò fún nígbà yẹn bàbá mọ ẹbí ọkọ ìyàwó kì í mọ ọkọ tó fẹ́ gbà náà ọjọ́ wo sì ń dalẹ̀ kò sí wàlẹ̀ kò sí dààmú láàrin wọn àwọn ẹ̀gbọ́n wa tó wà lẹ́yìn a ti sọ pé wọ́n jí wọn pé ń gbà yẹn ni ìgbéyàwó òjèjà tó jáde wọn bọ̀ fún ọkùnrin ṣùgbọ́n ọ̀làjú ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ṣeé ṣe bẹ́ẹ̀ mọ̀ láyé tá a wà yí o ọkọ̀ gbọ́dọ̀ mọ̀yàwó ẹ̀ ó kéré tán ọdún kan wọ́n tó fẹ́ làwọn sílé ó jẹ́ kíkọ́ ni ẹ̀
2: ọ̀hún.
0: 081-323-77749.
3: Hello. Orúkọ ibi tí a ti ń pè wá.
1: Ọmọ ọba Adékunlé láti Alágbàdo.
3: Alágbàdo, ojú wo lẹ fi wò ó?
1: Ọlọ́run kò ṣàánú wa. Ayé ti di òde ọbẹ̀. Nígbà tí àwa ti kéré, ọ̀rọ̀ lọ́kọláyà kò rí báyìí. Ẹ̀rí àwùjọ wa bó ṣe rí lónìí. Ẹ̀wọ̀n lè mọ̀ sí wò. Ẹ̀wọ̀n bá àwọn obìnrin ṣe rí. Kò sí àdúrà pé ṣé lágbájá lè fẹ́ra ìyàwó ìjọ ti ń fá ìná ìyàwó àìná ti ń fàjà yìí àwa rí pé ká pa ọmọ kọ̀ọ̀kan ọmọ méjì méjì òun ló pọ̀ jù láyé ojú àtòkó ṣe yẹ ká tò mọ́
0: wọ́n á di single mother wá kún gbòòrò
1: ó pọ̀ púpọ̀ jù bọ́ọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ilé ìṣẹ̀lẹ̀ sorry position story bẹ́ẹ̀ ni láǹfààní àti rí ọkọ àti bẹ̀ẹ̀ lọ́wọ́ ọkọ ọkọ náà rẹ jọ̀rọ̀ àdúrà ní ká máa gba o torí kò yé wa mọ́ àfikọ́ náà kó ṣàánú ẹ wá wo single mother tó bá tọ́rọ ọmọ bẹ́ẹ̀ kí ni wọ́n ọmọ bẹ́ẹ̀ fẹ́ yà ayé àtijọ́ bàbá tọ́ ọmọ ìyá tọ́ ọmọ lọ́mọ máa fi lò ló máa fi mọ bọ́ ṣe ń ṣe fọ́kọ́ ṣé ọmọ tí obìnrin dátọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ jogún lára ìyá ẹ̀ tó fẹ́ fi wò wá níbi ọkọ̀ ìgbésí ayé wo ló fẹ́ gbé ọmọ tóbìnrin dátọ́ kí ò sí ọwọ́ ọkùnrin bẹ̀ àtọ́kù ṣàánú wa.
0: Ẹ ṣeun sa.
3: Ọjọ́ méje ti kọjá ìṣẹ́jú
0: mọ́kàndínlọ́gbọ̀n. Nǹkan tí bàbá yìí sọ omi rántí ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá tó kọ́ wa nípa ọgbọ́n tí ọmọ máa ń gbọ́n. Ọmọ tí ó gbé ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀. Ó máa ní ọgbọ́n bàbá àti ìyá rẹ̀. Ọmọ tí bàbá àti ìyá bàbá tí wọ́n máa ń wá sílé wọn àbí tó bá lọ gbé ọ̀dọ̀ bàbá àti wáyé pé wọ́n máa ń lọ sinmi lọ́dọ̀ bàbá àti ìyá bàbá yóò tún ní ọgbọ́n àwọn àgbààgbà yẹn yàtọ̀ sí ọgbọ́n bàbá àti ìyá rẹ̀ ṣùgbọ́n láyé òde òní púpọ̀ nù yín adéjìlẹ̀ jẹ́ kí ọmọ lọ lọ́dọ̀ bàbá àti ìyá wọn yàtọ̀ sí
3: púpọ̀ nù
0: àwọn
3: nǹkan
0: tó ṣẹlẹ̀ lásìkò yìí ni mò ń sọ.
3: Sọ̀rọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ ti ẹ̀gbọ́n yọ̀nà ọmọ ẹgbẹ́ ọ̀dọ̀
0: àbúrò
3: owó oúnjẹ tí ọmọ àbúrò bá fún àbúrò bàbá bá fún ọmọ tiẹ̀ náà gbọ́dọ̀ fún aṣọ kan lẹ́yìn gbọ́dọ̀ máa wọ̀ kódà ọ̀pọ̀ àwọn nǹkan yẹn
0: kárò ẹbí pọ̀ pọ̀ fi bẹ́ẹ̀ fi àyè sílẹ̀ fún mọ̀lẹ́bí mọ́ inú ẹbí ọkọ ẹbí mọ́ bíi ti tẹ́lẹ̀ tí inú kunú tó ẹ pé agbá kí n tó mọ̀ pé tó bàbá báyìí ló bí mi ọpẹ díẹ torí kódà bá pọ̀ ni bá mi
3: kábíyèsí ọlọ wọn ra sọ kọfà ní bodijà wọn ra sọ kọfà ní bodijà mo lọ tọjú ẹnu kọmbọọdù bá sọ sí change kọlọ ọnù kátó tẹlẹ ya ó lè wá jámọ.
0: Ọlọ́run ṣe àkókò mẹ́sàn-án ẹ jẹ́ ká pàdé lórí ètò ìrìnì tiwa lẹ́sìn àlùkòkò iṣẹ́ gani láti bẹ́ẹ̀ lọ aṣọ náà ti dé akí Adéfẹ́mi Òjìkùtù tó gbé wa sí ojúwe Facebook àti gbogbo àwọn ìtọ́ bá wa dá sí láti òkè òkun àti ìsàlẹ̀ ọ̀sán náà lórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé TikTok wa Túnjí Ọlálékan ló kọ́
3: ìrìn. Mo rò pé olú igi náà lórúkọ tèmi jẹ́ ẹṣẹ́ tẹ̀tẹ̀tì sí wa ó dàbọ̀.
4: On FM 92.9.
5: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ẹ kú ìjọ mẹ́ta ẹ kú bí ìlú ṣe rí
2: emi ni iya afi mo sumo la oyin sun lati ile ise Jumi Catering Services ile ise ti e ti mo bi eni mo owo nipa ka se onje fun orisirisi ayeye indoor and outdoor catering services orisirisi onje ti le okere ati ti le wa nibi continental food ni awon Chinese dishes ni atawon onje ti wa nbi bi jollof rice fried rice abula amalagbegiri ati eweju on spot ti o mama gbona feli feli ati orisirisi obe egusi efo biro bi edikari kan a ma se banga soup a ma se ofe owere a ma se bitter leaf soup ko si onje te fe ka se to je ti luwanbi ti a mo se then a ma se akara oyinbo fun orisirisi ayeye ti e ba fe se e fun ti ojo obi ni tabi fun ti igbeyawo tabi fun ti isile then there is surprise birthday party kan ti a ma se food tray ma ba wa iyen fun awon to fe se surprise birthday gift fun awon ololufe won orisirisi nkan la ma se sinu food tray yen o depend ni nkan ti eyan yen ba fe ounje ma wa nbe awon small chops awon pastries nkan ti eyan yen ba fe even ele to ma fi se AGM meetings o se le ta kin se a ma se chops small chops a ma se cocktails a ma se dessert a ma se grills asun then a ma train awon eyan ni ile ise wa awon mi ma wa as a student awon mi ti mo nipa ise yen sugbon won tun fe mo si bi awon ton ti se beginner stroke intermediate class ti won ba wa fe lo si advance won ma wa se lodo wa then a ma ni awon trainees awon to ma wa bi apprentice ti won ma wa nko lati ibere pepe ti won de ma ko ti won de ma mo ta won na de ma dajuro papa awon iyawo le ti won kin se olowo sibi ton ba ba wa dowopo a ma ko won ti won se ma ma pata adidun si oko won lenu ile ise wa wa ni number 1 Jumi Catering Street Alaja bus stop ni idimu ni Eko nbi then a ma se delivery services awon je yen fun awon ti won sise ijoba aba awon ti se won o gba kon ma so nje ngba popo a ma se delivery services fun mo a se onje yen oni 1 liter oni 2 liters oni 5 liters oni kaluku ade ma gbe ti e then a ma se event deco ki aba yin seto bi 31st year ayeye yin ki o da bi afin oba ari ma le lo awo pada seyin ise wa ni ko de sibi ti owo je erin wa o to ko sibi te fe ka ti wa sise ti a le lo then ani cooling truck wa yen fun eyin te fe classic work ti e fe ka won yan ma ja ni di oti yin ati ma tu oti yin sibe a de tutu daada awon service boys wa ma gbe pelu crate wole lati lo serve ni ko ni si waju waju pelu eto de ni gbogbo e ile ise wa wa ni Number 1 Jumi Catering Street Alaja bus stop ni idimu ni Eko nbi ero ibanisoro wa ni 08023135514 08023135514 tabi 08087862525 08087862525 ile ise ti e le fi okan tan ti e ba ni ayeye lati se awa o de disappoint asiko ti e fe ka debe na la ma debe then e ma ri gbogbo bi ayeye yin ti set ki awon guests yin to de eto wa fun se wa e ba wa da owo po owo wa o ga ni lara e se pupo

ìlera báyìí náà ni wọ́n ń pè lógun ọ̀rọ̀. Béèyàn bá ti lálàáfíà ohun gbogbo lónìí. Láṣe máa bẹ̀ẹ́ láṣe máa bẹ̀ẹ́ jírẹ̀bẹ̀ sí ẹ̀bẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run gbà Ọlọ́run dákun ni. Ìgbàkigbà tá a bá ti ṣiṣẹ́ àárọ̀ sán alẹ́ tó bá dọwọ́ alẹ́ gbogbo iṣẹ́ tá a bá ṣe má jà á jèrè rẹ̀ lórí àìsàn o. Ó fi yẹ kó máa dúpẹ́ fún Ọlọ́run gbogbo ìgbà. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣọ́hun tá a jẹ ká ṣọ́hun tá a máa mú. Torí àwọn tó ń bẹ lódò okùn wa bó bá ti daṣẹ́ lẹ̀ ẹ̀mí súnmọ́ láti bọ́ nìyẹn o. Mo fi máa ń sọ gbogbo ìgbà kí là ń jẹ kí là ń mú. Kídìnrín sọ fún wa pé ṣe pẹ̀lẹ́. Ìfún sọ fún wa pé ṣe pẹ̀lẹ́. Háàtì náà sọ pé ẹ ṣe pẹ̀lẹ́ mo tẹ́ ń rọ́ sí mi lórí yìí pọ̀. Ìwọ tó sọra rẹ ní Ṣango. Eruku lálálálálálá kídìnrín sọ pé ó tó eruku yìí pọ̀. Wọ́n ní ta bá mọ̀ ṣe ó ṣe é ṣe kó yóò ló máa ṣekú parí. Ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ gba ìtẹ́ ẹ̀ tí ń gbọ́lé iṣẹ́ wa Bond FM 92.9 náà láwa Yabala aerobics eré ìdárayá lélẹ̀ yìí. Ibi tá a ti ń gbara wá yànjú tá a ti ń ṣeré ìdárayá kára ó gbáyágíyágí kára ó sì gbákùkù yẹbẹ. Torí pé ní lálàáfíà náà ló lóhun gbogbo. Ó yá modé ń tewí adé mo bọ̀ ń bọ̀ ń tẹ̀bọ̀ yẹn. Ọmọ abínú pagún dé ọmọ oníbà ẹkùn dé o. Ọmọ ọba Èkó dé o. Ọmọ oníṣàṣà dé o. Ọmọ onígbòǹgbò dé o. Bẹ́ẹ̀ ni Èkó gangan ló ń báyìí sọ̀rọ̀ yìí this is Lagos boy. Ẹ jẹ́ ń ṣe báyìí náà.

0: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ijo fadila to Sheikh Isa Tijani Movement of Nigeria. First man, o bi jwete ko gugu e si bi ojo bi anabi wa mele ti a o se ni ojo kokodogun su kejo 2026 to je ojo Saturday ojo abameta ni opopona dapo Bill Street off Ladipo Road Mushin Lagos dede ago mesale di aro ojo keji olugbale ojo na ni fadila to Sheikh Alhaji Khalifa Alhaji Ibrahim Isa Badbos oniwa sojo na ni fadila to Sheikh Alhaji Abdul Gani Olamile Kamam Sodi, Chief Imam Alarum Central Bus Oshodi Lagos. Fair Kulere Alaye, Epe 080-261-7289 080-261-7289 Tabi 0818-003-4061 Masala.
1: Ọmọ Nàìjíríà èwo lèwo.
2: Ọmọ Nàìjíríà èwo lèwo àríyànjiyàn kan ò sí tẹ bá ti ń gbórin báyìí ẹgbà pé lórí pápá ọ gbọdọ tẹsíwájú ni láìsí lórí pápá kókó náà wo nìkan gbọdọ kásẹkù ọpọlọpọ àwọn tá gbójú okùn lílọrun tí wọn jẹ ni agba àti àwọn tá ti rí pé wọn ò lè jẹ nǹkan kan ṣùgbọn tí wọn ṣe gudugudu méje àti yàyà mẹfà ṣé orí ní mú ní joyè ìwà ní rọni lóye ọpọlọpọ àwọn tí wọn lókọlókọ tí wọn gbìyànjú yìí pé à ń lọ jagun àákẹrù ṣùgbọn ìkẹta bá wọn lójú jà ni o ẹ jẹ kí n kọ bọ bẹrẹ nípa ti Justin Madugu lè tó kó àwọn abala tóbìnrin wafcom ṣùgbọn tí wọn já bẹtẹ wọn já lulẹ lójú jà ọpọlọpọ àwọn alẹnu tí wọn mọ nípa eré ìdárayá wọn ní sẹrí kabaslanka ní orílẹèdè morocco tí wọn ti fìyà jẹwa ta lonítọhún south africa ni ǹjẹ ẹ jẹ mọ pé méjì sí ẹyọkan àwa náà gbìyànjú adé ẹyọkan padà ṣùgbọn Justin Madugu oni ẹjẹ àjọ gbà fọlọrun ẹni adè lọwọ tá adè lẹsẹ kílókù tí ó fi gbẹsan àgbájú dasmito sí ife ẹyẹ àgbáyé 2027 ní brazil wafcon èyí àwọn tábala tóbìnrin wọn ò ní láǹfààní láti kópa nítorí pẹtẹpẹtẹ lẹrọ ẹlẹkọ ọrọ mọ wọn lọwọ south africa ni ṣe bá a ti sọ fún yín ẹnu ni ọkà yín o ṣùgbọn ní báyìí Justin Madugu náà sọrọ ó ní àwa tá à ń pera wa ní giant of africa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ní ẹ má bínú a sá ti gba ìdíje bíi mẹ́wàá sẹ́yìn ẹlẹ́ẹ̀kọkànlá ń lọ sílẹ̀ mọ́ wa lọ́wọ́ shooting star up shooting star salisu yusuf ẹni wọ́n mú báyìí o kó máa jẹ́ akọ́nimọ̀gbá nígbàtí gbogbo ẹ̀ lè tó ṣe pé ọjọ́ akọ́nimọ̀gbá wọn tẹ́lẹ̀ èyí tí wọ́n pè ní nurudeen ó já kulẹ̀ ó já wọn kulẹ̀ salisu yusuf tí mò ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ó ti jẹ́ akọ́nimọ̀gbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fún eyimba rangers international àti nasarawa united pẹ̀lú kano pillars ọkùnrin náà gbìyànjú ó tún tẹ̀síwájú ọjọ́ bí akọ́nimọ̀gbá lẹ́ẹ̀kejì ìyẹn assistant coach fún nigeria under 23 gbogbo ẹ̀ kẹ́ ẹ lè pẹ́ tí ẹ bá fẹ́ kàlákàyànjú shooting stars wọ́n ti ní akọ́nimọ̀gbá tuntun ìyẹn sì ni kò ṣeré ní moscow iṣẹ́ ni mo wá sí wọn ọba tíjà wá ẹ lọ́wọ́ ìwé tó ń kọ́ nípa eré àdárayá sporting life ẹ mọ́ sọmídà aláṣẹjù ẹ jẹ́ kí n kọjá lọ sọ́dọ̀
3: lórí pápá bọ́dọ̀ fẹ́ náà láwà 92.9 ìbàdàn ọrùn inú ọ̀rọ̀ ẹ̀ oorun púpọ̀ ó yẹ jẹ́ lọ síbi ti ìdíje Africa Cup of Nations tó jẹ́ ti àwọn obìnrin tó lọ lọ́wọ́ ní Rabat lórílẹ̀‐èdè Morocco ẹni tó jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Cameroon àti orílẹ̀‐èdè Malawi ọ̀la gangan ni ó máa wáyé lọ́jọ́ Sunday ní El Prince Mouli El Azan Stadium ní Rabat ibẹ̀ gan ni àṣekágbá náà yóò ti wáyé nígbà tí Indomitable Lioness yóò máa wọ̀yájà pẹ̀lú orílẹ̀‐èdè Malawi ṣe é gbàgbé ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ goli ọmọ orílẹ̀‐èdè Cameroon yẹn ọmọ náà ọwọ́ rẹ̀ ó dàbí ọwọ́ ẹ̀ múgidi gan ni ó ń dìímú gidi gan ni ó ọmọ ọdún 22 tó ń gbá bọ́ọ̀lù jẹ́ òfin ikọ̀ agbábọ́ọ̀lù Benfica lóbìnrin lókè òkun òun gan lọ́wọ́ tá a wà yìí biggest stars ni lọ́wọ́ tá a wà yìí tó

0: kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí arambara ròyìn ló ń dé ṣe tí ìgbọ̀yìn lórí ètò ìròyìn tiwa láti lè ṣe bond fm 92.9 gani àti bello ashiru lóníròyìn lórílẹ̀‐èdè canada ni wọ́n ti ṣàwárí ìjàpá kan tó sá kúrò nílé tí wọ́n sì rí padà gẹ́gẹ́ bí ìròyìn náà ọmọ ọdún 15 ni wọ́n pe ìjàpá náà èyí tí wọ́n gbé láti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ti ń tọ́jú rẹ̀ ní ìpàgọ́ ẹranko láti ọdún náà lórílẹ̀‐èdè canada gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn alákòóso ọgbà ìtọ́jú ẹranko yẹn gilia malchok gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní bí àwọn èèyàn ṣe máa ń pé wàwo ni wọ́n fẹ́ wàwo ní ọjọ́ náà kó tó di pé wọn ó dédé di àwátì tí wọn ò sì rí mọ́ wọn ní ọjọ́ méjì gbáko ni wọ́n fi dààmú lórí ẹ̀ kó tó di pé wọ́n rí padà níbi tí ó fara ṣoko sí wọ́n ti ń ṣàjọyọ̀ láti ṣayẹyẹ ọdún erin lágbàáyé ìyẹn world elephant day èyí tó ń wáyé báyìí ní orílẹ̀-èdè kenya ayẹyẹ alárin ni wọ́n fi ṣe pẹ̀lú àrà aláràǹbarà èyí tí wọ́n fi àwọn erin náà ṣe lọ́kùnrin àti lóbìnrin ìlúbá tí wọ́n ti ń tọ́jú erin àwọn erin náà ni wọ́n pè ní san diego zoo tí wọ́n sì ṣe ayẹyẹ ọ̀hún èyí tó lárin ní orílẹ̀-èdè kenya bákan náà ni àwọn erin náà ń ṣeré fún aráàlú tí inú wọn sì ń dùn arámbára ìròyìn tààrọ̀ ẹ̀kọ́ ní jùbá ilẹ̀ lórí ètò ìròyìn tiwa ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti sì wà ire o.
1: Ire máa dé o, ire, ire tí wá máa dé o, ire.
2: Ṣeyebíye ní bọ́ ṣe ń nábí owó ọmọlúàbí ló nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdààmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ ká yé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpò pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
3: Golden Chance Lotto Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣe tán láti fò bíi tí mílíọ̀nù gbẹ̀dùnú kó ọ̀pìyàn bí náà jáṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwo olóríire tí ó jẹ́ àǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue.

0: wọn tún bẹrẹ fún ò lè ṣe aláìmọpani lẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orílà mọlẹbí mi ó ti ẹdá ohun tí gbogbo wọn nífẹẹ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán aró yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀.

0: kó ìyálẹ̀ta o. Ìròyìn ìyálẹ̀ta la mú wá fún yín. Láti iléeṣẹ́ Bond FM 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà GRA ní ìpínlẹ̀ Èkó. Abel Ọ̀jẹ̀túndé loníròyìn yín. Àjọ tó ń ṣàbójútó ètò ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama, the West African Examination Council, WAEC, ti sọ àríwísí wọn lórí àlébù kan táwọn èèyàn fi kan àjọ ọ̀hún nípa ìdánwò àṣekágbá fáwọn ọmọ ilé ẹ̀kọ́ girama tọdún 2026 yìí, èyí tó di tọrọ fọ́kálé lórí ẹ̀rọ ayélujára. Àjọ náà sọ pé àwọn ti ṣe àyẹ̀wò àti ìtọpinpin tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, àti pé àwọn òṣìṣẹ́ àjọ yìí kì í ṣe ìmẹ́lẹ́, wọ́n ṣe iṣẹ́ wọn pẹ̀lú àkíyèsí tó ń pèsè ìfìdímúlẹ̀ ojúṣe tó múnádóko. Nínú ìfiléde kan tí ọ̀gá tó ń rí sí ọ̀rọ̀ aráàlú nínú àjọ ọ̀hún sọ, ìyẹn Moyosola Adesina, ó ní àjọ WAEC rọ àwọn òbí àti alágbàtọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó jókòó ṣèdánwò láti kọ etí ọ̀gbọ̀n sí àwọn àlébù èyí tó ń jà ràn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára nípa àbájáde èsì ìdánwò àṣekágbá àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama tọdún 2026 yìí. Àjọ náà tẹ̀síwájú pé ètò àti ìpinnu àwọn sì dúró bó ṣe wà láìsí ìdíwọ́ kankan lábẹ́ bó ti wù kó rí. Alága ìjọba ìbílẹ̀ Badagry, alàgbà Hunpe, àti olùkú rẹ̀ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ọlọ́rundá, alàgbà Ajọ́sẹ̀ Peter Kumayan, ni wọ́n péjúpésẹ̀ síbi ọ̀sẹ̀ ìlera tó wáyé níjọba ìbílẹ̀ Badagry pẹ̀lú àjọṣepọ̀ Nigeria National Petroleum Corporation Limited NNPCL níbi ètò ìlera táwọn Vision First Plus Health Outreach ṣàgbékalẹ̀ rẹ̀. Nípa ṣíṣe àyẹ̀wò ìlera olúkúlùkù wọn, àwọn alága ìjọba ìbílẹ̀ méjèèjì ni wọ́n darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn níbi ètò àyẹ̀wò ìlera ọ̀hún. Onírúurú àyẹ̀wò ló wáyé níbi ètò náà, bí àyẹ̀wò ojú, ìtọ̀ ṣúgà, àtọ̀gbẹ àti ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń ṣe àwọn ènìyàn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àyẹ̀wò ọ̀hún, alàgbà Hunpe ṣe àtẹnumọ́ rẹ̀ pé ìṣèjọba ọ̀hún kò ní dákẹ́ láti máa ṣe àbójútó àlékún ètò ìlera gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìlera lọ̀rọ̀. Ó ní òun ò ní dáwọ́ dúró láti máa ṣe kóríyá fún ètò ìlera níjọba ìbílẹ̀ Badagry nípínlẹ̀ Èkó. Ìròyìn ìyálẹ̀ta àtàárọ̀ yìí ò ní jù báyìí lọ. Taiwo Sadiq ni olóòtú ìròyìn. Èmi Abel Ọ̀jẹ̀túndé ni mo ti kà á sétí ìgbọ́ yín. Ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀.
1: Lódiri ẹ̀wà.

0: tó a dúpẹ́ fún ọlọ́run ọba tó ní ká lọ láti ìjẹ́jọ ta tún padà síbi nínú àánú rẹ̀ a dúpẹ́ fún ọlọ́run a dúpẹ́ fún gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nulẹ̀ náà a dúpẹ́ fẹ́yìn tẹ́ ń polówó ọjà lórí ètò à ń retí ìfẹ́ láboyin títí títí àárí wọn bóyá níjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run ọlọ́run ó ṣàánú fún wa alhaji akeem hamsat lórúkọ tèmi èmi ni ọba mẹ̀kúnnù káàbàtà gbogbo bí wọ́n ti ń sọ yorùbá pátá bíi káàárọ̀ òjì rèébí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi nìkan kí mo wà lórí ètò yìí alhaji morufu olùyege adédèyì à ń retí wọn so tí wọ́n bá dé ẹ̀ mọ́ gbóhùn a dúpẹ́ o olúwa ràn wá lọ́wọ́ a ní rí dààmú kankan wàhálà ìdààmú òní jẹ́ tiwa mo kí ganiyatu ọlọ́wọ́ bọ́tẹ̀ wa òní bọ́ gbọ́mọ sí òní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí alhaji tóbi rẹ̀ gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ ń fowóra káàdì tẹ́ ń pè wá lọ́tún pé wá lọ́sẹ̀ tẹ́ ń bá wa dá sí ìbànújẹ́ kò ní jókòó tì yín o kò ní wọlé tì yín a dúpẹ́ o àwọn bàbá wa tó ò lè fi wá ṣeré bóyá pé bàbá ti ń ṣe é báyìí gbogbo ẹ̀ wọ́n máa dúró tì wá a dúpẹ́ o bàbá wa akọ́sílẹ̀ a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yín ìyá wa oníbẹ̀ta búra ọ̀la adégùnkè ní relẹ̀ láíláí o àti gbogbo àwọn aláṣẹ new gm wa alàgbà fátìlẹ àdúpẹ́ o ẹ̀ka àbọ̀ o orí ìjókòó ní gbóná mọ́ yín o ẹ̀yin náà ó láṣeyọrí rẹ o bí alhaji wahab akọ́sílẹ̀ ti ní àṣeyọrí rẹ tí wọ́n sọ̀kalẹ̀ ní on the 12th oṣù yìí tí wọ́n sọ̀kalẹ̀ tá a ṣe àdúrà fún wa ní àná finally a ṣe àdúrà tí gbogbo àwọn staff àwọn mùsùlùmí àtàwọn christian kódà níbi ọdọ ẹdẹ tó dg wà ń joko ìyá wa wúrẹ́lá adégúnkè wọ́n wà ń joko gbogbo àwọn òṣìṣẹ́ pátá tó jẹ́ àti christian àti muslim kálukú ó ń sọ ọ̀rọ̀ alhaji akọ́sílẹ̀ dáadáa ni ìwọ náà kí lásán pa tiẹ̀ ọlọ́run ọba elédùmarè yóò jẹ́ kí gbogbo ogun lè ayọ̀ bàbá fátìlẹ ẹ̀ káàbọ̀ ẹ kúrin bó ti yẹ alhaji akọ́sílẹ̀ ọlọ́run yọ yẹyin náà bẹ́ẹ̀ o ọlọ́run yọ yẹyin o ẹ má roro òkú roro ikú ìyàn àjọ ẹ má roro ọlọ́run ní fara ni wa àkíyàn bàbá wa alhaji bàbá wa àgbà tá a máa sá lọ bá wọn bàbá dáadáa ọlọ́run ni ẹ jẹ́ kí ìyàwó wọn náà ọlọ́run ni bàbá akẹ́kọ̀ọ́ katakwa tàlájà akẹ́kọ̀ọ́ katakwa akíyàn ọlọ́run ni járó ní mo wá dúpẹ́ pọ̀ jù gbogbo ẹ̀yin tí ẹ wá bá mi ṣe ọjọ́ bí àti mọ́rí falẹ́tán láti ìlú òyìnbó tó gbọ́ kúmọ̀ sọjọ́ bí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín bọ̀dá mi akin tẹ́lọ̀ ní abiodun street ní sógúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá yìí wọ́n ẹ̀ńblòkù ní ẹ fún mi mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ the harris ọdọọdún bá aṣọ tí mo fi ń sọjọ́ bí àwọn ni wọ́n ràn aṣọ ni wọ́n ràn sọ ọkùnrin wọ́n ràn tóbi mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n wà ní garba street ní sógúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa mólíkà ẹ̀dọ́ lárópin mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀sìn wá lóore mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùmarè kò ní jẹ́ ká wá yín tí àníwá wa náà tì àwọn tí wọ́n tún ṣe wá lóore tí wọ́n fún wa ní nǹkan gbogbo yín náà ni a máa kí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò a rí ìwé kan gbà látọ̀dọ̀ arákùnrin kan ó ní ẹgbẹ́ ẹgbà mi nímọ̀ràn ó ní lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀gbọ́n mi ni ó ní mo lọ sí ìlú kan ní ẹ̀gbẹ́ èkó lẹ́gbẹ̀ẹ́ sango ó ní ọ̀rẹ́ mi yẹn ó ní mo lọ kí ó ní ajẹjẹ jayé jayé nígbà tí a jọ ń ṣiṣẹ́ ó ní gbà kálukú fẹ́yìn tìtàn ó ní a ti pẹ́ katira lọ sáàrí ra wa láti pera wa lọ́wọ́ àná ọ̀rẹ́ mi o wàá bá mi ṣeré ní ìjọba yìí o ó ló ń bá sára ó ló ń bá lọ ọbẹ̀ nígbà tó ń lọ ọbẹ̀ ó ló ń bá ìyàwó rẹ̀ ńlé ó ní ìyàwó ẹ̀sìn jẹ fún àṣẹ oníyàwó àdàpọ̀ ó ti ń lọ sọ́jà tó ní ló ń fi dáadáa lẹ́dẹ̀ẹ́ o àwọn wà nílé o wọ́n ní ìgbìmọ̀ àjẹun tán ọlọ́ba gbé àwọn alákọ̀wé kọ́lọ́wọ́ sànú wa ọlọ́ba gbé ábọ́ọ̀mù kalẹ̀ ọlọ́ba ní kó wọ́n máa wò ó ló ń bá ń wò ó ní mò ń ti wò dáàyè kan ó ló ń kàn rí ìyàwó ẹ̀gbọ́n àwọn ni láàrin àwọn ọkùnrin ìyàwó ẹ̀gbọ́n àwọn rèé ìyàwó ẹ̀gbọ́n àwọn rèé ó ló ń sàmù ẹnu mọ́ ó ní nígbà táwọn jẹun táwọn ti gbẹ̀lọ̀ rẹ ní kó jẹ́ ká lọ sí ilé ìtura ká lọ mú nǹkan ọ̀nà bá gbéra ọ̀nà bá ń bi sàn tí wọ́n ń tàkùrọ̀ tí wọ́n ti gbogbo arákùnrin báwo ni ṣé òun náà ò ní lójú kan bíi tí wọ́n mọ̀ wá kí ọ̀rọ̀ òun tiẹ̀ ní ma fúrẹ́ǹdì kan tí mo wò wá láti èkó ọmọbìnrin ọ̀hún jayé jayé ni o kódà o de nan lowo njo mi 10000 njo mi 5000 won ti mo fonu to ba wa pa de jomo nsun mojumo pe o ma be dada ni to se ni pe owo pe ko bo n wa ore re kan wa ki awon ojo ma lo gba bo re re n ba ti de iwo ni o ma ba ise na lo ba won ti sa se ni ba lo n ba gun owo lo n ba gun pe ra card bo n fun iya oni yen o o ba do se to n bo won wa won wa pa die oni loju e ti lo ba pe o lo ba so ke ako yen o le iyen lo kere ju ore to po lodo ore ma po pelu hun ore yen won mo re kan wa to da on fa mo to kupa o la o re mo to kupa ko si wala oni on ba pada se ko lohun o ji kore won mo pe won de bandi lohun de ti so fun egbon hun oni abi bi o ti di jo saturday o lo so ko saturday lohun wa pe awon so pan lo de foko hun sunday lohun o de pada sile olohun ba ni o ti gbo ngbo jade ni saturday ona gbona ngbo de won jeun tanu le won to pada si ile itura ile ti su bi ago mejo abo ni awon na de o ile ti su won o ti roju ara won ti fin jeun ti fin mu nkan ngbo wa fe lo sinu yara ti kaluku fe lo nu yara won introduce ko ti e wa introduce yawo egbon e pe yawo ohun to n wi ni o lo ni my happy meet you lo ba nawo si nawo si ona wo si lo ba roju aburu oko re lo ba ni eh ogun de o ogun kini kini si e ah se ogun ta ninja a ma so ogun biafra ogun ira ati america ni won lo so pe ah to n ti baje to n ti baje to n ti baje lo ba ferege nla ile ti su nbo lo wa lo ba kini lo sele kini lo sele oni o sa dori kodo olohun ba ngbo ya bayi lo ba pada de oni lo ba kunle loba ni epa nle o e mo pa nta o ile ni epa nsi o e mo pa nta o le ti an fun oni ati yara ti an fun ati yara ore o oni bi kan na la jo dori kodo si ti ti le fi mo ogire ya so pe ha oko mi epa mi le mo pa mi o de epa mi le mo pa mi o de laye ohun o tun so ru e soro mo ah iya je ya lo won po nje o ni abi kin lo won po nse o won ma ti daran o n ti si se o e da kun egba won e ma ja si ri won oju oni ori ikun le lo sa to san sunkun oni so lo won wa wo pe to oro yi o so si ni lenu o buyo si iso se ponla iyo se danu oni ohun wa ni ki ohun gba imaran lowo eyin te nbe nu le nbi ti a tin ka leta yi na ni alhaji marufu oluyege ti wole
1: pe to wa to wa eforo la pa materials ko popo won to pe asa kesi kan mu ni leta ta tin gba tin lo bi meji la won latun latun jemo na ni e to je pe to waju si tai na tun da won dupe foro ron oba lori to wa to ye foro la pa to iko ni ku ni agbara olorun oba
0: e je ka de oke lo ba gbo nti ye won ni fun.

0: tó ń se rere kó máa se lọ ẹ̀dá tó ń se kà kó jáwọ́ kúrò nínú ìkà nítorí pé àtòrí àtìkà ìkan kìí gbé o má se fi agbára tó o ní tàbí ipò tó o wà yẹn ọmọ làkejì rẹ jẹ ẹ̀sán bọ̀ wá ké lórí àṣebi ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run eléyìí ni mo fi wọlé sórí ètò láàárọ̀ yìí mọ ẹ̀tọ́ ẹ lẹ̀tọ̀ tí ó gorí afẹ́fẹ́ láti ọ́fíìsì know your right anti-corruption tó wà ní 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaranjẹ Road Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́ lábẹ́ àṣẹ àti olùdarí wa chairman wa comrade Pastor Paul Akinbolade bákan náà mi ò ní ṣaláì kí gbogbo ọmọ ẹgbẹ́ know your right jákèjádò orílẹ̀-èdè nàìjíríà títí dé ọ́fíìsì efcc àti káàkiri àgbáláyé níbi tí ẹ̀ka ọ́fíìsì wa tó ti wà káàkiri mo kí gbogbo ẹ̀yin amòfin wa ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwà ọ̀daràn àti ìyanijẹ ẹ̀kú iṣẹ́ àsìkú ìgbìyànjú ọlọ́run adé ìgbìyànjú wa ládé bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa comrade ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí egun mo kí amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tìnì tó ń fa sókè fa sílẹ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun akandun kò ní mú yín lọ́wọ́ bóyá ìwọ wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ know your right anti-corruption tàbí o tilẹ̀ ní ẹjọ́ kan tó fẹ́ gbé wá ni nípa ènìyàn tó yàn ẹ́ jẹ tàbó lù ẹ́ ní jìbìtì tó ò rí mọ́ kí o tètè máa pe nọ́mbà wa 070-496-7829 070-496-7829 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà bàbá wa tí wọ́n jẹ́ chairman fún gbogbo ẹgbẹ́ know your right anti-corruption wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára lónìí láti tún tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ kan pàtàkì èyí tí yóò mú kí àwọn ènìyàn tó bá gbé ètò yìí kí wọ́n mọ ẹ̀tọ́ wọn ẹ káàbọ̀ sílé agbára sà.
1: Atọ́kùn ẹ ṣe gan olúwa máa wà pẹ̀lú yín o olóòtú wa náà ẹ ṣe o mánìjà wa àti gbogbo ẹ̀yin òṣìṣẹ́ bond fm adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin lọ́ọ̀yà àti olótìtọ́ gbogbo ẹ̀yin human rights tí ẹ̀ ń fi òdodo ṣiṣẹ́ yìí olúwa máa wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin ọlọ́pàá ní orúkọ ti jésù ọlọ́run a máa dáàbò rẹ̀ bò yín ò fẹ́ ṣe ní ìpinnu wípé ẹ máa dáàbò bo àwọn aráàlú olúwa fúnra ara ẹ a máa dáàbò bò yín o gbogbo ẹ̀yin ọlọ́pàá pátá èyí tá a mọ̀ ohun tí ẹ bá ṣe ní orúkọ jésù ó lè máa rí gbà lọ́ba níjòyè nítorí wípé olúwa ń wò yín ó sì fi ń ṣe olórí kí ẹ lè máa represent òun ní orílẹ̀-èdè ayé ni ẹ̀yin bálẹ̀ ẹ̀yin lọ́ba ẹ̀yin journalist ìlú ẹ̀yin immigration ẹ̀yin custom ẹ̀yin soldier gbogbo yín pátá air force ni navy ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ security personnel olúwa gbà yín láyè kẹ wà ní ipò yẹn ni lóòótọ́ lẹ́kọ̀ọ́ application kẹ tó débẹ̀ àbí mi by recommendation ṣùgbọ́n olúwa fẹ́ kẹ wà ní ipò yẹn kí ẹ lè máa represent òun ni lónìí a máa sọ̀rọ̀ nípa misrepresentation ṣùgbọ́n a tún sọ̀rọ̀ nípa misrepresentation ẹ bá rántí láti bí ọ̀sẹ̀ kejì sẹ́yìn àbí ọ̀sẹ̀ tó kọjá mo sọ wípé a máa ṣàlàyé nípa obtained by false pretense the difference ṣùgbọ́n ìgbà tí mo dárò mo rí wípé bóyá ká mẹ́nu kúrò ní ìyẹn náà nítorí wípé àwọn èdè kan wà tá a ti ń pè ní ìlú yìí àbí ní áfíríkà àbí ní àgbáyé tó jẹ́ wípé ó ti mọ́ra ó ti di mìmọ́ bóyá yorùbá yẹn nítumọ̀ ó ti di bárakú dájú ó ti jẹ́ part of us it has become part of us òun là ń lò so ẹni tó bá lọ léèwé àbí òtilẹ̀ lọ léèwé ó yẹ kó mọ̀ pé ohun tí wọ́n pè ní force ohun tí ò kí ń ṣe òtítọ́ ni ohun tó bá sọ pé pretense náà ohun tí ò kí ń ṣe òtítọ́ ni so tá a bá ń lo méjèèjì papọ̀ á dàbí ìgbà tí èèyàn kan ń ṣe unnecessary repetition ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé wọ́n ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn lawyers kò sí much tí mo tún lè ṣe sí àwọn tí wọ́n bá mú wọn láti òkè ki won yi pada ko ma di pe boya mi na ma ntu lo confuse okan awon omo ti o fe ma lo eko eko nipa ofi obtaining by false pretense. Pretense is a wrong act. Aha, false act. Then false action no is pretending to be whom you are not, to acting out whom you are not. So ki amenu ku nbe awon to ba tin tele wa o ye ke ran ti wi pe ati soro nipa false imprisonment, trespass, nuisance. Iyen gungan eleyin na o ma fe gun die. Idi ni wi pe a ma soro nipa civil misrepresentation and criminal representation and many acts that will show that one is representing something or somebody. Ni binu gupo wi pe oyinbo ma fe bo die ninu n ta fe so. Ki se ke boya mo wi la se nso oyinbo ju sugbon awon ona ta le fi gbe kale ti boya o tun ma le ye awon tun gbo wa niyan abi awa funra wa gan te mo en ti o ba kawe pupo o gbodo ma so nkan ti o ma ye. You understand? So misrepresentation is making a false statement or presenting something as true when it is not. Unti an so ni ba yin ni wi pe misrepresentation ni wi pe ki a so unti o ri gege bi a se so ki a fi ara han bi pe unti a jere meanwhile ninu okan wa ki se be gangan la je a n se statement boya ni police station ni abi ni ibikibi nko letter boya si ololufe ni abi si ebi. That's fraudulent misrepresentation is deliberately making a false statement to deceive someone and they cause them to act on it. Ile ni wi pe ki eyan ko si eyan ni ori abi o ko si eyan ni okan ti o si mo wi pe n to so fun won yi ko ri be de o wa ni agbara lati persuade onitohun yen lati so nkan yen si onitohun ni okan. Eleyi ma n sele ju laarin okunrin ati obirin. Ohun ti o je iwo okunrin ohun lo n so fun obirin eyin obirin gan na se ri Olorun arun ran yin lowo eyin na e ma farabale e ma wadi otito ki e to subulu iro. So eyin okunrin idajo yin wa lowo Olorun eyin te n tan obirin abi e n tan eni to n wase abi e n tan eni te fe gbese fun o mo wi pe ise yi o ni sanwo e fun onitan o ri so pe kon lo fo ara won se. Fraudulent misrepresentation yen o. Number 3, concealment. Concealment is deliberately hiding or withholding an important fact. Ohun to mo nipa re ohun to mo wi pe kini yi o ri be o itan soju e gba ti wa ma gbe kale o gbe kale bi pe bo se ri niyan o ko lati fi otito han ati e ba ma gba mi gbo se ri awon obirin abi okunrin to ti ko siru iru iwa yi opo ninu igbeyawo. There are so many, I'm telling you. Iyen lo se di wi pe loni awon eyan kuku gbagbo wi pe ka ma ma so aide ayede laarin loko laya fun obi won. Concealment iyen ni wi pe keyan mo ma fi nkan pamo si owo ti o se mo pe nkan yen lo le ran eyan lowo ti o ba so sugbon a fi pamo. Awon agba ma so wi pe odo ti o ba toju eni kun ati wonu re o ma je iberu die o ohun ni sugbon eni to toju e kun o mo wi pe ibi bayi ko si ere nbe o mo wi pe bi bayi igi wa to le gba koja sugbon omi ti bo eni to si nbo to fe koja nbe ko mo o si mu pamo eni yen wa lo ja lubi mi ohun ti o pe ni concealment gangan niyan an ma yi ma salaye re si waju si bi Olorun se ngba wa laye si. No disclosure, almost the same thing ni o mo wi pe kini yi o fi pamo si bi bayi ai ma salaye re gege mo se so o mo wi pe kini yi agaga ni ara boya ara ile eyan fe ta ile kikan so die ninu e a si ma oni ba se ma ma so awon kan ti a le ri ti o ma fara han wi pe non disclosure lile ka ma ma fi asiri nkan han o fe ta ile ile e ti la. In fact awon ijoba gan won ti wa mark mi awon oloyinbo ma so pe boya distressed houses, you know that the house is distressed but eni to nbo yen ti gbekele e then o ti mo wi pe gbogbo to ba so fun eni yen ohun lo ma gbagbo o si mo wi pe ile yi o ti la e plaster e ni o wa paint e ibi ti ijoba mark yen ti nu danu e wa paint e. So tori pe eni yen gba egbo abi ti eni tori pe eni yen o si ni Nigeria nbi abi ko si ni ibi ti tori awon mi wa Nigeria na ti won fe ma toju bo nkan ti won ba nse. So
2: you know very well, clearly, that this house I want to be called Lambe. Ewa patch here, ewa sofu eni to fera non-disclosure at consummate here, almost the same. So to you see. So failing to reveal information that one may have a legal duty to disclose.
0: Eseun babawa, eje ka doke lon na.
3: E tete si kede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri e titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu ago ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eya ara yin lati ori titi de atelese wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eya ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyan sha ti pe won sori ero ibani soro 080-8394-080-8381-94 Tabi 080-2618-2577 080-2618-2577 Eran ti pe ilera loro alafia re se koko.
0: Bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ Maruwa TVS lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti Ìbàdàn ní o Ìjẹ́bú-òde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò ganilára. Pe Comrade Victor si 090-7804-8759
2: misrepresentation abi labe misrepresentation ni ke eyan penu mo ko ma soro ke eyan ko o fe jo sunyan kaka ko so to je odito o ma se ma ri temi wi that is misrepresentation gbogbo kini lo ni ijiya lodo olorun o e ma binu awa ma ma daruko olorun nitori pe ojise olorun ni wa mo si mo loni ka ni pe boya awon olori wa ni Nigeria yi to je onigbagbo o se ri gbogbo game ti awon alaigbagbo abi awon elesin miran ba nse iwa tun ba hu iwa won niyan sugbon onigbagbo ohun ni olorun ni igbagbo wi pe won ma represent ohun awon onigbagbo to gba Jesu ni oluwa ati olugbala gangan olorun ti lero wi pe won ma represent ohun ni ona to to so o ma je nkan edunu ti awon to wa ni ipo won yi to ba wa support ohun ti o da so ke penu mo di gba ta awon eyan ba kokon pariwo ka pariwo ko lo ri pe o soro gba to wa ma soro na gan yin se lo n gbe leyin eni to soro yen nigba to ti wa papa wa soro yin se lo n fi oro gbe leyin eni to n suwa ti o to yen misrepresentation idajo nbo o idajo wa lodo olorun e jawo ninu gege bi o fe jomo iwasu e jawo ninu iwa ti o to ki a ma se lodi si otito ohun niyan Katoma lo ni ose yi mo fe so fun yi wipe there is what they call perjury under misrepresentation no knowingly giving false evidence under oath won gbe bible fun won gbe quran fun ni court o si bura in certain circumstances deliberately withholding information or interfering with a legal investigation or proceeding awon ohun ti o mo wi pe kan bayi lo sele ile ma sele gan a ma soro le lori pe a ma nse a ma nta ile awon eyan ma gbe le fun wa ta ma nta se ri amoye cases to je pe o mo wi pe kini yi pe iro ni o de lo nbura ni court o de lo give false evidence ewo eja won be abdaban lo ni ose yi a pada wa ni ose to nbo adupe lowo presenter kan ni radio station kan to pe wa bayi pe kama ma ba won soro nipa ofin adi so fa won eno we in fact athlete bere nbe gan olohun ran won lowo eyin radio station mi te ba mo wi pe eni idi wa e pe wa sugbon ka pe wa si radio station yen ko to iran lowo la fe sponsorship eni to ba mo pe olohun ran won lowo e ran wa lowo leyin ta ba soro ni radio station awon kan wa ni Nigeria yi to nje ya ta need ati siranlowo fun won awa o kin se awon NGOs to man gbo owo tori a register yen na we have our certificates on NGO program in Nigeria and everywhere ti ma run awon line ni lowo a register yen na under CAC so eni ba mo wi pe ohun fe ma ran wa lowo lati ma ko nkan fun wa boya aso ni boya onje ni boya on fe ran money le we ni ba se credito ya ni awon mo ta ran lo si le we ti kele se pe boya agbara wa igba mi wa gan lati yawo ni awon bi omo na gan igba mi wa yawo abadilo la ma nda pada fun won tori awon la so pe ko lo si le we fun ra wa a si ni owo o to to wa nbe ni because awon eyan mi ma pe mi ti won ma ni pe awon fe ran lowo ba awon fe ran lowo ba ejo e ma binu a ni ni wakati te n bere won yen ni won ba ta ni a fi ran awon eyan lowo to ba de ya boya ke le gbagbo a ma so pe boya awon ti a ti ran lo si le iwe abi ta ni so wo ile won abi shop won won ma wa sori afefe lati so sugbon for now ni ko lowo kon se wa kale ko ran awon eyan lowo koda awon mi gan o ni fe ki ran daruko won eni bo olohun ba ran lowo ko ran wa lowo n ta so niyan. God bless you.
0: E ma gbagbe ile ti a n polowo re ni Abuja si wa sibe fun tita tori a n fe ni to le ra 9 plots yi papo ni e kan na ni o ni Kwari Gbagbalada ni to si post office lo wa pelu ile 10 plots si a n polowo ni ago okota iyen na si wa sibe fun tita o ti ko jina si roundabout ni okota fun eniyan to le ra gbogbo re papo ile wa si wa ni Owode ni oke irinja ani ile si Laro behind a Laro stadium off Ebenezer Obey Fabi Farm. Hello, 350,000. Si 450,000. Soke, Leo Fira ile plot ikan lodo wa lasiko yi. Bakana ni atuni awon ile kan bayi si Mowe after Christopher University. Tiko jina si Redeem ni Sherry. Pelu owo ti o gani lara. Leo ra ile ti eba fenibe ile to da to teju ni bakan na e ma gbagbe nipa ile ti a so pe o wa leyin baraki ajilete iyen ni Owode ti a so pe ile to dara to sumo ibi ti security awon soja to wa ni ile yen dara eyi ni ati so fun yin tele eran ti re lasiko ti a nse promo lori re lowo yi gbogbo iwo ti o ba ka owo me lowo ma se fi asiko re dola tete pe wa bayi ki wo na le je fani promo yen pelu 400 si 450,000 iwo no je anfani plot kan ni orile ajilete eye ti ati so fun wa ko toto di pe yo gbori soke iwo ti o ba nife si ati ra awon ile yi ma je ko dun yi tun koja lai pe igbese kankan iwo na tete pe wa ko je anfani awon ile ti a n polowo yi tori gbogbo ile ti e ba ti ra lodo ti wa lo ni ifokanbale ti ko bewude ohun to ba fe sele awa se tan gege bi aja fun eto omo eniyan lati dide ka si yanju re ni ke amosa iroyin ayo ti mo mu wa fun eyin ololufe eto yi loni ni lori oro ile wa ti ani o wa ni oja odan ni after Ilaro poli nibi ti a so wi pe senator Lamilekan Yayi ati World Bank ti nse ona lo lowo lowo bayi fun eyin ti e ba le fi owo yin ki e tete wa fi de nkan mole bayi ki e si jere repete lojo iwaju awon to wa ni ilu oyinbo gan won tin ra ile sibe repete lowo lowo bayi awon eniyan tin yoju ba se polowo eyin na tete jikiri bayi ki e wa invest owo tin na sibe bo je 200 acres tabi 500 acres le le fowo yin de mole oya eyin na tete dide ile yen si wa ni berepete awakan yo 20 acres ti a n polowo yi lati fi se ara ilu lore ni 200,000 naira per plot lowo lowo bayi nitori ile yi ma to won awon eniyan to n yoju awon ni won le so bi ibe yen si ri níbi tí a ń sọ yìí ṣùgbọ́n bọ́yá ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa ìpolówó ilẹ̀ tí a ń sọ yìí lórí ètò yìí ni bóyá ẹ wá lọ jẹ ìfà yìí kó tó tán bẹ̀ bí a ṣe ń polówó òkè ìrìnjà ní owó dé níjọ́sí nìyẹn o ní 180-200 òun la bẹ̀rẹ̀ sí polówó ẹ̀ òkè ìrìnjà ti di 800,000 per plot báyìí ilẹ̀ máa appreciate ni tó bá yá ń sìn ilẹ̀ tí ajílété náà kò ní pẹ́ lọ sókè ọ̀nà sokoto ròdù tí wọ́n ń ṣe bọ̀ láti àpápá tó gba tan kọjá lọ nísìn tá à ń sọ nípa rẹ̀ yìí ń ṣe ló lọ sòṣe ló lọ sọdá nítòsí ọjà ọ̀dọ̀ lọ́hùn-ún that means pé tí ẹ bá ti bẹ̀rẹ̀ ìrìn àjò yín láti osòdì ni tàbí láti atan ibi tí à ń sọ yìí lẹ̀ ń lọ straight ẹ sì lè gbé mọ́tò yín dé orí ilẹ̀ yẹn gangan tẹ bá ti lè wá láti ralẹ̀ síbẹ̀ kìí ṣe ibi tó jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ máa la ibi tó jìnà kọjá tàbí tí ẹ ò ní lè débẹ̀ tẹ́ máa nawọ́ ìrọ̀ o ẹ gbé mọ́tò yín dórí ilẹ̀ yẹn gangan. À ń sọ eléyìí láti jẹ́ kí a fi ran ara wa lọ́wọ́ ni 20 acres la yọ sílẹ̀ báyìí fún títà ní 200,000 per plot. Ẹ tètè yọjú kẹ́ ẹ wá bá wa ní ọ́fíìsì wa kẹ́ ẹ sanwó wọlé ilẹ̀ tiyín ni ẹ̀yin lẹ ní tẹ́ ẹ bá ti yọjú tẹ́ ẹ sanwó lórí iye acres tàbí iye plot tí ẹ bá rà níbẹ̀ tí yóò sì ní ìfọ̀kànbalẹ̀ tí kò lè sí wàhálà kankan lọ́jọ́ iwájú. Torí ẹni tó bá wá lẹ́yìn ọgọ́sì yìí ó lè má bà bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wà ní opposite unique polytechnic ní ọjà ọ̀dàn ni wọ́n kọjú sára wọn báyìí ni face to face ni ẹni tó bá wá sí ọ́fíìsì wa ẹ ó rí a ó fi sáńbọ́ọ̀dù rẹ̀ a ó fi hàn yín tẹ́ni ní orí dáadáa ìlú yẹn ó ti ń develop nìyẹn witiwiti làwọn èèyàn ni wọ́n ń sáré ra ilẹ̀ sí area yẹn lọ́wọ́ tí a ń sọ yìí àgàgà àwọn ará ìlú òyìnbó tí a sọ nípa rẹ̀ yẹn àwọn tó ń fowó ránṣẹ́ wọ́n ti ń fowó ránṣẹ́ àwọn tó yọjú ti yọjú tí wọ́n ti wá ra ilẹ̀ yẹn tí wọ́n sì fi ń de nǹkan mọ́lẹ̀ ńbẹ̀ ẹ̀yin náà ẹ tètè dìde bá

0: 7037390 0802 7037390
1: bákan náà tí a bá rí ẹni tó ní ilẹ̀ tí ó jẹ́ ti ẹbí tiwọn tàbí ilẹ̀ tiwọn tí wọ́n fẹ́ tà fúnra ara wọn tí kò ní wàhálà kankan lórí tàbí èyí tó bá ní wàhálà kí ẹ tètè jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tí a máa gbé ó sì jẹ́ wípé ìwọ nílò lọ́yà tó mú háráhárá tó lè bọ́ yanjú ọ̀rọ̀ pé wá gbogbo rẹ̀ ló wà ní ìkawọ̀ wa tàbẹ́ nìkan gbá ọ lójú tó yan ẹ̀jẹ̀ tó lu ẹ̀ńjìbìtì tó fẹ́ kábẹ́ tíráàkì nọ́mbà rẹ̀ gbogbo iṣẹ́ yìí ó ní àwa ń ṣe ní ọ́fíìsì wa tí máa pè sórí 0704967 8729 tàbí 0802 7037 3390 0802 7037 3390 ẹ má ṣe jẹ́ kí ọdún yìí tún lọ láì gbé ìgbésẹ̀ kankan.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí, àǹfààní ńlá rèé fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń lọ fi owó gọbọi ṣe test ní lab káàkiri. Ẹ tètè máa bọ̀ láti ṣe àyẹ̀wò ara yín báyìí pẹ̀lú computer system tí yóò ṣàlàyé gbogbo àìsàn tó bá wà nínú àgọ́ ara yín àti àwọn oògùn tí ẹ nílò láti lè mú kí gbogbo ẹ̀yà ara yín láti orí títí dé àtẹlẹsẹ̀ wà ní àlàáfíà pípé. Pẹ̀lú owó ṣíkíní lẹ ó fi ṣe àyẹ̀wò yìí. Bákan náà ni ètò omi sísè kan tún wà fún mímu èyí tí a pè ní multifunctional hydrogen cup water láti fọ gbogbo ìdọ̀tí ara jáde kí gbogbo ẹ̀yà ara yín lè wà lálàáfíà. Àyẹ̀wò ẹ̀rọ kọ̀m̀pútà yìí yóò tún ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lọ́dún kan síwájú bóyá nínú ìjọ yín tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lẹ́fẹ́ kí wọ́n ti wá ṣe àyẹ̀wò ara yín pẹ̀lú owó tí ò ganilára ẹ̀yin ẹ̀ṣẹ́ àti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08083 83 81 94 0808083 83 81 94 tàbí 0802618 2577 0802618 2577 ẹ rántí pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ ṣe kókó.
1: So, ẹ fẹ́ pè mí tí mo jẹ́ atọ́kùn ẹ pè mí sórí 08139365988 títí ọjọ́ mẹ́jọ tá máa pàdé kọlọ́run dá ẹ̀mí wá sí káfíre pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.
3: FM 92.9

0: sa.
1: Ẹ kaaro madam, ki lo wa nu oko yin?
0: Ko si nkan kan sa, ko si nkan kan. A ko n jade lo ni.
1: Ki wa lo soju awon omo yin to faro bayi?
0: Ebi lo ma pa won sa, ebi lo npa won.
2: Ọ̀gá ọlọ́pàá wọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ ọdún òjì kejì lọ fi wá ṣiṣẹ́ dí o.
1: Ó ya, ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
0: Ó ti o àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
2: Àìsọmọ yín.
3: Àjọmọ gbé ọ̀daràn, oṣù kábíámọ́, yéé ṣe bímọ. Tó bá jẹ́ ọmọ rẹ ń kọ́.
4: Ìkéde yìí wá láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ̀jẹ̀ àmójútó àwọn ìwé wa.
5: Bond FM 92.9.

iṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ ní báyìí aago méjìlá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ jẹ́ ká lọ sórí ètò òdòdó ẹ̀yẹ wa pẹ̀lú àwọn òdòdó ẹ̀yẹ pẹ̀lú àtìlẹ́yìn olóòtú yẹ Balẹ̀kí Ìzayépọ́lá Ibrahim kí a ti lọ gbọ́ bí àwọn ògo wẹrẹ wa yóò ṣe túnṣe ètò fún wa láàárọ̀ tòní àgbọ̀dúnrún.

0: kú dédé wòyí ẹ̀yin ará ilé àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi orúkọ mi ni Zainab Akinlóye àwa ìwé ni a wà lórí ètò òdòdó ẹ̀yẹ 92.9 FM ẹ̀yin ẹlẹgbẹ́ mi ṣé ẹ̀yin náà ń sọ èdè yorùbá dáradára ẹ jẹ́ kí a máa gbé èdè àti àṣà yorùbá lárugẹ ní gbogbo ìgbà
1: Mo fẹ́ sọ̀rọ̀ nípa aṣọ nílẹ̀ Yorùbá. Nínú àwọn ẹ̀yà tí ó yááyì tí wọ́n gbáfẹ́, tí wọ́n mọ rírì aṣọ ni àwọn Yorùbá wà lágbàńlá ayé. Oríṣiríṣi aṣọ ló wà ṣé aṣọ ìgbàlà ń dá fún ìgbà. Yorùbá ní oríṣiríṣi aṣọ tó bá ìgbà mu. Bí aṣọ ìwáyẹ̀ tàbí ìyílẹ̀. Aṣọ ìmúròde, aṣọ iṣẹ́, aṣọ ìgbàlódé ní àsìkò ooru tàbí òtútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aṣọ ọkùnrin wà lọ́tọ̀ bẹ́ẹ̀ ni aṣọ obìnrin náà wà lọ́tọ̀. Orúkọ oríṣiríṣi aṣọ bùbá, ṣòkòtò, dáríyẹ, dàńdógó, ìró, kábá, síkẹ́ẹ̀tì, aṣọ àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin àti obìnrin. Oríkì aṣọ, aṣọ ṣe pàtàkì, aṣọ ṣe kókó, aṣọ la fi ń gbà sí ara, bí kò bá sí ẹ̀wù. Onírúurú ara làbá rí, àbá rí ara tó gbẹ bí igi, àbá rí aláràbà tàbí igi àràbà. Bí a ṣe ń rí alára dídángbinrin ni àbá máa rí èyí tó ń jọ lára ọ̀pọ̀tọ́. Bí kò bá sí ṣòkòtò, onírúurú ìdí làbá rí bí kókó, bí owó, aṣọ la fi ń gbà sí ara.

Akinloye orúkọ àti oyè ọba Aládé ní ilẹ̀ Káàárọ̀ Ojire aláàfin ti Ọ̀yọ́ ọ̀ni tilé ìfẹ́ ata ọjà ti Òṣogbo dèjì ti Àkúrẹ́ Akron mẹ́yìn tọ́nú ti Bàdágìrì aláàkẹ́ ti Ẹ̀gbá ọba ti ilé Èkó Àwùjalè ti Ìjẹ̀bú Olúbàdàn ti Ìbàdàn Ìwì ti Adó Èkìtì Àdìmọ́là ti ilẹ̀ Ìjẹ̀sà Òtímọ́wé ti Òǹdó Ogúnsúà ti Mọ́dákẹ́kẹ́ Tímí ti Ẹ̀dẹ Olúfì ti Gbọ̀ngàn.

0: àwọn ẹlẹgbẹ́ mi pé ká bọ̀wọ̀ fún àwọn òbí, ká sì máa tẹ ìgbà fún àwọn òbí wa.
1: Tó a kì í gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ kí a má fi ọwọ́ rẹ̀ tì síbì kan. A máa ká ẹsẹ̀ àwọn ètò wa nílẹ̀ báyìí. Ẹ̀yin iléèwé tí ẹ bá fẹ́ kópa lórí ètò wa, ètò ìdòdó ẹ̀yẹ ní ilé iṣẹ́ Bond FM 92.9, ẹ lè kàn sí olóòtú ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068541065 lẹ́ẹ̀kan sí 07068541065. Orúkọ mi ni Zainab Akinloye, ó dàbọ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo.

ago méjìlá ọ̀sán ti lò ẹ̀ka sàn á kú ìsinmi lónìí ìròyìn àpapọ̀ rèé tó ń dé sétí gbọ́ yín láti lè ṣẹ̀bọ̀ǹda fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ gbọ́ kókó tó ń bẹ nínú ìròyìn náà ètò ìdìbò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn àjọ torí sí ìdánwò waec sọ pé ìdánilójú wà lórí èsì ìdánwò waec ọdún 2026 pé kò sí màgòmágó nínú rẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu rọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà káàkiri àgbáńlá ayé láti wá kó rọgùnrọgùn fi dókòwò lẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ rírí ṣe kú pa ènìyàn tó tó 38 lórílẹ̀-èdè indonesia wàyó ìròyìn náà rèé lákọ̀tún látẹnu abdul fatahi abdul gafar ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ di mímọ̀ pé ètò ìdìbò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu nípínlẹ̀ ọ̀sùn láti dìbò yan gómìnà tí ó tẹ̀síwájú ní ètò ìṣèjọba wọn gẹ́gẹ́ bí àti ṣe rí àwọn aráàlú tó lẹ́tọ̀ láti dìbò tí kálukú túyáyá lọ sí ibùdó ìdìbò láti ṣe ojúṣe wọn dèdé aago 8:30 òwúrọ̀ òní ni àwọn èèyàn ti jáde sí ibùdó ìdìbò tí wọ́n sì ń yẹ káàdì ìdìbò wọn wò gẹ́gẹ́ bí àlàálẹ̀ àjọ elétò ìdìbò inec ìta gbọ́ sọ pé ìlú òṣogbo àtàwọn àyíká mi àtàwọn agbègbè mi bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ elétò ìdìbò ti tètè dé sí ibùdó ìdìbò láti ṣe ẹ̀tọ́ wọn fún aráàlú àjọ inec sọ pé ìgbáradì àti bí ètò náà ti ṣe lọ ó bọ́ sí ìrọ̀rùn torí pé àti èrò àti irinṣẹ́ dìde àkókò kan náà ni wọ́n dé wò lọ́lọ́ ta wà yìí gómìnà ìpínlẹ̀ ọ̀sùn tó jẹ́ adíje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú accord party sínátọ̀ adémọlá adeleke ni a gbọ́ pé wọ́n ti ṣètò ìdìbò wọn ní ibùdó ìdìbò ní ẹdẹ north local government bákan náà nìbò ti ṣe ń lọ káàkiri ìjọba ìbílẹ̀ 30 tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀sùn bí ti àwọn ènìyàn tó lé ní 2,000,000 ti forúkọlẹ̀ fún ètò ìdìbò náà ròyìn tá a gbọ́ sọ mọ̀ pé sínátọ̀ adémọlá adeleke gómìnà ìpínlẹ̀ ọ̀sùn tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú accord party àti adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú apc bọ́lá oyèbámíjí àti akẹgbẹ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú adc najim salam àtàwọn tó kù ló ń bẹ nínú bálọ́ọ̀tì nínú ètò ìdìbò náà ẹ̀wẹ̀ àjọ kólẹ̀kódọ̀tì ìpínlẹ̀ èkó ti rí àtìlẹ́yìn gbà lọ́wọ́ ẹgbẹ́ aládàáni rotaract club of ikoyi àti èyí tó jẹ́ ti achieve leo club lójúnà àti fọ̀lú èkó mọ́ tónítóní láti kó àwọn òbítíbitì ilẹ̀ tó ń bẹ káàkiri ìgboro ìlú èkó kì í ṣe wọ́n lè ba àyà kankan kan o níbi ètò àbẹ̀wò èyí tí aṣojú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ṣe pẹ̀lú àjọ lọ́ọ̀mà lólùléeṣẹ́ wọn tó ń bẹ ní ìjọra ọlọ́pàá níbẹ̀ ni a ti rí adarí àjọ lọ́ọ̀mà náà ọ̀hún dókítà Muyiwa Gbadegesin ti ṣe àlàálẹ̀ òfin àjọ ọ̀hún àti èròǹgbà wọn láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ aládàáni náà lójú náà a ti mú ojúṣe wọn ní ọ̀kúnkúndùn fọ̀lú èkó mọ́ kó mọ tónítóní o dókítà Gbadegesin sọ pé àtìlẹ́yìn náà yóò jẹ́ kí wọ́n tètè rí ìdọ̀tí ọ̀hún kó lákòótán kí wọ́n sì sọ wọ́n di owó lójú náà àti ṣe àdínkù sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà káàkiri ìlú èkó nínú ọ̀rọ̀ tirẹ̀ ń bẹ́ aṣojú ẹgbẹ́ méjèèjì ààrẹ achieve leo club agboola yusuf àti igbákejì ààrẹ rotaract club ẹkùn tìlú ìkòyí ọ̀làyọ̀rí fàwáàsì kan sáárá sí ìlàkàkà àjọ lawman láti rí dájú pé wọ́n ṣe ojúṣe wọn kó ìdọ̀tí ìlú wọ́n sì sọ dowó bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìlérí láti jùmọ̀ ṣiṣẹ́ papọ̀ kí ìfọ̀lú èkó mọ́ náà kó lè ba kẹsẹ̀ járe o alága ìjọba ìbílẹ̀ àgbádárigì ọ̀gbẹ́ni babatunde humpe àti ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọlọ́runda lcda ọ̀gbẹ́ni ajose peter kumayan ti sọ di mímọ̀ wípé àwọn ti kópa nínú ètò elétò ìlera ọ̀sẹ̀ tí wọ́n gbé kalẹ̀ nílùú badagry pẹ̀lú àjọṣepọ̀ national nigerian petroleum corporation limited léyìí tí ó wáyé ní vision force plus health outreach láti ṣètò ìlera tó péye fún àwọn ènìyàn lẹ́kùn ìlú badagry alága ìjọba ìbílẹ̀ méjèèjì náà ni wọ́n darapọ̀ mọ́ àwọn aráàlú láti ṣe ètò ìlera náà eléyìí tí wọ́n ṣe àyẹ̀wò ojú àti ìtọ́jú ara ẹni wọ́n ṣe léyìí lójúnà àti pèsè ètò ìlera tó péye fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ méjèèjì
ti iroyin gbe wi pe awon to kopa nibi eto ilera na won le ni egberun kan ti won si je anfani na kaakiri ijoba ibile mejeji akowi agba ijoba ibile Badagrin Augustine Kruko so pe asiyori ayewo oju o waye be ni ise abe fun awon eniyan to didi e ni igba o waye ni ijoba ibile mejeji ti awon to si kopa ninu eto ayewo ofe won le ni egberun kan o no oro re ogbeni babatunde ohun pe sinu ipinu isakosu re so lojuna ati ma pese eto lera to peye fun awon ekun olugbe ilu ekun Badagry ati ayika re ajo tori si idanwo wa e kiti se igbe leyin ara won wipe si idanwo wa e kodun 2026 owe oyan kankan kosi magomago nbe lati tako awuyewuye ati itabuku bayi si idanwo na ti awon kan fi sori ero aye ilujara ajo wa e ki so pe ayewo finifini ati ise iwadi peye lori esi idanwo na ko to di pe won gbe sori ero aye ilujara fun awon akeko lati lo wo esi idanwo won en to soro na ni akowi fun ajo wa ek mu yo sola adesina lo so mo pe obi ati alagba to atawon alakoso ile eko yala ti ijoba abi ti aladani ki won pe ti ogbon isi awuyewuye to lo lori ero aye ilujara yi pe esi idanwo na ko duro re ogbeni adesina so di mimo wi pe ko to di pe won kede esi idanwo na ni won ti se ayewo re ati itupale lati mo awon to yoranti atawon to fidi remi ko to ri pe won kede re o ati wi pe gbo awon alen loro won lanfani lati lo sori ero ayelujara ajo wa eki tabi yoju si won l'office lati wa san eyikeyi to ba je edun okan won lori esi idanwo na be ni wa eki tun ipinu re so lati ma fi iwa omoluabi ati abu to peye lori eto idanwo wa eki ege bi ipinu won lododun o iroyin apapo nle ngbo lati de ise bond fm 92.9 keja nipinle eko.

0: ẹkùnrẹ́rẹ́ wòye ẹ̀yin olùgbọ́ wa ní ìkànnì bond fm 90.9 náà làwa wà tá a ti ń kọ̀ sí akírawa káàbọ̀ sórí ètò ìrètí ayọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́ mẹ́jọjọ́ mẹ́jọ. Ètò yìí jẹ́ ètò kan tí ó máa ń fi ìrètí fún àwọn ènìyàn tí wọ́n ti sọ ìrètí wọn nù pàápàá jùlọ àwọn tí ẹ̀yà ara pè níjà ìjọkùnrin ni ìjóbìnrin ni ọ̀pọ̀lọpọ̀ tí ẹbí ti tanù àwọn tí wọn kò fi bẹ́ẹ̀ rí olùbádámọ̀ràn kan tàbí mìíràn mọ́ àwọn náà ni ètò yìí wà fún láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ayé ń bẹ nínú ayé àǹfààní sì tún bẹ fún wọn láti jẹ́ ènìyàn pàtàkì láwùjọ wa lórúkọ atọ́kùn ètò yìí lánàá bàbá wa joseph wọlé dẹ́ẹ̀mọ kí ọlọ́run bá wa tọ́jú ilé tí wọ́n fi sílẹ̀ láì nígbàgbé olóòtú ètò yìí alhaj marufdin adédèjì olùyege abdulwas salahudeen ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́ àlejò táwọn ọmọ gbà ní dédé àkókò yìí náà ni abilékọ lawal ọmọwùmí balikis báwo ni ṣíṣe kú báwo lọ̀bẹ ṣe bẹ gbogbo ẹlẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn fún dédé àkókò yìí ẹ kú dédé wòye o abilékọ balikis.
1: Orúkọ mi ni Mrs. Lawal ọmọwùmí balikis Evisual Impaired Woman.
2: Arábìnrin Lawal nǹkan kan ló máa ń bí nǹkan kan. Ohun tó dájú ni pé báyìí kọ́ ni wọ́n ti ṣe bí yín.
1: Bẹ́ẹ̀ni
2: sá. Ọmọ ní báwo lè ṣe lo ìbẹ̀rẹ̀ ọjọ́ yín kó tó di bí ẹ bára yín ní ipò tí ẹ wà nílùú.
1: Mo jẹ́ ọmọ bíbí ìlú Kogi State, Ayégúnlẹ̀ Gbẹ̀dẹ̀ ní Ìjòmú Local Government ní Kogi State. Kápítà wa ni Lọ́kọjà. Alhamdulillah, báyìí kọ́ ni mo ṣe rí látilẹ̀. Mo ka primary, mo ka secondary. Kódà mo tún ka tertiary. Kódà Ọlọ́run yọ̀ǹda ọmọ mẹ́ta fún mi tí mo dẹ̀ ti bí àwọn ọmọ mi tán. 8 years ago ni mo bí lárugọ mi. Tọ́lọ́run ti jẹ́ kí n wà ní ipò yìí. But mo dúpẹ́ fọ́lọ́run lẹ́yìn tí mo bí ọmọ yẹn nínú oyún ẹ̀ oríṣiríṣi ṣẹlẹ̀. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kó la ẹ̀mí lọ. Nígbà tá a struggle pẹ̀lú ẹ̀ tọ́lọ́run jẹ́ kó la ẹ̀mí lọ. Àbọ̀ wá báyìí náà ni ó di pé oyún ṣe bàlàbàlà. Tó jẹ́ rí pé a padà bára wa níbi tí a dé. Èmi wá jẹ́ olùkọ́ ní ilé ìwé kan aládàáni ní ìlú Èkó Bíbá torí mo ṣe gbéyàwó ní 2009. Mo dẹ̀ wà ní ọkọ́ mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní January 2010 ní ìlú Èkó Bíbá. Mo ń gbé ní Anemosho precisely. Mo ti ṣe olùkọ́ fún ọdún 11 gbáko kó tó di pé ìpèníjà ojú yìí dé. Nílé ìwé tí mo ti wá ń ṣe olùkọ́ yẹn nígbà tọ́jú ìwádìí àwọn kọ̀ọ̀kan dìde torí ojú yẹn mo rí pé ẹ̀mí ọ̀tá mi fẹ́ bọ́. Mo wò ó pé jẹ́ ń kọ̀wé kí n fi ìpòlẹ̀ kí n lè lọ tọ́jú ara mi ní kókún. Alhamdulillah mo ṣì ń jẹ́yàn lórí ilẹ̀ àlàyé lélẹ̀.
2: Ìyá wa ẹ ń sọ wípé o ní àwọn kankan tí ojú yín rí kó tó di pé ẹ kọ̀wé fi sílẹ̀. Ṣé ìpèníjà ojú ló bí àwọn nǹkan tí ẹ kojú rẹ̀ ni? Kí dẹ̀ ni àwọn nǹkan tí ẹ kojú tó fi wá bí sábà bíi wípé kí ènìyàn kọ ìwé fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí tí ẹ̀yà ojú gẹ́gẹ́ bí ẹ̀yà ojú pèníjà?
1: Nígbà náà mi tí ìgbà yẹn lójú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dojúkọ àwọn ìdojúkọ ní ibi iṣẹ́ tí mo wà wípé tẹ́ mọ̀ gẹ́gẹ́ bí àwùjọ tá a ti bára wa. Àwọn kan fi pé tẹ́ ẹ bá ti ní ìpèníjà ojú àbí ẹ ní ìpèníjà ara kan nǹkan tó lè ràyàn ni ẹ ò lè rí mi pẹ̀lú ẹni tó ní ìpèníjà. Wọ́n sọ pé ta ló ń bá ṣe o tẹ̀ wá rẹ́gbẹ́ ẹ bá ṣe wá jẹ́ ẹni tó ní ìpèníjà. So bẹ́ẹ̀ lọ àìmí ọ̀rẹ́ tí a ní nígbà yẹn tó jẹ́ pé nítorí ojú ẹ̀ wọ́n sun sẹ́yìn fún wa. Alhamdulillah èmi náà nígbà tójú ìdé èmi máa rò pé ayé ti fẹ́ parẹ́. Mo rò pé ayé ti fẹ́ parẹ́ kódà tí mo fi jókòó sínú ilé fún ọdún méjì gbàkó tí mi lọ́bì kankan pé mo wá rò pé tó wá pé iṣẹ́ ọwọ́ bá ni mo kọ́ ṣé màá máa manage nǹkan mi. Àmọ́ mo ba yen sise ni ba mo se fe bere aye mi bo ni mo se fe se koda asiko ni fe o fe lora ni pe mo ti ko awon iwe eri mi nda pe ki la fa ni lewe ti mo lo pe kin ya dan o amo nkan kan to mi wa lojo na pe wa de si ma ho awon mo e so wa ro pe ti tan fun eni o se awon mo e pe
2: o na lo lewe eri yen o le wulo mo
1: Benny,
2: please, your love.
1: Mo fi pe ko le wulo mo pe kini wulo mi laye tori ta awon mo mi ba wa nle na ni won le ran mi lo toko mi la wa nle ni won ba tin lo laaro o ile ba tin mo ba o mi a ti re dede loju mi pe ha o tun ma ko emi ni kan sile ma wa sile kan mo ri lati gba to ti kuro le lati after 70 day after 40 of ma de ekun ni mo ma ma wa mu ẹkún ni mo máa wá wà mú but mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run náà fi mí lẹ̀ torí bá kí tàn máa tún kí pé ọlọ́run mo jókòó tí ọlọ́run wá jẹ́ kí n ráàyè tọ́lọ́run náà ń gbá yín mo wá jókòó tí jíjókòó tí mo wá jókòó tí kò wá fi èmi náà kalẹ̀ ó wá dìde ó gbé àná ìdìgbè tì mí lórí pé èmi àti rédíò làjọ ṣẹ́ àṣàrò nínú ilé tí rédíò mi bá ti kú bá a máa wò pé yíyẹ tánú tún fẹ́ bá sọ̀rọ̀ ó wá jẹ́ kí n jẹ́ olólùfẹ́ rédíò ó wá jẹ́ kí n.
2: Ẹ ṣeun púpọ̀ abilékọ Balkis Omowunmi Lawal ètò ìrìntì ayọ̀ náà lè ń gbá lórí ìkànnì Bond FM Network ní ẹjẹ́ à ń gbà láì le jò lénìí jẹ́ olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ abilékọ ilé ẹ̀kọ́ ni wọ́n wà.

0: ìgbéyàwó yín, báwo ni àwọn ẹbí yín àti àwọn ẹbí ọkọ yín ti ṣe tẹ́wọ́ gbà yìí nígbà tí ìṣòro ojú yìí tó dé?
1: Alhamdulillah, ṣe rí kàn ṣe pé bẹ́yà ọkọ mi ń jáde sá fún mi, ó ń lọ ibiṣẹ́ náà ni, àwọn ọmọ mi náà dẹ̀ ń lọ iléèwé ni, pẹ̀ má jẹ́ ń tún yín. Ṣe rí ìpèníjà ojú yìí, ó àfẹ́ẹ̀tì relationship mi àti family mi gan, torí pé lẹ́ẹ̀rin àwọn ọmọ ìyá mi lásán, ẹ mọ̀ wọn lè sọ síta, bọ̀ èmi ń rí nínú ìṣesí wọn pé ṣe àti wa ò rí iná mọ́, àbúrò wa ò rí iná mọ́, ó sì àwọn kankan wọ́n fi mí kalẹ̀ sáyè mi lóòótọ́, wọn ò sí lè kọ̀ wọn ò sí lè kọ̀ àmọ́ communication wa dínkù, wọ́n ti wá fi pé kò mi ọ̀tá mi ò wúlò fàyè mọ́,
0: pé owó lókù tí ó kàn máa tọrọ yóò kàn máa dà wá
1: bẹ́ẹ̀ni. Kódà lápẹẹrẹ ní 2020 sí 2021 lójú ìbẹ̀rẹ̀, ní 2023 mo ní àǹfààní láti lọlé fún ìgbéyàwó àbúrò ọkùnrin ẹyọkan tí mo ní sẹ́yìn, wọ́n láti mi mo ṣe lọ, wọ́n láti sọ pé kí n má wọrí bá ní mámi bó ni kíní báwo la ṣe fẹ́ ní kí n má wọrí kí lọ jókòó. Àbúrò tó tẹ̀lé mi ṣe kẹta ni wọ́n tó jóbìnrin ni wọ́n máa pè ni wọ́n bá dámọ̀ràn, kíní yẹn wá fún mi ní ìrẹ̀wẹ̀ ní ọkọ̀ mo wá ń ké bẹ́ẹ̀ ni mo wá ń ké pé kí mi mi ìjẹni tó lè fọ̀rọ̀ lọ mọ́ ni bíbí pé mo ní mo fẹ́ lọ Eid fún Eid al-Adha, mami ni kò sí ohun tó jọ mi ní lọ mo ní kí ló dé, ó ní ṣé mi rí mo ṣe wà ní gbogbo ayé máa máa wò mí, mo ní wò mí ṣé mò ń dàtọ̀ ni ṣé mò ń lo pampers mi, tí yóò bá ti jẹ́ pé èmi náà ló wálé láti Èkó kwásìkò gì èmi ò lọ, wọ́n sọ fáwọn ẹ̀gbọ́n mi, wọ́n sọ fáwọn àbúrò mi pé kọ́ má jẹ́ kí mo ní wà láàyè tọ́lá ohun tó lè mú mi wálé láti Èkó wá sí ìlú òun dé ìdì máa lọ sí Ọlọ́run mi, wọ́n ní wọ̀n ní gbé mi, wọ́n ní mi ti ẹ̀fẹ́ kẹ́nìbọ̀dì gbé mi lọ, ẹ má wọrí torí wípé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́, mo lọ pẹ̀lú àwọn ọmọ mi torí mo ti fọ sí ẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀, so owó mọ́tò wọn nígbà ẹ̀bọ̀ tí mo tiraka mo rí pé mo rí àwọn ọmọ mi kó lọ, àwọn ọmọ mi dẹ̀ ti wà used to me so they embrace me, àwọn ni wọ́n fi ń ṣe
0: ẹnìkejì
1: mi bẹ́ẹ̀ni, so àwọn ọmọ yẹn wá àwọn ló ń fayọ sí mi lọ́kàn tí mo fi lò wọn bá tí mo lò ta fi parí ìyàwó ta ṣe parí, ó yẹ kí n lo ọlúdé nílé torí àwọn ọmọ mi wà náà lédè àmọ́ dútò pé àmọ́ àfẹ́tẹ́lú bí mo ṣe gbẹ́rù mi tí mo sá lọ nìyẹn.
0: Ẹ ṣeun púpọ̀ abilékọ Bilkis Ọmọwùmí lọ́wọ́ àlẹ́ ó dàbí pé ọ̀rọ̀ ìpọ̀ tá a jọ fẹ́ sọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí tó bá sọ pé èèyàn wà industrious ìyá tí à ń bá sọ̀rọ̀ yìí ni báwo lẹ ṣe ṣe pẹ̀lú ìpèníjà ojú tẹ fi kọ́ gbogbo nǹkan tẹ kọ́ yẹn ká bẹ́ẹ̀kì ni ká ṣe fídì ni ká sọ ṣẹ ni àtàwọn nǹkan bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọjọ́ mẹ́jọ la máa láǹfààní láti máa sọ ọ̀rọ̀ lórí ìyẹn ìyá wa pàlẹ́ tó bá ṣe ọjọ́ mẹ́
1: pẹ̀lú ògo tí ọlọ́tọ́lọ́ bá ti dá ẹ̀mí wá sí máa jẹ yín ní pé.
0: Ẹ ṣeun púpọ̀, orúkọ yín lẹ́kùnrin lẹ́ẹ̀kan sí.
1: Orúkọ mi ni Mrs. Lawal Ọmọwùmí Bilkis.
0: Ẹ ṣeun o, inú wa
1: dùn. Aya Aliyu.
2: Lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ọlọ́wọ́ bọ́tìn lénìí náà ni Alhaji Ganiyat Ashiru Bello Yamafus dókítà Tunji Ọlámilékan ẹ ṣeun púpọ̀ púpọ̀ ojú òní tìyín lágbára Ọlọ́run. Alhaji Maruf Adejolu Igi náà ni olóòtú ètò ìlórúkọ atọ́kùn ètò ìlànà alàgbà Joseph Wọlé Dẹ́ẹ̀mọ Yusuf Shuaib Ajọṣiṣẹ́ ni o láìgbàgbé Mutiu Abdallah bàbá ọmọ tuntun. Ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò, ẹ fẹ́ ran ètò yìí lọ́wọ́, ẹ fẹ́ ṣàánú fún àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà 08030428183 lẹ́lẹ̀ pèsè lẹ́yìn ètò 08030428183 08030428183 ẹ̀yìn

0: Never work alone. You go. What my business, Lauren? What are you gonna share? Ah, it is for you. Hey, I'm not late. Everybody's only the one to grab that. See, we're not late. You
1: 090-590-5941-7104-04.
0: Let's see 090-590-5941-7104-04. Can you know about Bernosi or to ini ni la liga ma bere lai si a ni a ni mbe premiership no kamari sin to ma se to di pe community shield ma koko shiwaju premiership no laarin iko Arsenal pelu Man City August 16 Arsenal ati Man City kila mo la mo ko ma se le nbe to ba di ose to nbo 21 Arsenal ma koko shiwaju shield no. Hello akura da o
1: oruko yin ati bi te tin pe o
2: e ma flash iwa
0: e ma ma flash olohun ni flash yin 0 like a pe le kan si 090-590-5941-7104-04 yin na ke ba bi da si gbe yin olufe ro report lawapo Man U ni ni o Arsenal ni ni o Chelsea ni o Liverpool ni o Barca Madrid ni ni o koda Quick Man City ni abi Bayern Munich by the PSG, to the PSG, not the little lazy, not the best new league.
1: WAFCON lo okunrin o lo World Cup obirin na ba nsin won si lo World Cup kilo de 48 teams iyan o tokunrin Nigeria o si nbe gbogbo awon eyan gbe flag won ri flag Nigeria nbe
0: ka te gbe soke
1: bayi 42 teams lo ma tun lo fun ti awon obirin Nigeria o tun ni si nbe
0: ka ma le ri ko South Africa le le nbe ka ma ri won lu
1: 2-1
0: South Africa wa mu wa pa won fu awan wo ba kilo sele awon te so no pe o ye ki won le akoni mo gba awon obirin yen kon le ko nbe pe kilo le pe ka kon se fi qualify pe ka le lowo ko bi ton bo ka ma je ro woran nbe ṣugbọn jogbo e lo a ma woran ni o to wa ni choice asiko ta mo bayi kọlọn sha lo ni
1: oruko yin o
0: e kuro le
3: o
0: era sa o oruko mi le tin pe wa
3: alagba olaye lo nsoro
0: lati bo sa
3: lati ayobo
0: lati ayobo ba mi e ni yobo sa
3: ha
0: ale ni yobo lagbara olohun
3: ami o
0: ehe iko le tele o ba ni
3: o ja gbadun sport o yin ma o ba ke gade ti bo wole aroye le ri se fun ani resort awon ton ti da ti ile ton gba lowo ko ye ko ri be o
0: ba mi seri
3: won de fem la wa n gbo ni gbogbo pa o
0: agbo yi ba mi
3: e ma ka roye mo ni won pa e fun ani resort awon ton ti da ti ra re ile ton gba lowo
0: o da Eku akiyesi ṣugbọn e ki ṣalaye kan fun yin sir nte ebere a gbọdọ ma menu ba ṣugbọn seri eyin lori odan o wa fun alaye ni lori odan wa fun lori papa lati ma nse awon bo se lo ati bo se lo si bo yin pele na a ma ṣalaye lawon bayi to ti lo be ni sir
3: e ma fun wa ni resort ma ti n gba lo ati le kan ti gba
0: o da sa e ma binu ba mi a sa tun se lara mi a ka ko le pa ko le fe le ni sir e ṣe n go sir lati ayobo won fe mo awon esi abajade awon infection se kan to ni to nsin lo lowo ati ti o ti pari akoko na la nwo sira won ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa mẹ́rin bàtẹ́ pé ìfẹsọ̀sẹ̀ yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ aṣọ fún ilẹ̀ kan náà pé máa ń yù ń lu oúnjẹ àlọ́wọ́ lọ man city àti dárúkọ ti chelsea kó já olúborí mẹ́ta báyìí sọ bí ẹ ṣe ń darapọ̀ náà ni dortmund àti as roma lábala àkọ́kọ́ wọ́n ń gba méjì méjì ọ̀mì lọ́wọ́ brighton àti bologna ẹyọ kan sódo làwọn náà fi ń lu náà fi ó ti parí tiẹ̀ brighton ti lu bologna ní 1-0 bẹ́ẹ̀ ni akúṣe lu newcastle ní méjì sí ẹyọ kan tọ́sí àmú fìyà jẹ ofiam ní mẹ́ta sí odo àti kagbọ àwọn ilé lẹ́ẹ̀kan lórí bayern àti aston villa àti kàá lẹ́ẹ̀kan bí ẹ ṣe ń darapọ̀ ní lẹ́nu sọ bẹ́ẹ̀ ṣẹ́rí àsìkò tí ò sí láàfin lè mẹ́nuba gbogbo ẹ̀ torí ìfẹsọ̀sẹ̀ yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ tàbí àwọn akagbọ ẹ̀ ní ra nǹkan míì sọ ìwẹ́ lórí ntẹ́yìn fẹ́ kọ́lẹ̀ lómìn fẹ́ gbọ́ ìròyìn bó ṣe lọ gan ní ọ̀rẹ́ bọ́ọ̀lù fi ṣe ń sà ṣùgbọ́n níwọ̀n bá ṣe mu lẹ ṣe máa gbà fún wa ní rọ̀lẹ́ tèmi ẹ ṣeun gan rí gan fún àkíyèsí ẹ ṣeun ọlọ́mà nífẹ̀ẹ́ tẹ̀yìn náà bá ṣe ń sọ pẹ̀lẹ́ kan ikọ̀ nàìjíríà à lọ fún wọ́kọ̀ ọkùnrin àti obìnrin ṣùgbọ́n kò sí ní abẹ́ ṣe sí o ìyẹn ti wọ́n ti wáyé náà ni a gbà bẹ́ẹ̀ ni ní ti àṣegbá fún ti morocco àti algeria august 15 láàrin morocco àti algeria aago mẹ́fà gẹ́gẹ́ ló máa wáyé.
1: ṣe round 16 yẹn kí lórí pẹ̀lú yẹn máa jẹ́ third place.
0: third place bẹ́ẹ̀ nítorí cameroon àti malawi ló máa gba final ní august 16 pẹ̀lú àṣẹ ọlọ́run ẹni tó máa já olúborí báyìí lè mẹ̀tí màkúrọ̀pọ̀ tí ń sọ pé malawi yẹn wọ́n gbìyànjú ló bá yẹn score wọ́n jùbọ̀ sáwọn gidi gan ṣùgbọ́n morocco àti algeria nǹkan máa ṣẹlẹ̀ mẹ́rin náà.
1: àní morocco àti algeria ni púpọ̀ nínú àwọn èèyàn wò pé morocco final ni ìfẹsẹ̀wọnsẹ̀ yìí máa jẹ́
0: àwọn méjì náà ló
1: tó yẹ pé wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni bójọ́kùnrin ni o
0: bójọ́bìnrin wọn
1: ṣùgbọ́n nǹkan tí malawi ṣe yìí ó yàtọ̀ tó yẹ pé alex pé ní pé òun ni dákọ̀ sí ìdíje yìí torí gbogbo àwọn èèyàn ò yìí gbogbo àwọn èèyàn ò yìí pé wọn ò tiẹ̀ lérò pé malawi
0: wọn lè dé
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọdẹ gbìn ọdẹ ṣe pé orúkọ ọkọ́nà fi ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: 90 minutes ló máa de ṣèdájọ́ ẹsẹ̀ dẹ̀ ni a máa fi gbá ọdẹ ṣe so inú mi máa dùn tí malawi bá lu cameroon kò ṣe ń pé torí pé cameroon já nàìjíríà o ṣùgbọ́n ìgbìyànjú tí wọ́n ti ṣe ó máa dùn mọ́ mi kán bá lè fàdédé kán lè fi
0: gbá ọdẹ ṣe cameroon lè bírò kó súnmọ́ láti gbá
1: òun náà ni
0: yóò máa fẹ́ bọ́ sí
1: underdog ni malawi
0: máa fẹ́ bọ́ sí bí abi ọ̀mì ó wá yẹ pé bí abi extra time àti penalty o
1: olówó ẹ̀mú cameroon yẹn náà dẹ̀
0: yẹn náà wà ń bẹ̀ sẹ́ẹ̀ orí owó penalty tó lọ
1: penalty mẹ́ta
0: tóun nìkan ń bò kí ló ṣẹlẹ̀ gangan láìsọ
1: kò ní wọ́n mú kan nínú
0: ìfẹsẹ̀ yẹn náà
1: ó kẹ̀ tí wọ́n mú méjì nínú penalty shootout o mọ̀ṣẹ́ ó dẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́ làǹgbà nítorí
0: 23 years
1: ó sì kéré jẹ́gbẹ́ ló dẹ̀ yẹ wàyí mo mọ̀ pé ó dá mi lójú pé àwọn ikọ̀ ní ìlú òyìnbó wọn ti ń wò pé ọlọ́wọ́ ẹ̀mú
0: pé a máa mú
1: bẹ́ẹ̀ ni tó ní irun kan tó gbé nnadozie yẹn náà jáde náà nìyẹn bẹ́ẹ̀ ni.
0: lórí ọ̀rọ̀ cameroon àti algeria aago mẹ́fà ló máa wáyé gẹ́gẹ́ aago mẹ́fà ti cameroon àti malawi ní final time yẹn máa wáyé ní aago mẹ́jọ gẹ́gẹ́ ìfẹsọ̀sẹ̀ competition láàrin arsenal pẹ̀lú man city aago mẹ́ta ọ̀sán nìyẹn máa wáyé tiẹ̀ arsenal man city ní august 16 aago mẹ́ta gẹ́gẹ́ yẹn máa wáyé kó tó pa máa láǹfààní àti máa wo premier league ní bó ṣe ń lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ikọ̀ man u ó ti parí o ac milan ti fìyà jẹ́ mẹ́rin sí méjì náà ló padà yọrí sí gẹ́gẹ́ bí final result níbẹ̀ yẹn arsenal abẹ́rẹ́ league tí league náà ti bẹ̀rẹ̀ ikọ̀ ronaldo pẹ̀lú alfati wọn máa mú nǹkan lè láago méje gẹ́gẹ́ àti alikodu
1: láago
0: méje ni báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí àtàwọn àti alkhalij wọn ti ń gba sùn láàrin ìṣẹ́jú àkọ́kọ́ ìṣẹ́jú 36 mẹ́rìndínlọ́gbọ̀n 26 minutes ọ̀mì odò náà ló ṣọ̀rọ̀ yẹn ti saudi arabia lọ́hùn-ún nítorí ilẹ̀ portugal porto náà ní bọ́ọ̀lù alẹ́ yìí àwọn àti rio ave láago mẹ́jọ àbọ̀ gẹ́gẹ́ ní àṣálẹ̀ tòní àwọn tọ́kì náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ fẹ́ sánsẹ́ tí wọ́n transponsor pẹ̀lú kasim pasa wọ́n ń gba ẹ̀kan sí odò transponsor ló ń fìyà jẹ kasim pasa lọ ní abala àkọ́kọ́ tàbí halftime bákan náà koyaspo àti resespo ọ̀nà wà ní ọ̀mì odò ní abala àkọ́kọ́.
1: bẹ́ẹ̀ ni tó bá ti wá di 7:30 gaziantep àti alayaspo wọn a jọ mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá 7:30 yẹn náà ni gladiant brech àti fenerbahce wọn a jọ mú nǹkan lẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn
0: ní àṣálẹ̀ tó
1: ní àṣálẹ̀ tó ní
0: àkókò yẹn ò fi bẹ́ẹ̀ sí mọ́
1: ni. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń fún yín ní ìròyìn nípa ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ń sọ fún yín pé ìdíje àgékù ètò ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ eje so fun pe senior man ati olomo wewe senior man lu olomo wewe pelu ayo meta si eyo kan se gbowe nko jiya lowo relax pelu ayo kan si odo kush fc ati 6.7 ife se won se ya fi be ni pe basketball ni toro ban gba ball sinu awon
0: ni o be
1: apere ni gbo bon be ah sabi fc ati ojo o 30 bg meji meji lawon jo tan nbe to je pe ngba to wa lo gba agbalagba mi si gba si eyin penalty 3-2 lo pada ja si nbe eje so fun pe to ba ti di ojo monday ni asikagba ti gbogbo e ma pari iyen idije agikweju yen under 15 eje so fun pe agikweju mini stadium to wa ni joro ni mushin be ni o ma se lo nbe
0: ibe ni won se n ba ife so se na fun gbo yen te ba wa ni gbo agbegbe yen e tu ake jade ke na lo foju lo nje lo fe ni e po ta ke lo gbaruko tawon yen ke se gbori igidi fun won
1: tori ibe na lati le ri awon
0: ogbo la
1: iwo bi yo mi ke lo bi o gbogbo awon ko be ibe na
0: ri won niyan
1: ara nkan ta so na niyan o ipe o da ki nigeria ka ma gbaruko ti awon tori a ma fi da awon ijoba ati awon nff nkan ka wa na ka support won baba ye le support won be ni tori agba bolu pupo na awon egbon adugbo kun awon kini kan elomi o ma so pe ohun tin gba bolu nsin o ti pe sugbon won wo odo won se kini kan elomi o pada lo kose owo ni o pada lo se kini kan
0: se
1: igba ti bolu
0: je jeun sha
1: a de ni talent o de le ton nigeria yi
0: ko da gan awon to ku ese kun sin na to ba di agege nbe yen wa pa losodi nbi yi ah lawon kekeke lo kunra to birin training yen ti poju ni ke awon le baba bayi dagba a se paruo ese po a paruo soja boy yin ah awon le sun ma ju be lo my cousin won se ma be o se nbe na ile je die e wo tori asiko ti o si eyan ara le ah ka ma fele ise lo ojo na ti ri bi ana melen jana ni sugbon a se la dupe lowo olotu wa tunji olamile kan ijome so baba ti ophilos ekun ko fakoreje ekun ko yawo e seun pelu afojusun eyan te ba pe te dasi na adupe lowo yin ati akesi te ni pelu fe te ni si ile se bonfm ati lori odo lapapo bakan na olowo botini wa olumide olumighty united for life ni o mi eko yin na ni o feran awon ti bi alaye alaye ka lo janu ni ah yo ba si erin ni yeke mi ah kilo de yo ba si legelege kilo ah engine ni wa be bi gan mi guy
1: mo mo ni big engine
0: e wa se me lale mi na je mo yan re lo lufe yin nurudin salaudin legit ni gege bi asa mi
1: adupe lowo lowo ba to ba bere to de ba pari ope pataki lowo eyin lolufe wa na te fi gba kon fi wa sile ibrahim olalekan ip sport le mi nje esun te n gbadun wa
0: o dabo.

0: ìgbéyàwó àtàtà. Ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso.
0: Nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó ṣù. Ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì. Òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín, Olúmìdé Ọlálérè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì. Lórí ìkànnì yìí, Bond FM 92.9, ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láàgbo
1: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

0: a n lo akoko yi lati fi ki gbogbo onise se patapata lati le se bond fm 98.9 tori pe o se sese la fe bo si yi ojo thursday to nbo yi o na ni isese sugbon osu sese august osu sese ni gbogbo n ta ba tin rin sin boya ere egun ta era won losun era won lorisa e ri pe won ko nse won be ogun won bo ogun won baja gbogbo e ma je ojo yin lojo ma je ya yin lenu asiko won la bo si yi agbogbo ni sese patapata gbogbo awon ba nanki anki mbe oba ti wanbi oba awuse onigbongbo nitosi wanbi oba adeyemi ajasa kabiyesi o mo kiyin o kadipa lori kipa pa lese o gbogbo ni sese atun kiyin na kan si bakan na anki oba osasa onisasa ti lu sasa oba babatunde ogunrombi akinowo won kabiyesi ese wonjo o atun bo ri pe o kabiyesi bakan na gbogbo ni sese atun kiyin na kan sare nki general manager wa tutun osara kuda mo ti ba n so ba won yan story to po ni o story to po te ba n gba fun lo nje ma wo be mo ti ba won sise ri eyan to de da ni won mo de ti so fun won mo ni oga e ti de o omo yi e da ko e tun gba wa ni o mo ti mo wa labe yin gba kan mo de mo pe oga to da ni mo de gba ladua fun yin pe asiko te de yi bond fm atun bo ma tesiwaju ile se bond fm ati gbo ise patapata na awa na a mo si dada eyin e mo si dada gbo lo eni fi omo eni faya eyin na e de ni fira yin se la gbo lo tori pe ise ijoba o pe fun kore pete olorun ba yo to yin sona eni sise o gba awon sakoso ile se bond fm na gbo o sakoso ile se radio nigeria patapata eni sise la gbo lo olorun olorun ba to tin ba awon to tin se bo to tin ba awon se yo ba yin na se alagba gbenga fatile ona ni new general manager wa fun ile ise bond fm lowo lowo sin bakan na je mo wa to lo na baba dada baba jeje e seun o gbogbo nkan ti kaluku ba di se gbogbo na ni yo ji egun oju dada baba ni yo baba wa boys koda to ba ni okunrin baba baba ni yin o de gba fun yin dada ri pe awuko se lagba o na le je be se wa feyinti ni feyinti leku lowo o si ni feyinti le arun lowo lagbara lorun be se wa yin sin ke ma gbadun ke ma gbadun lokun bayi e ti sise o igbadun lokun gbogbo n te ma je te ma mu mo pe rorun mi olorun ba yo se lagbara lorun awon na ma kan si jemuwa former jemuwa alhaji wahab alade akosile baba dada
1: fẹ́lá ni ká ẹ play.
2: ó tì aso la fẹ́.
1: hip hop ni ká play jọ.
3: sẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pa ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: dèrò nkẹ lẹ́nu ẹ èmi ti sọ anu ijó alẹ́ òní ẹ dá yan mọ́.
1: ẹgbẹ̀lẹ́ o kí ló fa tó tó nù.
3: bàbá ẹ̀yìn náà ti sọ pálù. ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
1: bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà mo sọ pálù.
2: tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn ìdè mi já ojú tó gba fàkókò ẹni ṣòfò
4: ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
2: bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road Ikọtun Lagos State. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859. dèrò ǹkẹ́ o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ pánù.
5: gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọn ń gbọ wa kí ẹ sì dárúkọ yín.
6: orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti gbo sọmọ aráyé lóore. mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
7: a wà ní nọmba 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road Ikọtun. mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
6: lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọ̀ká àbẹ̀ aromọlẹ́gun mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún ò ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí apariro ese kikan elomi o ma rin lo bayi pa to ma bo lese ti o fe jabo to ba tin ra wa pere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agu ara re ni ati rin o dogun ibadi ko ma bu oso ni gbogbo igba ka ti rin o dogun ke ti o ma pariwo ka ya o ma lu pipipi elomi aya re o ma ja ni elomi apakara lati okede sale ni okuta itai elomi gan gbogbo nkan ni o ma ma se pipipi nu agu ara re to ba tin ra won kan bayi
7: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout. Ewo Marwa ton lo si Abana Jerol. Tabi te ba n gboko bo Abana Jerol ni ke bere. E bo le ni Daily Ara bus stop apa tun ele yasi. Number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol ni lu Ikotun Lekun.
8: Baba agba te ni be bi loju ni ke ma so pe Ikotun jina. Irewesi okan ni won pe be. E koko toju rewesi okan yin na ke gbera file bayi pe iko tun ya lodo baba agba te ni be gi loju ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road ni lu Ikotun e ba ti de Ikotun
6: ero bani soro te le fi pe mi
7: 08068216859 08068216859
6: eyin na ma bo gan ni afiji iroyin o ta foju ba awon mi o ti e lawon o fe logun bile mo e ma so be e ma so be owo ti wo fi ngbale omo ye owo to nsan lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni na line ma ba so pe na la baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo lo ogun ko ti se o si nbe iwo na danwo ko ma bo
7: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun mo ni ero ibani soro wa ni
6: 08068216859 ititoju ati mara nipa tewe tegbo
7: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road Ikotun
6: lodo baba agba te ni be loju wa fun itoju to peye orin wonku wonku orin onte koluba ati rin di oran fun wo iwo gan gbogbo obadi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lo kan bo se nbere ni o ma kuru bo se nbere ni o ma je kiti e odi be to ba ti ra pere kekeke tete gbera bayi
8: ma bo sodo baba agba
7: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road Ikotun.
6: Ero ibanisoro wa 08068216859. 08068216859. Gbogbo adugbo to ba tin gbo wa bayi, tete ma bo lodo baba agba. Lori ati ni dogun ni ati segbanse doran ni. Ito elomi ti ba po lohun saanu wa. To ba gbo wan gbowo ka to se igbanse ni. Be se ngbo mi, pa dele mechanic ni. Elomi e le ba soro. Ntori pe elomi o le nawo sagu are afi orisi ko si ntani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo eleyi ko si se e ma so be gbogbo wa la logun ko ti e ti o logun sugbon olohun oba fe nikan si je nikan lo bo olohun se ma ko se ti ma n bo sodo wa olohun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere pe boya nrin bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ni dogun apa romi egbe kara romi ati gbera gan baba ni pati ya iwo le lo ogun lo ni ogun mo ni olorun o ni ja rogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adua lasun ran ju ka gbe igbese ko to n woju olorun to n be gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to n fura si tete ma bo si
7: number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranje Road Ikotun.
6: Lodo baba agba te ni be gloju.
7: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
6: Etite kole. Te ba n gbo lale ejide be ndaji. Te ba n gbo losan e ma ti je pari ke ti ma bo. Ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo. Lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbadewe marugo ta kebe lodo baba agba te ni be gi loju ilu maka onisegun ibile to nfe we ategbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na loro ara wa ara dabi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le taku sojo ona odun wo ni won ti wa laye to tin je to tin mu to n gbadun to si jo toju ara e ri ta mo wa soro pe bye bye le ra won o ti won ju do iro na ma npa ma ba so be o baba agba teni be glo gbogbo bi ti mo n de pata adua na ma se femi boya gbogbo ara lo n teni ara yin e ni owo nkan mi ni e pe kara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
7: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol Ikotun.
9: Ero Ibani Surawa is 08068216859. Is 08068216859.
10: Baba gba teni begi loju. Opo lo ti nowo nowo towo ti tan kele. Kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun. Tore lomi ma so pe Ikotun jina o.
8: Baba gba teni begi loju ni ke ma so pe Ikotun jina. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáìl báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé ń bẹ́ gbin lójú.
6: Kí ló ń dàn láàmú kí ni ìwọ ti náwó lérí àìsàn agbánilówó ọlọ́mọ ìjà rí ogun wàhálà yà ń lu pìpìpì àyín tó ẹjọ́ obìnrin lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní àbí wọn ò sọ̀rọ̀ ń gbọ́ obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá ń wá wojú ọlọ́run tó ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kan sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́lá lè má fẹnubà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ni pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀pá ẹ̀sà àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
7: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol Ikotun.
6: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́bọ̀ ní sọ wá dẹ́n tí ó máa tiro àtó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tí wọn bá ti ń rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa tiẹ̀ wọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùkù ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ tó bá ti dẹ́gbẹ̀ẹ́ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ kì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú Èkó Àbíbàdàn ńjọ́ kejì ó ràn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni ẹlẹ́yìn wa ti fowó rò òyẹ kò kọ lójú ẹ̀yin ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọdọ ẹ̀jẹ̀ ń tiẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
7: Ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol Ikotun.
6: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti gbò gan ní àfíjì ẹ̀yin náà ẹ dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìrìn dogun àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni eléyìí wọ́ síbí ni ọlọ́ọ̀bọ̀ òní jẹ́ ká wá rogun ọfà ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmíà afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí dáàtì ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yin náà ó mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ń lọ ní kankan bá ń pì tẹ́ẹ̀mọ̀ bóyá bóyá àwọn tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá nú omi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ni jẹ́ ká rí ṣùgbọ́n tẹ́yà bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbégbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
7: Ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol Ikotun.
8: Bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú wa.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859 08068216859.
6: Ẹ má lẹ ti náwó àbẹ ti dé nìkan rí ẹ̀yìn ẹ mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kanna ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà láàmú kò ti ṣe. Lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gírí ọjàbọ lókè bóyá àwọn kọ̀ pẹ̀lú ọjàbọ ẹlòmíì bá accident fún mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá òun forí àbí fi nǹkan kan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ wájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe máa rí ni téèyàn ò bá wá mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ ká a máa rìn ká èmi wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó bá nu tó lè jẹ́ pé ọfà ó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lùwà.
7: A wà ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol Ikotun. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikotun roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí Abana Jerol tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abana Jerol ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Daily Arab Bus Stop apá ọ̀tún yẹn lẹ̀ yà sí. Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abana Jerol nílùú Ikotun Lẹ́kọ̀ọ́.
6: Ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè mí.
9: Is 08068216859 08 216859. 08 216859.
8: Ẹ̀yin tẹ́lẹ̀ wá sọ pé kọ̀tún jìnnà kọ̀tún jìnnà. Àwọn tó wá wà lájà, àwọn tó wà káàkiri tó wà ń jẹ̀bú rẹ̀ tán gbéra tán yọjú sí ìkọ̀tún. Ìdí náà la fi sọ fún pé ẹ mọ jẹ ká fi àkókò yín dá ọ̀la. Ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nílùú kọ̀tún bí tí bàbá àgbà tẹ̀dú sí ń bẹ̀ nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abarajẹ̀rọ̀ nílùú kọ̀tún. Ìkọ̀tún ò jìnnà o. I'm already in you.
11: Ha, ragbe nro wa wa ra ile e.
12: I'm a born a profession.
11: O da, se won lo ori bo se rin ni. Ori ton te koloba. O tun rin won ku won ku.
12: Ijo lo ma da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
2: Ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gba pa gbese o di ni ra da owo le. Ori keri ki ara ro ni. Abo nwu ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe ka ara re nkuta ita lati oke dele. Ke yan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese elomi, ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi ke Mario aloda isan ti gbon ni lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 wa ka gba foju nu wo ka si fititawo
1: baba gba te ni begi loju se o ko le gbe

Vanguard. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ilé-iṣẹ́ Bond FM 92.9. Ẹ̀yin ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì. Ètò àtàtàkà ti gun orí Bond FM 92.9 báyìí. All for God. Gbogbo ẹ̀ fún Olúwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International, 5 Oroku Street, Ebute Mẹ́ta West, Lagos Mainland, ìpínlẹ̀ Èkó. Ní gbogbo ọjọ́ Sátidé lẹ́tọ̀ yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago méje àbọ̀ àṣálẹ̀ 7:50 to 7:30 p.m. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòdì. Wòlíì ìránṣẹ́ Ọlọ́run alàyè Bolayọ Ogunmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú Bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́. Bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. lórí ètò gbogbo ẹ̀ fún Olúwa. Gbogbo ẹ̀ fún Olúwa. All for God.

bá ń wo ìgboro lásìkò yìí. Ẹ rí táwọn èèyàn ń bọ ògún tí wọ́n ń bọ ifá. Ẹkọ̀ oríṣiríṣi eégún lóde. Wọ́n ń bèṣù oṣù ògún oṣù láàlú ògiri oko. Ẹni tí wọ́n ń gbé ọ̀bàtálá, wọ́n ń bọ̀ bátálá. Bí wọ́n ń ba ọba lú ayé. Àsìkò ìṣẹ̀ṣe láwọ̀ ayé, ìṣẹ̀ṣe làgbà ń tòótọ́. Bó bá ti jọmọ Yorùbá. Gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn, gbé ọ̀rọ̀ ẹ̀yà. Bá a jẹ́ kírísítẹ́nì, bá a jẹ́ mùsùlùmí, bá a jẹ́ lẹ́yà kẹta, bẹ́lẹ́sìn kẹta. Bó bá ti jẹ́ Yorùbá, ó ń sọ Yorùbá.

0: Ago mẹ́fà bọ́ tí ní bá ṣe máa ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rédí ago mẹ́jọ alẹ́ tí máa yọ̀ ǹdáyé.
1: Ògèdè gbé àgbọ̀dọ̀ gbọ́rọ̀ wọn mọ nìkan kan lójú ogun. Oṣù akẹ́sàn-án ọmọ ọlọ́kọ̀ tí ń pòrìrì.

ọjọ́ ajé monday mo rántí tí mo ṣe close by land tí ọrọ̀ ọ̀gá wa ni wọ́n pè mí wá ń bí ọ̀gbẹ́ni olúmọ̀ọ́ ti wọn àwọn èèyàn obìnrin tí kí ló fẹ́ ṣe báyìí láwọn tó ń wọkọ̀ wọ́n ti ń béèrè ẹ. Okay.

gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ ọ̀ṣun ọmọta ni wọ́n ń lọ ìwò mọ́ra wọn lọ́wọ́ báyìí o gómìnà adémọlá adélékè ti ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni bọ́lá oyèbámíjí pẹ̀lú nojim salami àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ ń lọ ìwò mọ́ra wọn lọ́wọ́lọ́ ní èní jọ inec nìkan elétò ìdìbò ló ń lórí ọ̀fẹ́ àti kéde àbájáde èsì ìdìbò ọba kéde ẹ̀ ní alẹ́ ìwà kéde ẹ̀ ní òru mọ́jú

0: mọ́mí wa náà princess adenike wúra ọlá adégòkè láti ọwọ́ ọ̀sán màmá ti wà ń bí dàrẹ́tọ̀ wa nìyẹn o ẹ bá ń gbọ́ bond fm 92.9 ẹ ń gbọ́ metro 97.7 ẹ ń gbọ́ radio 103.5 rédíò mẹ́tẹ̀ẹ̀ta màmá wa àwọn náà ni dàrẹ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta o.
1: Gbogbo wọn pátá ọmọdé sínú ọmí ajayi.

0: lakoto ewe gbogbo osise bond fm atawon ojise oluwa lo mo riri ipade beribe ti alaja akosile ti won ko won si se apejuwo won gege bi oniwa irele da ti o si se oju isaju bo ti le wo mo o su ma npe fun alaafia ati igbaye gbadun omo niyan eko ile ise lopo ipinle yo ti rowo to afurasi mewa to nta eya ara eyan won si ka orisirisi eya ara eyan ati ogun abenu gongo mo won lowo alukuru ile ise lopo ipinle yo dsp olayinka anyolade ounu lo fi iroyin na lede nilu ibadan o lo je ka mo pe bi ototo ni owo ti ba awon afurasi ohun nilu iseyin ati saki latare ifimu file ati iwadi ojo pupe ti won tin se o tesi waju pe lara eya ara ti won ka mo won lowo ni okan ero ara opolo ti won fi ti won ti fosi wewe pelu ogun abenu gongo o si lala yesi waju pe gbogbo afurasi mewo iwa na ni awon tin foro wa lenuwo lati mo kule kule ati awon nkan ti won lu eya ara eyan fun atawon yokun ti won jo nse ise laabi atawon to gbese ran won nisin commissioner olopa ipinle oyo cp abimbola olugbenga o wa gbori fun ise akin ko olopa na o si fi da olugbe loju pe awon atubo ma da gbogbo emi ati dukiya ara ilu ni ati lati dekun iwa ibaje to gogo kaakiri ipinle na ajo to ri si eto idaabobo ati ipasiparo ipasiparo owo sec o ti palase fun awon to nta oja pasiparo owo lati pale mo gbogbo owo dukiya atawon nkan alumoni eyan mefa ati ile ise meta ototo to nse atileyin fun awon afemisofo awon agbebon ni kiakia lai ti erose ase na waye sinu iwe ta mo si circular to diro mo gbogbo oja pasiparo ni ibamu pelu ofin to de iwa itaje sile idaluru ti odun 2022 uruko awon eyan mefefa ohun ti won nse atileyin fun awon obayeje eda afemisofo ni babangida mohammed adamu amajam abdullahi umar usman ibrahim abubakar adamu shiroma muktar muhammad adamu pelu yakubu ogirima ibrahim bakana uruko ile ise meta ohun ni ti won agbese le ni 929 BDC Limited Generation Currency BDC Limited pelu Ababako ati Sons Burundi Change ajo sec so pe amajam yi ile osu kefa odun yi ni awon ti bere sin to pepe ebo latara pe ohun lo nsagbateru fun egbe to nse atileyin fun Iswap bakana ni ajo na won so pe opo lara eyan to pese owo atawon ohun itura fun egbe to satileyin fun egbe afemisofo pelu egbe ti won fesun kan pe awon ni won sewo ti awon afemisofo ti won ba ti gba iba yi ajo sec ti wa pa lase pe ki won di gbogbo ibi ti owo na ngba wole pata ki gba kan na ki won pale mo owo dukiya atawon nkan alumoni to ba je ti awon afesun kan na ki won pale mo pata iroyin lokere ohun ta gbo ni pe ijoba orilede UK ti gbe otelu gbogbo agbani sise o awon to gbona eburu gbani sise laarin osu mefa akoko to wa ninu osu yi to wa ninu odun yi o si ni milionu 4.7 pon ni ile ise ohun yo ma san gege ba se gbo lati ile ise to ri si oro abele nile UK ohun lo se lalaye pe iko ose to ri si oro iwe irin yóò bẹ̀rẹ̀ sí ni fi ọwọ́ òfin gbé òṣìṣẹ́ tó ń lọ bí 5,000 àwọn tó gbọ̀nà ẹ̀bùrú wọlé sẹ́nu iṣẹ́ láàrin oṣù mẹ́fà gbáko àkọ́kọ́ ọ̀hún kódà òfin yìí ó bá ilé iṣẹ́ tó ń pèsè ohun ìtura ṣe aláràtúntà ọjà àti ilé ìtura wíwò fún ìdí èyí ilé iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ UK ó ti wá kì í níyàn pé láti ní oṣù kẹwàá tó ń bọ̀ yìí lọ èyíkéyìí ilé iṣẹ́ tó bá ti ń yá awakọlo to fi ń gbé ẹrù pẹ̀lú òṣìṣẹ́ GIG wọn gbọ́dọ̀ dájú pé àwọn òṣìṣẹ́ wọn wọ́n níwí àṣẹ láti ṣe iṣẹ́ ní orílẹ̀-èdè United Kingdom ìgbésẹ̀ yìí ó sì wà ó wá kàn án nípa pé owó ìtanràn ti iléeṣẹ́ tó ń gbani wọlé sẹ́nu iṣẹ́ ní ọ̀nà ẹ̀bùrú yóò máa san ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta pọ́ùn tàbí kírú iléeṣẹ́ bẹ́ẹ̀ kó lọ fẹ̀wọ̀n ọdún márùn-ún jura. Ìjọba orílẹ̀-èdè UK sọ pé ìdí tí òun fi ṣe eléyìí ni láti lè dẹ́kun bí àwọn òṣìṣẹ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ láì gba ìwé àṣẹ àti láti jẹ́ kí àwọn agbanisíṣẹ́ kí wọ́n bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè ọ̀hún tó ó tán lẹ́nu ṣùgbọ́n kò ń kùn kí n tó dá dúró. Ẹdú farabalẹ̀ gbọ́ kókó ìròyìn àgbáyé ẹlẹ́rìí lẹ́ẹ̀kan sí i. Àjọ elétò ìdìbò INEC ti bẹ̀rẹ̀ sí ní kó gbogbo èsì ìdìbò táwọn èèyàn dì fún ti ìbò ti ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun jọ. Ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ta ẹ̀yà ara èèyàn. Ìjọba ìpínlẹ̀ Bauchi ó ti kéde ọjọ́ ajé Monday ọ̀tunlà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Bákan náà amòfin pé ìjọba orílẹ̀-èdè UK ti fi òtẹ̀lú ó sì gbé owó ìtanràn kalẹ̀ fún èyíkéyìí agbanisíṣẹ́ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ tó gba òṣìṣẹ́ sẹ́nu iṣẹ́ láì tẹ̀lé òfin ìgbanisíṣẹ́ tó. Ọpẹ́ àbàǹdẹ̀mí lọ sí ọ̀dọ̀ Taiwo Sadiq pẹ̀lú àtìlẹyìn Sherifat Oyedeyan. Àwọn ni olóòtú ìròyìn àgbáyé ẹlẹ́rìí tẹ gbọ́ tán èmi ń tì í tòótọ́. Olúmìdé Ọlálérè ló ń sọ fún yí pé ẹ ṣeun ṣeun tẹ̀ ń gbọ́ Bond FM àjọṣe wo sì ní bàjẹ́.
1: Èdè máa ń lọ́dírí ẹ̀wà fákù kan o.

Ago mọ́kànlá lẹ́yìn ni o. Ìwọ tó bá ní kan ṣe tó ní fẹ́ fẹ́yàwó. Ó fẹ́ fọkọ. Ìyàwó ẹ ti lọ. Ẹ̀wọ́ ẹ ti ṣaláìsí. Ọkọ ẹ ti lọ. Ọkọ ẹ ti ṣaláìsí. Ó lè fẹ́ rò pé ìwọ nìkan nínú òun dágbé òun dáfà. Dákun máa bọ̀ níléeṣẹ́ Bond FM 92.9 àbí kò gbọ́ prógrámù lálẹ́ yìí. Alẹ́ yìí ni o. Aago mọ́kànlá gbogbo alẹ́ Sátidé Ọlọ́run ọba òṣèré ọjọ́ náà rí bí àná yìí. Ṣé ètò yìí gan-an mi kò ti lé ní 8 years báyìí. Bí ò bá tí ìlera di súnmọ́.

èyàn bá ní àwọn wúvà wúvà tó yẹ pé ó ń milẹ̀ títítítí nílé bó wà nú mọ́tò spíkà yẹn ó gbilẹ̀ dáadáa wá àti mo láìkó orin.

dupe lọwọ bọ́sẹ̀dé sokunbita ti ń ba bọ̀ láti ọwọ́ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ẹ̀ni orúkọ mi ò yípadà olúmiyídé ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ pèmí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.

Ọlọ́run ọba síwájú wa òní dèrò ẹ̀yìn Ọlọ́run ti sọ wá dẹni wájú náà lókè lókè òun náà la ó máa lọ. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́ ní gbogbo ibi tí a tún ti ń láǹfààní láti máa gbọ́ léṣe Bond FM 92.9 a kó ìsinmi òpin ọ̀sẹ̀ eléyìí ò ní jẹ́ àṣemọ́ lágbára Ọlọ́run ọba. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ìgbádùn yín òun náà níṣẹ́ ti wá ń léṣe Bond FM 92.9 láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ètò weekend láwà òun náà ni a máa nà sórí afẹ́fẹ́, a tún máa fi orin tì í. Taago mẹ́jọ àbọ̀ bá ti ń lò a máa darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ lórí ètò yín ètò wa ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú níbi tí wọ́n ti máa fi oúnjẹ mi bọ́ wa ní ti ìlànà kìrìsìtẹ́nì. Aago mẹ́sàn-án ètò tafsir òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ pẹ̀lú sheik gbadebo rọ́jí. Oúnjẹ mi ní ti ìlànà mùsùlùmí fún wákàtí kan gbáko ni. Aago mẹ́wàá ìròyìn ní ṣókí láti lè ṣe Bond FM 92.9 lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n a máa nà sórí afẹ́fẹ́ mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Wòlíì Ọlátúnjí Tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò Ọlọ́run Àtúndáolú.

0: 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń yára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi 50 naira pamọ́ lórí oúnjẹ kan. Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdáàbòbò, ò ní òǹdẹ̀, wọ́n tún ń dà á látinú kẹ́ẹ̀gì tí ò mọ́ tónítóní láìmọ̀ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmàna, kò sí ìfarawéwu mọ́.
2: Yan Amana Refined Vegetable Oil Blend láyò.
3: Amana Oil, Sealed Value, Honest Price, No Compromise.

0: ṣe kọ fàṣì omi àtàdídí àti jọ̀dọ̀ ọ̀fù aládùn yan àìmọ́ lọ́gbọ́n yan góòlù kóró ìsinmi ẹ̀ẹ́dẹ́rago.
1: Kọ́rọ́ kan àrò.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmánà. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á.
2: Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi 50 náírà pamọ́ tó bí oúnjẹ kan.
1: Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdáàbòbò, ó ní òǹdẹ̀, wọ́n tún ń dà á látinú kẹ́ẹ̀gì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
2: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmánà, kò sí ìfarawéwu mọ́.
1: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
3: Amana Oil, sealed value, honest price, no compromise.
4: لبيك اللهم لبيك
5: ishele muhammad kama se mura lori umura ama pa sere ni idi ni ti ile ise to ni o ko ni bi ka ko ni se aja ti umura pelu ro alifiras aja umura service system ti se agbe kale september special umura jo fun la fani lati de to ife akase umura la papo december no deyin lo fun gbogbo awon to je pe a la nfani ati lo aji 2026 lati lo ganile oluwa oporopo awon nfani le je te baba le shall alifiras aja umura service se ni ajo september special umura ati umura december fun 2026 e kutima pa awon afa to mo ni pa suna ni o mo ko ise ni ajo si gbogbo awon aya mi ta fi la nfani ni ati sisa se pe pelu wa se gbadeta awon je le wa to wi na le ma de ta filo ta fide se ma ko loye je ma ko yin se ati balu to gbegbele gbe ni aje ti se lati ma sanwo september special ura kale tabi umura december fun 2026 e se ti ma kan so lu le shell fun gas ko wa ni number 92 ko duro fade bus stop ni do eko e pe 08034105710 tabi 08024717601 ni lu lo ni e kan si won ni dojuko kidis hospital olonso go lo ni telephone 08324749451 saki ati gbogbo okeogun e ma pe le adana la po sori 08383 7824 Alfred, that's Ajamuna Services Limited. I want you to call us Ajamuna. Pẹ̀lú rọrùn.
6: Àríkẹ́ríkẹ́, èmi lọ́dẹ tó rojú kòkó báyìí.
7: Ojú lọ ṣùrí, ṣé àwọn tí máa bọ̀ ẹ́dẹ?
6: Èmi ni mo ṣe.
7: Ẹni bá rí ẹbọ ṣe lé fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè so kìdí lẹ̀ ká tó wọ̀bù sí. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀dẹ̀ rẹ lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdé dájú ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yẹn.
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
7: Ṣé èmi ni màá ṣàlùsọ̀fún
6: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fúlógbò jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yúyú kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ́ bàbá òkè o lè gbòógì àtura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deepa Life Church Jákàndé Gate Òkè Afá Ìgbèrò ẹ pé 08094471143 08094471143 Baba Okeo, elegbogi debede ebe.

irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n ń lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping ìjàmà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mérìírí mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 08038690104 lẹ́ẹ̀kan sí 08038690104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ní 08165858582 lẹ́ẹ̀kan sí 08165858582 a kìí gbókèrè kámọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited ìjáfara léwu o a ó máa retí yín.

bó ṣe máa rí nìyẹn lágbára ọlọ́run ọba gbogbo ohun rẹ pátápátá òun náà la máa rí ṣe nílé ayé yìí ta máa kí kábíyèsí náà láńlọ́ọ̀dù wa àwùṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsà wọn ní bond fm ẹ yàtọ̀ sí wọn jọ̀ọ́ lóòótọ́ kábíyèsí o

0: Alhamdulillah Rabbil Alamin, summa salatu wa salam ala rasulillahi sallallahu alayhi wa sallam. Adupe fun Olorun ba ala to tun se ni orun fun ala ti tun pade yin ni ori akotun eto wa eto yin tafsirul Quran. Ibi ti a ti ma pade awon olumo wa fadala ti Sheikh Dr. Sharafdin Gbadebo Roji ti won salaye fun wa nipa oro Olorun ba Al-Quran Karim. Pelu yondo Olorun ba won tun ma tesi waju ni asale teni. Ta o ba gbagbe won salaye fun wa ninu Suratu Bakora Al-Quran ori keji ona ni won salaye fun wa lowo won tun ma tesi waju ni ale ni eje ki agbiyanju lati to farabalẹ lati gbo alaye eleyi ti won ma se fun wa ni asale teni abele obala ko tubo mo ba wa pelu awon olumo wa kọlọrun ba ko ba san lesun re ni aye nbi ati ni ojo igbende al-qiyama
1: gbogbo igbiyanju wa kọlọrun je ki a ba ni bi to lere
0: bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí inúrù ròdà tó ń ṣe onígbọ̀wọ́ àwọn ètò yìí ní orí afẹ́fẹ́ kí a lè mọ ní àgbọ́yé eléyìí tí ó kún rẹ nípa àlámọ̀rí ẹ̀sìn wa àbẹ́lọ́ba àlá kó túbọ̀ mọ bá wa ràn wọ́n lọ́wọ́ oore tí wọ́n máa ń rí nínú ríran iṣẹ́ ọlọ́run bá lọ́ba yìí kọlọ́run kó má fi dùn wọ́n ní ayé ń bì àti ní ọjọ́ ìgbẹ́ndẹ àlàkẹ́yàmà ní báyìí ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ àwọn sheikh wa fadala ti sheikh Dr. Sharafdin Gbadebo Roji láti máa tẹ̀síwájú نقبأ تسر القرآن قرآن شبتة 2 فليتفضل مشكورا يا شيخ
2: الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية 95 من سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الله عز وجل إنه آية كانوا بني با من سورة البقرة وأنفقوا في سبيل الله إمانا سيجونا الله نيجونا كجابن si ojú ọ̀nà Allah nítorí pé ogun tó lúwa fi pa wá lásẹ̀ eléyìí tá a mọ̀ sí al-jihad tí í ṣe ogun mímọ́ eléyìí tí àwọn òfin àti àwọn àlàkalẹ̀ tó ń bẹ fún nípa báwo ìgbàwo iná lógun yóò mọ wáyé àwọn atani àwọn mùsùlùmí ó sì máa dojú ogun yìí kọ ogun pè fún pé kí a rí owó ná láti fi ra nǹkan ìjà kárí owó ná láti fi ṣe ìpèsè fáwọn jagunjagun nǹkan tó ṣe pé àwọn náà fi sílẹ̀ nlé ní ìpèsè fáwọn ìyàwó mọ̀lẹ́bí àti ọmọ tí wọ́n fi sílẹ̀ nlé nígbà tí wọ́n bá dojúkọ ogun wà àǹfẹ́kù fi ṣẹ̀bí ìlèlà ní ọ̀pọ̀lọpọ̀ àyè ti fi ṣẹ̀bí ìlèlà tó bá ti wá nínú al-Qur'an ìtumọ̀ rẹ̀ máa ń já sí al-jihad fi sabilillah gẹ́gẹ́ bólú ẹlẹ́dàá ó ti ṣe sọ nínú aya tó ti ṣàlàyé àwọn abita máa fi owó zaka ṣọwọ́ sí ó ní wà fi sabilillah àwọn olùmọ̀ọ́nì ìtumọ̀ rẹ̀ ni ayé wà fi jihad fi sabilillah àti ká na sí àwọn ojú ọ̀nà ogun jíjà sójú ọ̀nà Allah eléyìí ṣùgbọ́n nígbà míì àwọn olùmọ̀ wọ́n ní ó tún ṣeéṣe kó jẹ́ pé ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ ń bí pé wà àǹfẹ́kù fi ṣẹ̀bílélá ó lè jẹ́ pé ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ó fẹ̀ ju jíjagun sójú ọ̀nà Allah nìkan lọ bó kárí gbogbo àwọn ojúpọ̀nà tá a máa náwó sí eléyìí tí a máa ń ná láti wá àti súnmọ́ Allah eléyìí tá a máa ń ná láti fi mú kí aró tu ẹni tí nǹkan ṣòro fún láti fi gbọ́ bùkátà ẹni tó ṣe wípé ó béèrè fún ìrànlọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwa ni wà á ń fikù fi ṣẹ̀bílélà ẹ máa ń ná owó yín tí ojú ọ̀nà Allah jihad àtàwọn ojú pọ̀nà míì eléyìí tó túmọ̀ sí wípé olúwa ló lówó ó sì fún wa lówó yìí kìí ṣe ká lè bá a máa ṣe bàṣubàṣu pẹ̀lú rẹ̀ bá a ti ṣe fẹ́ Olúwa sí àwọn àlàkalẹ̀ tẹni tó fún lówó ọ̀nà wo ni ó máa gbà náwó rẹ̀ sí báwo ni ó ti se máa sowó yìí tí ó fi jẹ́ pọ́ sàṣeyege nípa owó tí a fún owó yìí mi jẹ́ sábàbí tí ó fi wọ́ ga ọ̀ tí ò fi ní rọ́nà lọ tó bá di lọ́la àgbéǹdàlọ̀ kìyàmà lágbájá lówó kàmẹ̀dó lówó dóòlà náà lówó a ò lè yọlà ká ségbè sẹ́yìn ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn pátá iná ni wọ́n padà sàṣeyege látàrí owó tí a fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó lu afún lówó ojú ọ̀nà tó lu afún fẹ́ kí wọ́n máa náwó sí òun kọ́ ni wọ́n náwó sí ibi tí Allah ń fẹ́ kí wọ́n gbówó wọn gbà òun kọ́ ni wọ́n gbé gbà yóò padà di ìbálẹ́jọ́ fún wọn tó bá di lọ́la àgbéǹdàlọ̀ kìyàmà kí láǹfààní alówó agbádùn aṣayé gbẹdẹmukẹ ṣùgbọ́n nígbà tá a kú owó yìí gágágágá òun ló sí okùnfà aburú àti àìdá àtàtúbọ̀tán eléyìí tí kò tọ́ tí ò súnwọ̀n fún wa tó bá di lọ́la àgbéǹdàlọ̀ kìyàmà ẹni tó bá lówó ìpèníjà ńlá leléyìí jẹ́ ẹ̀yin ni kí ẹ jẹ́ ọ̀gá lórí owó yín o kẹ́ ẹ máa ná sójú ọ̀nà tọ́tọ́ àtojú ọ̀nà tó yẹ èyí tí Allah ní kẹ́ ẹ máa náwó yín gbà ẹ ò gbọ́dọ̀ sọ́rọ̀ àlẹ̀ rárá tó wó fi mú yín lẹ́rú tó yẹ pé kàkà kẹ́yìn ọmọ ná onípùpù máa fẹ̀ kan ná yín kàkà kẹ́yìn jẹ́ aláṣẹ wà lórí owó yín ó wá jẹ pé owó olóko yín ní papámára tó wá dèyìn mọ́nú ẹ̀wọ̀n tó ṣe pẹ́ lè gbérí mọ́ owó tẹ rí yẹn téèyàn ò bá ṣọ́ra ó tètè sọ̀yàn di dákúdà ó tètè sọ̀yàn di èèyàn kéèyàn iná ló fà ló fi jẹ́ pé ńgbà tí ẹ̀ tí ì lówó ìgbà tẹ́ wà nípò tálákà tẹ́ wà nípò mẹ̀kúnù sẹ́rù ìwà tẹ́ ń hù nígbà iná lẹ padà ń hù lẹ́yìn ìgbà tó lo agbórí yín sókè tó gbé yín lọ́wọ́ sókè tó ṣe yín lẹ́ni tó ní nígbà tẹ́ ẹ̀ ní ìwà yín yàtọ̀ sígbà tẹ́ ti ní gbogbo èèyàn tí ọba jẹ́ gbogbo wọn pátá wọ́n máa ń sábà ròyìn yín pẹ̀lú pọ́nmọlúàbí ni yín oníwà rẹ̀lẹ̀ ni yín ìwà pẹ̀lẹ́ sùúrù ọ̀pọ̀ lọ́rọ̀ yín kí lọ́wọ́ dé nígbà tó wó dé tán ìwà àríyá yín ẹ padà dẹni tí wọn fi wá rí ròyìn mọ́ ẹ padà dẹni tí wọ́n ń pè lónígbéraga ẹ padà dẹni tí wọ́n ń pè ní ọjọ́ra rẹ̀ lójú ẹ padà dẹni tí tó bá fẹ́ ṣàpèjúwe aburú gbogbo àpèjúwe tí ò dáa ẹ̀yin náà ni wọ́n máa mú wá èyí tó túmọ̀ sí pé ó súnmọ́ kọjá pé owó yín ó ti ń darí yín lọ síbi tí ò dáa ó ti ń pa yín ní páńpẹ́ láti gbé yín lọ síbi tó burú láti sọ yín dẹni tátùmọ̀tán rè ní sanwà ẹ jẹ́ ẹni tó ṣe pé ẹ ò ní gbà fowó láti mú yín lẹ́rú ẹ̀yin ẹjọ́ga rẹ̀ ẹ má jọ wọn jẹ́ olówó yín ẹ na sójú ọ̀nà tọ́tọ́ ẹ mọ̀ pátẹni tó ní díẹ̀ àtẹni tó ní púpọ̀ a padà ní lẹ́yìn ìgbà tá à ní ni gbogbo èèyàn pátá bó ti ṣe rí nù torí pé nígbà tí olúwa ẹlẹ́dàá wa tó kó wa jáde wá sílé ayé látinú àwọn àyà wa a mú nǹkan kan wá níjọ́ tá à ń bá sí lọ a tún ní mú nǹkan kan lọ kí wá ló dé ìgbà tó lu wa fi owó tó fi fún wa tó sànù wa pẹ̀lú owó tá a wá ní lo owó yìí dáadáa ìwọ̀nba tiwa tá a lè lò nú ẹ̀ kó tó di pa fìyókù lẹ̀ fáwọn tí ó jogún wa kí ló dé táwọn ò ní lò dáadáa lọ́nà tó ṣe pé yóò jẹ́ sábàbí títí wọ́n ò fi ní burú bàjẹ́ láyé títí wọ́n ò fi dára tí ó fi sunwọ̀n tó bá di lọ́la àgbéǹdàlọ̀ kìyàmà gbogbo ẹ̀yin olówó ayé gbogbo ẹ̀yin tó lu abòkùn gbogbo ẹ̀yin tá a ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ẹ má jẹ́ kí owó yín mú yín lẹ́rú o owó yìí ẹ ń jẹ ẹ ń mu ẹ ń wọṣọ ọgbà ẹ ń wọṣọrùn gbogbo èèyàn dá yín mà kí ló dé tó tún jẹ́ pé gbogbo ètò olúwa ṣe lè wọ̀ lẹ́ ń wọ̀ má sọ kí ló dé tó fi jẹ́ pé gbogbo ètò olúwa ṣe lè wọ̀ lẹ́ ń jẹ múnjẹ kí ló dé tó fi jẹ́ pé gbogbo ètò olúwa ṣe lè wọ̀ lẹ́ ń mu mọ́mi kí ló dé tó fi jẹ́ pé gbogbo ètò olúwa ṣe lè wọ̀ lẹ́ ń fẹ́ máyàwó kí ló dé
3: to fi je pe gugu eto luwa se lewo le komele kilo de to fi je pe gugu eto luwa se lewo le ra mamato kilo de to fi je pe owo ti yin ise dada ni kan le fin se gugu aburu gugu aida ina le nfowo yin ra gugu aburu gugu koto ina le nfowo yin se e ti wa se be e tu tin gba lori awon mo yin iwa baje eleyi to wa lowo yin e tu ti fin ko awon mo awon mo na tin se se pe ti e ba sipo pada te gbese loni nta won se yo tuju tin lo ni ibaje ataburu ataida se to lo aba wa fun yan lowo to fun wa lowo ka le ba jota re ni so fun wa lowo ka le ba jalata ko fun ni eni e fi tawon eni to ti ku saju tin na e fi sapejuwe e ma won eni to ni to yin e ma won eni to gbin ju yin lo e si ma won ti o ni to yin tawon na ti salaisi nitori pe olowo lo ma nsori olowo e ti da won ma lawon eni to ti ku e ba sapejuwe fun wa eyan kan tabi eni meji ninu awon eni to ti ku to se pe ngba awon ku won ko won wa lo te si tun ri we gba bi pe wo tan ku lo won tin na lo ko da nwulo fun wa gan te ni o fi pakole pe te ba ku iye bayi ati nkan bayi eni kan ko sinu pe si yin ni o se pe gbolo ba ku tele na pe si ni o pe kan sin si bo fe ku se ko ta ku fi esin islam yo ni a a pe si ni kan sin si o fe fi yato sawon mekunu so o wa so fun pe si re ko ma jera lailai o so fara re gan ko ma pora lailai ko ma jera ninu sare o ntara re danu o ro pe wo ni gbogbo nkan ni ki so wo ni gbogbo nkan ma je ko wo mu o leru o melo mi leru bebi ko nga lara ko le nawo sori ara re o melo mi leru ko le nawo le yawo lori o melo mi leru ko le nawo lomo lori o melo mi leru baba ati ya re je panaba ya won si lowo o melo mi leru ani ko sanu baba ati ya re se mo lebi abi ye kan abara kan ni o wa sanu baba laba gbe owo e ri ko ti so elomi di dakuda o ti so dani ti o ma nu ro ma te ma n ba soro gidi nti o ma wi lawe tun wi owo ni owo owo owo owo ni o ma fopolo siro opolo ri si ndi oro teyin ba so ha nkan mo lo ro owo o si wa so awon eyan deru nkan mo lo ro owo o so awon nto e ka ko won ni lakai o si so gbogbo won dopo ni e ma na ninu owo to lo afun yin o e ma na nitori wipe ati ku kaluku ojo la n reti nigba tojo ba si ti pe lilo la n lo owo ite ba ti na ninu owo paapa julo te na sona to da o n le san re o wa lakole ko ni tumo si pe so owo nu rara rara olo eleda wa yo san yin lesan lopo lori lopo lori lopo gbogbo owo te ba na sona to da ni e ti ri ti fi wa je pe owo ni wa n fa wa ka awon o le wo owo wa lo si bi ta fe ko ye ko ri be wa anfiqu fi sabilillah eyin lowo owo eleda wa bukun musulumi la si mayin si a ri maslasi eyo kan te ko laye yin maslasi eyo kan ba a ri te dako a si gbo pe won fe ko maslasi ko je pe yin na da si ri ki ala nfani owo yin o owo an ba yin wi e ma na ninu owo yin ti oju ona Allah jihad atin kami to yato si jihad awon mo lo le ki o e mo pe ti ko ba se ni to ko ki o yi ba o laye o ba se buru to ba o laye o ba ti se baje to o to gbogbo nkan ta so nipa Allah wi anabi so ko ba opolopo lara mu nitori pe o nfe lati ma muswa ni o fe lati ma huwa baje o fe lati ma se se gbe o fe lati ma se gbogbo nto ba wu keni ko si ma so fun pe kai bo fe keleyan je sababi ka tun bo tan re o fi buru ṣugbọn Oluwa ko fe be Oluwa ni wal takum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun e je ka ri awon kan ninu yin o to se pe won ma pepe lo si di ka se rere won si ma furu awon eyan lati se dada won ma ko ibaje fun wa àwọn eléyìí làwọn olóríire àwùjọ tó bá wà tí kò sí àwọn onímọ̀ nípa ẹ̀sìn islam níbẹ̀ àwọn ẹni tó mọ̀ kọ́ wa ní kílẹ̀sìn wí kílẹ̀sìn ní ká sí kílẹ̀sìn ní ká pàtì kí ni dáadáa dáadáa ele itesi muwa ti on fe ka ma mojuto isi na wa buru ataida ele itesi muwa ma to lo apa wa lase ka jinas gbogbo awujo ti o ba ti si awon oluma bayi ko so ore lawujo be e to pa awon oluwa ma nlo gege bi kokoro abo ati iso to peye lori gbogbo eni ti ba ngbe awujo yin tori pe won foro wa lati se dada won ko ibaje fun wa oluwa fi ma mu ka buru ma jinasi wa aida o ma sa fun wa arelu ati ajalu oni po lawujo oru re e wa ni ki na won ma nko ki o si won se ni ko ki o so wi yin pe kesin islam won parun ko pare ni nitori pe awon yin to ka ki o awon eni to mo ki won wa laarin wa eleyi lo se sababi ta n fi ri opolopo ori e n gbo opolopo nkan eleyi to se pe awon baba nlo gboru re ri e n tatara re nima eleyi to se pe awon baba nlo nima ru re ri en se islam ni isin pelu fokanbale en se islam pelu dunun to kun keke en se ran kan pe te ba ku ke jo kan ninu eni to wa le janna se bi sababi awon eni to man ni awon eni ti won pepe lo si jesin awon eni ti salaye re lai je pe won lafojusun pe toro kan abi kobo kan in awon fe gba lodo yin awon fojusun wi pe esan to luwa ma fi san eni ti ba nko ni lesin ododo eni ti ba salaye re fun ko lu akọmọ fi dun awon to ba di lola lkiyama ko si meje kita won gbe laye nbi se bi na lopolopo awon to nima nipa esin bata asi so ipe ka komo nipa esin oran eyan ni nitori pe abala kan be ninu esin eleyi to se pe ojulowo oran eyan ni ko si bi onikaluku wa bi o ti se moju to julowo oran eyan tin be lorun re lai je ko ni ma pato nipa abawo lati se se ojulowo oran eyan yi bi wo ba wa ko ki temi o ba ko tito won o ba ko ona da ka ma sufi nigba ta ba ruku ninu salati wa ona da ka ma sufi nigba ta ba fori kale ninu salati wa abukata lati ko ma nipa ke o ko mo si ko ma nipa ke o ko ta ko kokko ma nipa we e ri iwe nse la won eyan ko ti won hun ri ma nitori ka yo le ba da e ri ke o ni se pelu ba yo se da ta qiyama wo sunwa eleyi tuma si wi pe ko ta ko ra won de ko ma ri onipin ninu gbogbo e awon leke awon na oju ona kan ni ninu awon oju ona ta le nawo yin si to ba nawo lati se agbega leke lati tun ayika leke se lati ba won ko ileke lati pile dopin o sowo nu nitori pe bi to fowo re si ibi ti o ti ni sonu ni on nawo si bi tan ko ni sodakotun jariya o da bi ani to ko maslasi na ni sara to se pe insan ko ni gbe iniru sara be omo tataye gbalada re titi leyin ku re lopin igba ti nkan to fowo seun bi masala si bi leke ti ba nbele lada re omo be fun olai lai ran wa lowo awon afa ti nko ma ni ke ke gidi awon ti se pagun awon ti se ko won ko ma lati didaku da yaya kuya to pe ke Allahu so annabi wi ina ni ke o tan ko ma ni gbogbo bi tan ba wa towo ja owo re le de ran won lowo fi owo re fi si atileyin fun wa nitori pe leke o tori yan opolopo awon eni to da leke o le elo gan lomo tin lo leke o san teyin na baba ni wo iye tan san lori ilewe eleyi tan fa awon omo yin si ati iye tan fa to ni leke o te tun fomo si tan won gba kini owo tan san leke o fe lo bade awon afa yi eyan lawon na awon na lo ma awon na niyawo awon na lawon bukata awon na won ma won lewe gbogbo eleyi na pe fowo eni to nbe nle haya nko pa o lo ro pe o ma san wo le re nigba to si je pe ise ribiribi tawon afa yi se fun wa oluwa nikan lo le ba wa san won lesan re nitori pe won se ka won ma won mana won se ka won ma won ma ya keferi ma wa lowo won se ka won ma wa atawa kale wal janna edakun elo la le fun won ti o di wahala ti won se yi ran won lowo ka won na je ni to se wi pe won o ni ma nira won o ni ma soro ran won lowo ka won le ki oyi na kon le duro dada lona to se wi pe yo tun je nkan ti o je pe wu elomi na lori lati fomo sa won le ki oyin enawo soju ona be awon obirin wa toko won ti ku to se pe ni oponjo ati damu ni won wa idamu foro won nitori pe oko ku o fi awon omo le fun won won o re nikan kan ti o kun won kò sí alátìlẹyìn kan kò sẹ́nì kan tí ń ràn wọ́n lọ́wọ́ ìyá yìí ni báwọn ọmọ bá jẹun ìyá yìí ni báwọn ọmọ bá mu ìyá yìí ni bó lé ọba lé wọn kó ilé ìyá yìí náà ni gbogbo nǹkan irú àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ pé kí wọ́n bá yín wá wọn láwàárí ẹ náwó yín láti fi sàánú wọn ẹ náwó yín láti fi rẹ̀ wọ́n lẹ́kún ẹ jẹ́ kí ìdùnnú kọ́ wọnú ìgbésí ayé wọn kí wọ́n máa dúpẹ́ fún Allah lẹ́yìn náà kí wọ́n máa dúpẹ́ fẹ́yìn náà kí wọ́n sì máa rántí yín pẹ̀lú àdúrà àwọn ọmọ orúkà wọ́n ń bẹ lọ́tún wọ́n ń bẹ lọ́sì ní gbogbo àyíká yìí wọn ò rẹ́nì kankan ná ní wọn àwọn eléyìí náà ní bàbá lọ́jọ́ kan bàbá wọn ti kú nígbà táwọn ọmọ yìí wà ń kéékèèké ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n sákú ẹ má jẹ́ kí ìyà kó fojú wọn hàn mà ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ wọ́n mà la pé bàbá wọn ti kú gbogbo àwọn ọ̀nà báyìí bí èèyàn bá náwó sí èèyàn sanwó nù owó ti ẹni lópin ìgbà tó ti kù tí ó bá ti kú ti di tẹlòmíì má jọ já sí pé ìgbà tí wọ́n wà láyé wọ́n ló ṣe wàhálà tó fi kówó jọ tó lọ́wọ́ fi ọ́sẹ̀ kòńgẹ́ tó fi ní ìwọ náà lọ wá kùnà láti tàtàrọ owó rẹ wá ti wà lè jẹ́nà àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ àwọn mọ̀lẹ́bí rẹ táwọn wá padà jogún rẹ lẹ́yìn ikú rẹ owó rẹ tí wọ́n jogún làwọn wá fi padà rà lè jẹ́nà fúnra wọn àwọn padà dọ́mà lè jẹ́nà allahu akbar báwo nínú rẹ ti ṣe bàjẹ́ tó bá di lọ́la gbéǹda òkèèyàn ipò owó tí wọ́n fi sáyé owó tó yẹ pé ìwọ nìkan ló ṣe wàhálà ti tú jọ tó padà wá di tọ́mọ ìyàwó àwọn òbí ẹbí àti ara ní gbogbo oníkálukú wọn fi ràlẹ̀ jẹ́nà fúnra rẹ̀ ìwọ tó wá jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ lọ́la náà ti pilẹ̀ ìwọ gangan lọ wá fìdí rẹ́mi níwọ ràlẹ̀ jẹ́nà wọ̀ ẹ wo bíbànújẹ́ irú àwọn onítàn ó ti ṣe pọ̀ tó lọ́jọ́ gbéǹda òkèèyàn a gbọ́ pé ẹ̀ ń wọṣọ a gbọ́ pé ẹ̀ ń kọ́lé a gbọ́ pé ẹ tún kọ́lé sókè òkun a gbọ́ pé ẹ ń ra mọ́tò a gbọ́ pé kò síru mọ́tò tí ò sí lágbàlá yín ọ̀rọ̀ akùnkẹ́ ẹ̀sìn àti rọ́rùn wọ̀ nínú owó yín àṣeráyé gbé nìkan ẹni gbogbo pàǹtí tẹ̀ ń kó jọ àṣeráyé gbé nìkan ẹni gbogbo àwọn ẹrù ilé ayé tẹ̀ ń kó jọ wàláhì àfi kẹ́ ẹ mójútó àṣerọ́rùn wọ̀ nítorí pé bá ọ bá lówó tó kùnà láti ṣàṣerọ́rùn wọ̀ irú rẹ lójú ó tì ní ìtìjú gbọ̀nà gbọ̀nà tó bá di lọ́la gbéǹda òkèèyàn olú ẹlẹ́dàá akọ́mọ́dójú tì wá ẹnáwó yín sójú ọ̀nà eléyìí tọ́tọ́ ẹnáwó yín sójú ọ̀nà eléyìí tọ́ yẹ wàlẹ́ tó kó o bí àìdíkùn ilẹ̀ tàlókà ẹ má fi ọwọ́ ara yín kẹ́ ẹ fi gbéra yín lọ síbi ìparun nítorí pé ẹni tó bá ti kùnà láti náwó rẹ̀ sójú ọ̀nà eléyìí tó lu ẹlẹ́dàá tọ́là kalẹ̀ fún wa bíi ká náwó sí ojú ọ̀nà àti ṣe jihad bíi ká náwó sí gbogbo àwọn ojúpọ̀nà tó lu àti là kalẹ̀ fún wa ká náwó sí náwó lórí ara rẹ náwó lórí ìyàwó àtọmọ rẹ náwó lórí àwọn òbí rẹ náwó lórí mọ̀lẹ́bí ìyè kan ìbátan àti ara náwó lórí àti ran alábàágbé rẹ lọ́wọ́ fowó rẹ sàánú ẹni tó jù ń pọ́n náwó rẹ láti gbé islam láti gbéga náwó rẹ láti ran àwọn ẹni tí ń ṣiṣẹ́ ìsìn islam láti tẹ̀síwájú náwó rẹ láti wá ìdùnnú wá sí ọkàn ẹni tí inú rẹ ń bàjẹ́ náwó rẹ láti gbé ìpọ́njú kúrò fẹ́ni tí ìpọ́njú wà fún téèyàn bá ti kùnà láti ṣe bẹ́ẹ̀ èèyàn ń fọwọ́ ara rẹ gbéra rẹ lọ bí ìparun nu nítorí pé owó tó ní tó yẹ kó o fi wá ọ̀la owó tó ní tó yẹ kó o fi ra àlìjẹ́nà o kùnà láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nǹkan tí ó kó bọ̀ nǹkan tí ò ní wúlò fún ọ ló fowó ṣe ọ̀ ń fọwọ́ ara rẹ gbéra rẹ lọ bí ìparun nu bákan náà àwọn ìparun kan sì wà tó ṣe pé àwọn èèyàn kóra wọn sí olú ẹlẹ́dàá wa kò tún fẹ́ kó gbéra rẹ lọ́bẹ̀ ìparun tó ṣe rí bí ẹni tó mọ̀ọ́mọ̀ sọ́ra rẹ̀ síná ẹ mọ̀ fọwọ́ ara yín gbéra yín lọ síbi ìparun wọ́n mọ̀ọ́mọ̀ ọlọ́ sọ́ra rẹ̀ síná kí ló dé wọ́n ní kú yájọ̀ ẹ̀sìn lọ torí pé àwọn gbèsè ń bẹ lọ́rùn nítorí pé àwọn gbèsè yìí wọ́n gélé mà débi pọ̀ mọ́ bó ṣe lè ráwọn gbèsè yìí san ọwọ́ ní nǹkan tó ṣẹ́kù òun náà ni kò fọwọ́ ara rẹ̀ kò fi gbẹ̀mí ara rẹ̀ ló bá gbéra rẹ̀ ló bá lọ sọ́ra rẹ̀ sínú iná wọ́n lẹ́yìn tó lọ kó o bí àyídé ìkún ilẹ̀ tàlùkà ẹ má fọwọ́ ara yín gbéra yín lọ síbi ìparun má fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀ nínú àyà mi ìwọ ni wọ́n lẹ́yìn tó kó tó lu ọmọ fún sàkó Allah fa wa rayin para yin inna Allah kana bikum rahima dajaju Allah ala nu lo je lori yin o wa lo pokun so o ni tori pe ngba te se dawo idawo wa e ki tori koja gbogbo omo lo saseyege iwa nikan lo fi dire ni o ti gbagbe pe bi esin ba dani to ba dani to ba dani jakadi atun gun ni o wa lo para re bawo lo se tun dawo se lal qiyama akramakum Allah olo dawo si dewo gbogbo nkan ti oba fowo se laye won lowo won tun bo yawo lolokan ojo kan sugbon gbogbo nto ba dawoli to ba fowo se eyi tawon eyan se to ma jere iwo tatara re jere ri o tun sofo nbe ni o tun wa pinu pe iru igbesi aye buruku ti wa wayi igbesi aye ti o ni tuma ni igbesi aye to pe o dawoli nkan kan ri ko yori si rere tori e iku ya jesin lo gbese ti kunle ko se gbese fe se leyin na iwa lara to ti ko lo university o pari university ile eko giga o fi rise ohun to wa sise ile ijo pe ko jora won gbogbo ni so ba tun wa wu to ba gbe fun to ba ni ko lo fi se nkan kan ona tun dimo an ko kuku para re to ba ko wipe lebe kale wipe eni kan ko lo pa won won si di ohun ohun lo ma ma lo fokun se olorun to yi aga marun lese to fi deni to pokun so era ko e ma binu e fo wonu lori ku ohun ah ma binu ko fo wonu lori ku re abi won lo fa oran fun ara re eleyi to wi ko si o tele ntandi ni tandi tandi lo ku ra re si asaka sa ni pe iku ya jesin lo e si wo lo nsa fun to fi wa fe para re se won ma ntin be leyin ku ni o ma pe nto wa leyin ofa o joje lo ile eledara nikan lo man ti o sele si oleyin ku leyin ta nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam to si ti fi han wa pe n ba fi nkan kan se ku para re to fowo ara re gbemi ara re iru n to fi para re nla fi fi aje ninu na oluwa ko ma si wa lo ma na o wo na lasan ọran o tun wa fi nkan kan para re nkan naa lo fi ma fi fi aje ra re ninu jahanna bi ẹni to gunra re pa yo ma gunra re pa ni yo ma gunra re ni lailai ninu na jahanna bi ẹni to pokun so ori pokun so ori bo o pokun so ori bo o pokun so ori bo ni o ma wa nu na jahannam ori de leyi oluwa ni egboro fo ara yin para yin okan ni yawo danu bo o danu bi ohun o wa gbera o kuro nle ko dagbere feni kankan ko nlo bi kan o ko ni mato re o wa de ori gada ni abi okun abi abi osa o wa sora re ni third mainland bridge o sora re sinu odo afa nigba ta won to ma lu e to fi dodo re eni ti bo o ti de eni to se pe o ti ku subhanallah e po boroma ta lo danu bi o to fi wa je pe ori bibe logun ori fifo lodo ti o wa se ku para re o ti e sanu ara re o sanu teni ka gan sanu re aba anu ki lawo yan fe se teni to se pe ma ma para re kini nkan na to buru ti ipada dara kini to le ti ipada dirun kini nkan na to di to lu aki ipada lana ah e je ka lo se suru ona fo ara yin para yin o ni eh gbogbo eyan lo gba promotion lenu se ṣugbọn iwa nikan inu o promote o ti e ti wa suo o ti wa pinu po para re ni to si fe se ni pe o je ona reluwe ibi to se pe ijọba ti di ọtun won ti di osi pẹlu awọn arin eleyi ti o ni fun yan lanfani lati ko siwaju ọkọ ju orin sibẹsibẹ iwa ma bo si bẹ to fo irin yin to lo duro niwaju ọkọ ju orin gaga won ti wa sọ pe ọkọ ju orin ko ni ju iṣẹju mẹta lọ ti o fi di agbegbe ibi to wa o si bẹ o de ẹni to lo duro loju orin gaga gbogbo won sọ pe ediri amowo ran oni kese edi kaluku mojuto se re e sa ma wo ara to n fe fi ronda.

0: pariwo o ni je kara yo reti bora amo iwo ina ni won se ni gbogbo gba se nitori pa won na soro se nitori pa won na safihan ipe ni buno nkan ti won so ipe won se se on iwo na ti se bayi o tun se bayi o tun se bayi o tun se bayi in to so ipe ko ye pa mo soro e se o iwo tun ti so bayi o tun so bayi o tun so bayi o tun so bayi ninu la won ti so se o ninu ti won ti so sawon Allahu akbar se bi wa ti wa lopolopo ma o fu so ma la keji o si ni fe ka ko won hu wa ki wa so se bayi dale ma se so ma la keji ko si wo yin ka ko won sa ida si yin ebi lokulo le fi ma lo ma la keji eyan si ni fe ka ko won fi lokulo lo yin iyan se jalabo si bayi oluwa ni wa ahsinu e se dada oluwa ma wa o si man to nda si wa lara o ma ru wa ta lehu iyan ni fi ba wa wi eni jo ba gbo awon ri o so rire ai gbo si sima ai ma o ti buse en to gbo ti o gba ti o te lawon ase Allah oni orojo to ba di lola gbe ndal qiyam wa ahsinu ema se dada ema se dada bi en ba se dada ta wa pe yan lolu se dada oju atiyan ba wa ni ti yan ba ja laida ti yan je ni radarada ba oni won se pe yan leni bu ba oni won se pe yan la laida ti ni yan dun odo wa wa eje pa yi wa wa pada si dada eje ka ma se dada inna allah yuhibbul muhsinin oya wa salaye fun wa kini di abajo ta fi ni ke ma se dada ona ni pe allah azza wa jal oni fe si awon eni ti ba se dada awon lumeni ti o ba si idi pataki mi fun ka se dada to ba mo lori eleyi o toju be lo ta leni ti o fe ko luwo ni fe o to ba se dada laarin re ati Allah to se dada laarin re ati awon eyan oluwa o ni fe re eni kaluku lo fe ka poluwa ni fe ohun nitori ko to luwa ba ni fe eyan teyan da ti Allah ba ni fe eyan teyan dire oluwa eleda wa ko fun wa se in ta se ta fi wa ninu awon eni to luwa ni fe si oluwa eleda wa ko le wa jina si in ta se ta fi wa ninu awon to luwa korira awon eni to luwa ofe oluwa dakun ma fi wa se dede ru wa buruku be ti a ba wo aya yi a ri pe oluwa eleda wa n pe wa lo si de ka ma nawo wa ti oju ona Allah boya jihad abi awon oju ona mi gege bi azzakat a si ti mo pe azzakat o wonu oro to luwa so yi bayi ni wiwo to se pe lagbara ju gbogbo oju ona mi ta tun fe nawo si lo nitori pe azzakat o na ni nkan to jora eyan ju ninu awon oju ona to luwa para lase ka ma nawo si koda o lagbara ju ka nawo ti oju ona ti jagun lo ati mo pe owo ti oluwa ni ka ma yo ni zakat o tun lagbara jowo ti a le na lati sokun abi polo o tun lagbara ninu ofin Allah jowo ta le na lati se dada sawon bi wa mejeji lo nitori pe azzakat origun kan ni ninu awon origun esin Islam ibere nla di eyin olowo wa se sin yo zakat eyin olowo wa ijo le ti yo zakat kan a gbo pe owo yin o po debi pe yin gan omo yin ka re a gbo pe owo yin e ti tatara re e kole to se pe lati le okan sama sugbon zakati yi wa nko eyo a gbo nipa awon ere ti nwo ri owo yin lododun awon e to se pe ododun ke se kan tori pe wo ri sirisi le nse ododun o fe jososu tori pe ru owo bayi asiko bayi le reti oyoju owo bayi asiko bayi lo owo le reti oyoju owo yi ti wa po lowo yin opo tabua seyin yo zakatu ninu owo yi bi abẹ́ retí kó dọ́ràn ẹ ń retí kó di nǹkan àbùkù fún yín lọ́la gbẹ̀ndà òkèyàmà ẹ máa yọ zakat owó yín tí a bá tún wo aya yìí láti pé olúwa ń pè àkíyèsí wa lọ sí di pé gbogbo iṣẹ́ tá a máa ń ṣe tó jẹ́ sẹ́ ìjọsìn gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ tó jẹ́ ọ̀rọ̀ ìjọsìn gbogbo ẹ̀ pátá ká jẹ́ ẹni tí ó máa ṣàfàmọ́ rẹ̀ fún Allah a ò gbọ́dọ̀ jẹ́ kí kárìmí ọ̀ wọbẹ̀ àṣehàn kò gbọ́dọ̀ wọbẹ̀ asogbo ni ko gbodo wobe wa anfiqu fi sabilillah ina nawo yin soju ana Allah eri pe nan tori Allah ni kan ina nan tori awon eyan ama pe ti Allah ba ri o kawon eyan na ori o a bukata re je ni to se pe o gbe pamo o se tori Allah ni kan ma se tori omi eyan omi eyan ni nkan to nfe nkan ton si ti sin bo leru si lodo re ko la le janna be ni onina ki la fe ma se josin ti en tori teyan si ka je ni to se ipe a fi gbogbo owo wa ta ba na mi di gbogbo dada ta ba nse a fi sun pe a fe fi gbesani lodo Allah azza wa jalla bakana a ri pa aya yi owa ni wala tulqu bi aydikum ila tahluka ama fo ara yin ti ra yin lo si di pa nitori pe iparun te ri yen iyan le fo ara re wo ara re lo si bi iparun latari aseju latari aseju latari aseto awon laseto awon le je pe gbogbo nto luwa fi para lase won mojuto sin won tara won danu oni je to nje oruko muslimi ati eran suna tawon obi on ti pa fun o ti tohun lati fi wal janna to ba di lola gbe ndal qiyama se mo pe tara re danu gbogbo oju se muslimi gbogbo nto lu alabo wa lohun to ni ka ma se ni awon oru wa ati osan wa ati gbogbo ojo aye wa ke se o si so yi pe o tun tatara be won wal janna won tara re won to wana talanta odaju awon mi eri pe latari aseto gbogbo nto lu wa se lewo ni won ma rolu won ma se ni won ma so pe to ba dabi ese o ti ye ka won parun o ti ye ka won ku danu won ma wi ku wi won ma so so ku so se Allah won ma wi ku wi won ma so so ku so se Nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam won ma wi ku wi won ma so so ku so se Al-Qur'an won ma pe to ba ko dodo ba ni Islam ko won ku ko won ma dide ni bi to wa yi se ati pa ni bi to wa yin se o soro fun Allah ni se nigbati Oluwa ba wa po be se gbogbo awon kefiri yoku sawon na wa jeje bi pe ti iku ba fi le po gege bo ti se toro n lese kese awon gba pe Islam lo dodo gbogbo awon di muslimi wallahi yosele wallahi yosele ti gbogbo yin pata te ba so pe iro ni Islam te ba so pe iro la Nabi Muhammad sallallahu alaihi wasallam ten tun pe Allah ni ro ten pe Al-Qur'an ni ro owa ni to ba je poro ten so oro to buru ni ki ko pa ni lese kese nbi ten tin so awon wa fi kun fun yin pe gbogbo yin keferi pata ten gbo oro be eyin na wa ko bo wi wi pe ti ku ba pa lese kese gbogbo yin pato di muslimi wallahi yo ku lese kese nitori pe nkan kan ko lo mu Allah mo ma fi awon ami nla nla ranse bi ibele yi ti se toro ko ku lese kese bi boka ti se toro pe to ba pe ro ni in to n ba so ki se mo jalu bi bito na ti se so pe to ba je pe dodo ba ni Islam ki le ori mo lese lese kese nkan kan ko lo mu oluwa leda wa mo ma se be bi ba se pe awon kan ti so n toju be lo ni saaju ti yin ton si sadeun bi ti to ba sele be awon di muslimi sugbon ti won di muslimi pe agbo n ti yin se wa yato e ma se nso te fi je pe e se ka osun wa iya to luwa ti pese fun yin ninu na jahannam ko le je pe be na le pada bara yin e ma ti ra yin lo si di parun yo ro pe n soro awon oponu alai lero bi ti e na won ma gboru oro awon wa lero pe ah oro ti n so yi to ba je pe to ba ni Islam na won ko ti kule won ko parun daun iro mo pe luwa n pa yin o mo pe luwa eleda wa o se yin lo se sugbon were were ni ti e na n bo nigba ti ti e na ba de a ri awon eni ti o gbo ole o ri pe baba nla ku kan si abi ya nla ku kan to se pe yo dena aburu ti ena nijo ta buru ibade yo re lu ola tari ni ko ni si omu olu eleda ko sanu ti wa e ma fo ara yin ti ra yin lo si bi parun o e ma ti ra yin lo si bi parun bakan na awon lo mi latari aseju awon ti ra won lo si ja si di iparun bi awon ni to mesin kankan awon to pe gbogbo nti o si mesin yo ma se na ni lọ́nà tó ṣe pé yóò padà bá parun pàdé yóò padà síra rẹ̀ lọ́sẹ̀ yóò padà síra rẹ̀ léṣe ọ̀dọ̀ wa bákan náà tí a bá wo àyà yìí a rí pé olúwa ẹlẹ́dàá wa ó fi hàn wá wípé gbogbo nǹkan tí ó bá ti lọ sí di ìṣòro ìnira olúwa ẹlẹ́dàá wa ó ṣe lè wọ̀ gbogbo tí ó jẹ́ sábà bí ìnira sábà bí ìṣòro olúwa ṣe lè wọ̀ gẹ́gẹ́ bí ká máa mu sìgá ẹni pé sìgá aburú lọ́wọ́ à ń bẹ̀ òun fúnra ara rẹ̀ kò ní pa ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n yóò padà gbé ọ lọ síbi ìṣòro yóò padà gbé ọ lọ síbi ìnira ẹni pé gbogbo dókítà ilẹ nu won ko lori pe siga ise ntoga siga nti ma yo ni lenu ni nti ma se ni sutani ima kunyo laba ni lo se ni de to se pe yo mu ni ma sare ile ti won ni roju tu fun yo mu ki gbogbo mo le bi gbogbo ara ko ma sanwo ja tawon ora ati ma pe eni ti mu siga nfowo jona ni o nfowo jona lori nti owulo o tun fi alaafia re gan tun fi jona tori e wala tulqu bi aydikum ila tahluka ama fo ara yin gbe rain lo bi parun be na ni wo to se poti lo mu oti oti oti o gbe ara re lo bi parun ni to ba ri ta ara re nda ti gbogbo en se bomu bomu ko tuma salaafia ko tuma salaafia o wu ko le ba be ni iwo lo gogoro na to ti re ti gbogbo wa ko na to gbona bi oju agbako o ro po n je o ro po n gbadun ni o gbadun gbogbo ofunu re gbogbo edonu re gbogbo fuku re lo se lese nkan to lu ani ko ma toju ko fi lo le aye re won bo asiko to lu ako fun ko lo dada o ri be na ni awon ti se agbere ton se zinaka awon ti awon lo bi parun ni o mo pe abere to kibo idi eleyi o kibo di eleyi o kibo di eleyi wo mo yi pe opolopo olokan ojo kan arun olokan ojo kan olokan ojo kan awon orisirisi awon orisirisi aburu lo nfa be re ko awon to ba ra dita o wa feju toto o wa ni kawon eyan mo wo aran ko mo wo ti pe eyan bu ni won na je ah se igba yi wa la ro ti won ni wo pe eyan bu ni o se eyan re wa ni o ni ti eyan re ni o fi awo ti e sile won sagbere ka eh igba mi gan lara ibi to tin sagbere imo ko yawo ti ko omo won si so olada won sa nibi to se pe iku ni ni dia uje lo ti sa o ba be lo so kiyam he se mo fo wa ara re gbe ra re lo bi parun a je la won le wa nle won won fo gana won fo gana ki lo fe wa mu nbe o se gboju le kun won le ngba to pe ni re ni o a iwo fe ke ni kan ko ja wo lo le won wa fo gana le nle o ko sinu le o wa ko so won se kun awon ro mu won lu opa eno mi fo gidi le nle ki lo wa lo be iye se je kite yan ojo yan loju iye se je kite yan ojo yan loju to fi wa je pe wa baje eleyi to se pe iparun ni e lo dana e lo dana egbegidina e lo kubi tawon eyan gba awon eyan ti se ru yin kile se ti won won gba bi ti se da fun won egbe ba si won e le pa won ori be le wa awon agbofinro nbo Allah azza wa jal oni ki pa won ka yin won se bi awon pa gbogbo yin danu wọ́n mọ̀ pé ọmọjọ́ wo ọmọdé ni ó kì í gbà tọ́jú ọmọdé tí ń jalè bẹ́yìn mà ẹ̀yin ṣe kọ̀ fún ẹ̀yin ṣe kọ̀ fún sígbà yìí wá láàárọ̀ tó yẹ kẹ́ máa dárò rẹ̀ àwọn èèyàn tó ń ti ṣe kúpa lọ́lọ́kan ọ̀jọ̀ kan kọ́ níbo ni dárò wà àwọn kan tún dìde wọ́n lọ di pàǹpá wọ́n jiyàn gbé wọ́n láwọn fẹ́ fi pawó à ń jò wá ní orílẹ̀-èdè bàjẹ́ tó bá wọn wọ́n mọ̀ fọ́ ara yín gbéra yín lọ bí parun tí ìwọ bá sọ pé ìwọ ló lè máa jiyàn gbé owó sì ní bọ̀ níjọ́ tọ́wọ́ bá lọ bọ̀ ńkọ́ níjọ́ tọ́wọ́ bá lọ bọ̀ sọmọ pé ó ti gbéra rẹ lọ bí parun kódà ká pé ìjọba mú ọ ìjọba ọ̀pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn á ní kọ́ máa lọ ẹ̀wọ̀n agbére ìparun dé àbí parun òde ìparun dé owó òfòwò lọ fẹ́ pa nídìí ìwà àbàjẹ́ owó àdánù wo ni wọ́n fẹ́ pa nídìí ìwà àbàjẹ́ kẹ́ ẹ sì máa wo nǹkan o kò wu dánàdánà kẹ́nìkan dá mọ̀lẹ́bí tiẹ̀ lọ́nà o bẹ́ẹ̀ ni kò wu ajínigbé kẹ́nìkan jí mọ̀lẹ́bí tiẹ̀ gbé o kí ló dé nǹkan táwọn ọ̀fẹ́ wọn ṣe sí wa àbí wọn ṣe séyìn àwa láàmú ṣe sọmọ làkejì ṣe bọmọ làkejì èèyàn làwọn náà olúwa ni ẹ má fọwọ ara yín gbéra yín lọ bí parun bákan náà tí a bá wọ àyà yìí wọn rí i pé olúwa pa á láṣẹ pẹ̀lú ká máa ṣe dáadáa olúwa pa á láṣẹ pẹ̀lú ká máa ṣe dáadáa dáadáa yìí lè jọ́ra àyàn gbogbo tó bá ní í ṣe pẹ̀lú sísẹ̀sìn tó lu wá ṣe lọ́ran àyàn lórí wa ọ̀ran àyàn ni dáadáa sì lè jẹ́ tí ò jọ́ra àyàn wọn ní gbogbo dáadáa eléyìí tó bá ní í ṣe pẹ̀lú ìjọsìn tí kì í sọ̀ran àyàn àmọ́ tá a bùkátà ká ṣe dáadáa ńbẹ dáadáa náà ìdájọ́ ìjọsìn ni ó gbà gbogbo ìgbà la fẹ́ ká ṣe dáadáa ọláńlá ó sì ń bẹ fún dáadáa ṣíṣe ìwọ tó ṣe wípé àṣìkà má sóore ní ọ́ ó lójú àánú ti fọ́ tìkà ló kù wọ́n dájú pé àṣà tó ń dáhùn kò yẹ kẹ́nu rẹ̀ ọgbà ẹnu rẹ̀ rùn ó ń ṣe dáadáa gan ò tí ì mọ ibi tátùbọ̀ tẹ̀ rí ọjà sí ó sì wá lè jẹ́ bàbá àṣàlẹ̀ ń di kásìkà ó sì lè jẹ́ bàbá àṣàlẹ̀ nídìí kásì ìbàjẹ́ ká ṣe dáadáa ni olúwa fi pa wá láṣẹ ẹ ṣe dáadáa sẹ́ni tẹ́ ẹ mà ẹ ṣe dáadáa sẹ́ni tẹ́ ẹ mà. kilode inna allah yuhibbul muhsinin tori pe daju daju allah ni fe sa won oluse daada daada kon si to se ti o gbe gbogbo eni to lu eleda wa to ba fun ni daada si wallahi oluwa ti fe fun daada nitori pe o tatara re jere ko lu oni fe re inna allah yuhibbul muhsinin aya ise fi hawa ipe ninu royin allah unani al mahabba oluwa man nife sawon eni ji kan ni fe won won ba leto si ninu kan ti yan si ma si ti allah azza wa jalla to fi man nife yan won ni ki yan ma si daada asi ti so ba olo si daada laarin re ati allah an ta'bud allah ka annaka tara fa in lam takun tara fa innahu yarak ko ma si allah bi eni pe won ri ti wo ba ri o daju ko oluwa ri o eleyi oni daada to si laarin re ati allah to ba wa gbeleyi sori awon ijosin re solati ro yi pada ko ni je solati radarada to nse eleyi to se pe on wa tun on wo si on gba kuruna ko si ni je solati ta nse pelu do solati to se pe o mo nto wi isufe ni ni duro osufe ni roko osufe ni iforikale o to sufe ni bi to ti ye ko se ataya ona da ko mo sufe salama ijosin lo ni tuma siyam re to nse koni da ko ti se ri to ko lo nse siyam isokuso iwokuwo igbokugbo irinkurin oku lowo re ki o ni tuma po je omu beni o si di pe zakati re kari mi oni wo be nitori pe nse sin bi eni pe allah ri o igba to ri pe allah o nse sin bi eni pe won ri allah igba to ri pe ah iwo ri allah o mo daju pe nri o wo ri pe iberu allah yo wonu zakati to yo o si ni lo hajj nitori pe le ma pe aji aja nitori pe o se hajj nitori ti won daada o wa ni arin re ati eleda re daada o tun wa laarin re ati yan eni to se pe o wa npo ko ran lowo o ran lowo eni to wa npo ko satileyin fun o satileyin fun eni to wa npo ko duoti o duoti eleyi o tumo si wipe ko si eni ti o bekun ekun dodo re ti o ni rerin ko o si ni huwa buruku somo la keji nitori pe won na fe ko huwa buruku si o o ni saida somo la keji tori pe ko wo keni kan saida si o o ni so aburu o ni saida ni pomo la keji nitori pe ko wo na kan so aburu kan saida ni pati e tori pe ko si bobo se sori ti na ki o si kini won je kini o jama to fi je pe iwo lanfani ati ma bo mo la keji je ati ma ba won loju je ati ma ba won leyin je o wa ni ko ma ba won loju je ko ma bo leyin je malaika ni wo abalabosi buruku eleyi to tumo si wipe omo eniyan alabosi lopolopo won won ko duro dede awon gun o se daada so mo la keji won wa reti ko mo la keji ko se daada safa won won se le wa je wipe nkan ti wo se ni won se fun ebi gba ta ba fi rin kalafi san e ma se daada daada igbe nitori pe en to ba se daada yo re san re kódà ẹ̀sán dáadáa ó lè sàn lórí àwọn ọmọ rẹ àtàrà ọmọdọ́mọ rẹ ẹni tó bá sì ṣàbùrú tó ṣàìdá yóò rẹ́sàn rẹ kódà ẹ̀sán aburú ó lè tún sàn lórí àwọn ọmọ wọn mọ pé ṣe bí àwọn ọmọ bàbá báyìí ni ṣe báwọn ọmọ ìyá báyìí ni ìyá olórí ibú bàbá olórí ibú ẹpọ́ bá mọ lórí eléyìí ó ti sàn lórí àwọn ọmọ rẹ torí pé wọn mọ gbọ́kọ̀ bákùngbé ọ̀rọ̀ eléyìí tó túmọ̀ sí pé ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam ẹ jẹ́ ká tún wa sí ẹ̀kọ́ tí alukur'ani ń kọ́ wa ẹ mú kàjá máa gbọ́ ní gbígbọ́ tẹni tí ò ní mú lò ẹ jẹ́ máa mú lò ibi tó oríire wà nù olúwa kó sì mi pẹ̀lú yín lólóríire.
1: torí ẹ fọmọ allahu bi ghafilin amma ta'malu ẹyin tẹ ń ṣe rere láyé ẹ tẹ̀síwájú pẹ̀lú rere yín o ẹyin tẹ ń ṣe dáadáa ẹ má jẹ oṣù yín o olúwa mọ gbogbo ń tẹ̀ ṣe ẹyin tẹ ń ṣe sáburú ẹyin tẹ ń ṣe ka ẹja wọn bẹ o torí kò sí ń tẹ ṣe tó lu ọmọ torí di eléyìí kó wá tó di ọjọ tí ẹsùn ní gbèjì tó lu ó ṣèdájọ fáwọn ẹdá ẹ tètè já wọn di àìdá kó lọ ẹlẹdàá kójú kọ da fún aláyé kọ da fún alákùnrin ṣe tá ṣe tá fi soríire kó lọ akó fi wá ṣe kóńgẹrẹ èyí tá ṣe tá fi sórí ibú kó lọ amọ fi wá ṣe déédéé rẹ subhanakallahumma أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب
2: إليك. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله. يا إله Alhamdulillah rabbil alamin adupa fun olorun ba to tun se ni orun fun fojo lati se doctor rabbin dade boroji lati ke sala yi lekun ore lori awon ofin ati idajo ninu sunna islam abi olorun ba ninu awon re ke ti de se alekun dada fun awon nko wa ni aye bi ati ni ona alqiyama
0: allahumma amin
2: bẹẹ sì ni a ń tọrọ lọdọ olorun ba ẹsọ tó pọ fún àwọn tó ń ṣe agbáfẹ́rò ètò ìtìtò mọ́sálásí lórí ìwúdà àánú ọlọ́run ọba kó má fi wọ́n sílẹ̀ nígbà kankan oorun tí èèyàn máa ń rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi dùn wọ́n ní ayé bì àti ní gbàngbọ ọjọ́ gbèǹde àlàkíyámà àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ ọlọ́run ọba kó túbọ̀ ṣe ní rọrùn fún wa láti máa fi àwọn tí à ń gbọ́ ló ṣe ìwà wò láti fi ṣe oríire ayé àti oríire ní ẹjọ́ ìgbèrè àlùkáàmà. ẹ má jẹ́ kí a gbàgbé láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé fọ́dún láti ṣe bùkọ̀rọ̀ láì ṣe àfi lórí àkọ́tún ètò testimony títí di alẹ́ ọ̀la ọ̀hún tí a ti máa pàdé yín èmi ọmọ ẹ̀rọ ayé mi tí ò ń la òun lè fi ń dágbére pé má sọlá wọn ń lọ lẹ́kọ̀
3: أعوذ بالله من الشيطان الرجيم
4: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
5: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokan tan tan ba lo assembly travels and tours limited gbonje fe gbegbawo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba le rongba lati lo si hajj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won Hajj visa, flight ticket, ilé ìtura tó súnmọ́ aramu pẹ́kípẹ́kí tó fini lọ́kọ̀balẹ̀, oúnjẹ àtìgbàdégbà, ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ, àwọn ẹ̀bùn lọ́lọ́kọ̀ òjọ̀kan, ziara lọ síbi àwọn àyè àmì, àwọn àfà tó dátọ́, ń ó máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà, pábá ń bá rẹ̀, ó ní ti àǹfààní san díẹ̀ díẹ̀. Hajj 2027, bákan náà ni ẹ̀dínwó discount wà, fẹ́ni tó bá tètè sanwó, ó yẹ kàn sí ilé-iṣẹ́ Assembly Travels and Tours Limited ní Suite 337, Ikeja Plaza, Mobolaji Bank Anthony Way, Ikeja Ìpínlẹ̀ Èkó, Hello Book Me Down, 08023 2496 tàbí 0708885 2341 www.assemblytravels.com lórí ìtàkùn àgbáyé Assembly Travels and Tours Limited your ultimate travel partner.
6: More music at BG Naija.com.

0: orúkọ wa náà mo ti fi wa o kaabo lónìí sórí ètò lẹ́sẹ̀ kẹsẹ̀ orúkọ tèmi o kúkú yí padà olúwa tó bẹ lọba yín náà mà ní o ọmọ baba tí ń jí ọdẹ lékè tí gbogbo èèyàn ti mọ̀ sí MC gíga lolúwa alóhun tọlọhun òní pẹlú mi bí ni baba wòlíì ọlátúnjì tàlàbí tí wa ti mọ̀ sí baba wòlíì lẹ́sẹ̀ kẹsẹ̀ baba wòlíì sa gbogbo ayé fẹ gbọ ohun tí ọlọrun ní fún wa látẹnu yín sa
1: gbogbo ẹnikẹni tó jọba nínú ayé ṣé ń gbọ mi
0: ẹgbẹ
1: èdè tí mo fẹ pè yí o
0: ẹtẹ tí o
1: gbogbo ẹnikẹni tó jọba nínú ayé gbogbo adé wọn ni wọn fi forí balẹ fún ọba àwọn ọba
0: òṣèré ń bẹ sà
1: ẹsà
0: yes sir
1: tó bá ní ọba kan nínú ayé tó bá ní president kan nínú ayé tó bá ní governor kan nínú ayé tó bá ní bishop tàbí wòlíì kan nínú ayé tó sọ pé wọn ò ní forí balẹ̀ fún ọlọ́run ẹ̀sà wọ́n máa ń di ìdíni wọ́n á dẹ̀ di yẹ̀pẹ̀ ìdí mi tó fi jẹ́ pé ọlọ́run ní agbára ju gbogbo ogun tó lè máa ja ènìyàn lọ
0: kò sí rọ́ mbẹ́ sà
1: ẹ̀sà
0: yẹ̀sà
1: ẹyin tó wà nínú ilé ẹfarabalẹ gbọ mi o
0: ẹfarabalẹ dáadáa o
1: àwọn ènìyàn kan wà nínú ayé ènìyàn bíi tiẹ ni wọn o ẹlẹ́ran ara bíi tiẹ ṣùgbọ́n wọn wá máa lérí mọ ẹ wọn máa halẹ̀ mọ ẹ wọn máa sọ pé àwọn máa sọ òkè dilẹ̀ wọn máa fi ọwọ́ sọyà jẹ́ sọ fún ọ gbogbo tó ń ṣe yẹn. Iye wọn ra ni pé erùpẹ̀ ni wọn wọn máa padà di erùpẹ̀ ṣé rí ẹnikẹ́ni tó bá gbọ́n nínú ayé tí ọlọ́run bá ti fi ẹ́ sí ipò níṣe ni kó jẹ́ kí ara tu àwọn ènìyàn kó fi ran àwọn
0: ènìyàn
1: lọ́wọ́ kì í ṣe àwọn tó ti lówó kọ́ ló máa máa fi ràn lọ́wọ́ o àwọn aláìní
0: àwọn tí kò tí kò
1: torí ipò tó wà yẹn nígbà tó bá kúrò ní ipò yẹn tán ó máa regret èmi wòlíì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ọ wà á regret torí pé gbogbo tó fi ọjọ́ ayé ẹ àti èrú kójọ tó jẹ́ ọ̀rọ̀ ó ń bẹ wá dàbí iyẹ̀pẹ̀ lójú ẹ tó bá ti wọ etí yà ìgbà yẹn ni wà á máa regret pé kí ló dé tó ṣoore
0: fáwọn
1: tí yà ń jẹ
0: jésù
1: ó wà ní ipò báyìí ọlọ́run dẹ̀ fẹ́ kó yí padà ló jẹ́ kó máa gbọ́rọ̀ mi o ṣùgbọ́n má ta ọ̀rọ̀ ìdànù àwa ni ambassador of Christ àwa ni ambassador of God àwa nìkan la lè bá ẹ̀sùn tó ọ̀rọ̀ sórí ipò ó máa dópin lọ́jọ́ kan wà á ní owó báyìí o ò nílé ná mọ wà á wá rí pé gbogbo ohun tó kó jọ òfo lásán ni tó náà ẹyin tó ń gbọ́ mi ní alẹ́
0: yìí
1: má jẹ́ kí ẹnikẹ́ni ó lálẹ̀ mọ́ ẹ ẹgbẹ́ orin òbe ni ó ní alẹ̀ alẹ̀ alẹ̀ kò lè alẹ̀ mọ́ mi mọ́ mo ti lálàfẹ̀yìntì mo lóluwà ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa lówà àyìmásíkò ló ń dẹ̀mú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa lówà. Sori wọ tó gbọ́ mi lálẹ́ yìí ó ti rora ẹ pin ó ti rò pé ó tán fún ẹ
0: ó ti tán
1: oh my god
0: ó ti sọ retí nù
1: ó ń gbọ́ mi ní alẹ́ yìí inú rẹ ò dùn
0: àtọ
1: ó mà ṣe o ẹkún ló ń sun
0: kò sí rọ́bẹ̀ sà
1: bàbá rẹ gbàgbé ẹ ìyá rẹ gbàgbé ẹ àwọn ẹgbẹ́ rẹ wọn ò rí ẹ mọ́ àwọn àbúrò rẹ ò rí ọ ò ń dá jìyà yìí ò ń dá struggle jẹ́ sọ fún ọ ẹnìkan wà tí ò gbàgbé ẹ
0: bẹ́ẹ̀ni sà
1: ó ní ọlọ́run ọlọ́run ò gbàgbé ìwọ màmá yìí
0: kò gbàgbé anybody
1: ọlọ́run ò gbàgbé ìwọ ìyá yìí
0: ọba àwọn ọba
1: ìwọ bàbá yìí ọlọ́run ò gbàgbé ẹ
0: rárá o kò gbàgbé o
1: bróda yìí ó mà ṣe o ọlọ́run ò gbàgbé ẹ
0: ọlọ́run ò gbàgbé èèyàn
1: ènìyàn lè gbàgbé ènìyàn
0: bẹ́ẹ̀ni sà
1: bíbélì wípé ó ní ìjọ obìnrin á lè gbàgbé ọmọ ọmọ rẹ tí kì yóò fi ṣe ìyọnu sí bíbélì wá sọ pé ó ní obìnrin lè gbàgbé ọmọ ọmọ ẹ tí o tiẹ̀ ní rántí ẹ̀ mọ́ ó ní ṣùgbọ́n èmi olúwa kì yóò gbàgbé rẹ ìwọ màmá tó ń gbọ́ mi ní alẹ́ yìí olúwa ní kí n sọ fún ọ pé Owo gbagbe o.
0: Ato.
1: O ranti e ni ale yi.
0: Be ni sir.
1: O ranti wahala re lori omo o.
0: Gbogbo lala re.
1: O ranti wahala re o. O ranti aisan to nse yi o. Iwo baba yi. Oluwa lohun gbagbe e.
0: Gbagbe
1: re. E fi ara bale. Sara nji mo ba soro ni ale yi. Mo ma pin nkan fun yin laarun la.
0: Yes sir.
1: Ki bonu ase
0: baba woli ma pin nkan fun yin laarun la.
1: Ko ma pe olorun o gbagbe e. Ko le ma pe
0: Olorun o gbagbe re.
1: Iwo ni ki iye re si. Se ri bi ti eniyan ba ti ma ri igbala.
0: Yes sir.
1: Se ri bi ti eniyan ba ti ma ri itusile. Ota ma ndi won lowo ko kin jande be.
0: O je kon de be be ni sir.
1: A di lowo o le gbo program iko ni ah aro la o ma tete jide be. O ni jo wa. O le lo ro wo moto. O le di kini kan lo sele. Ma jande aduro la ro la.
0: Ma gba kon de aduro.
1: Wa pade eleda re to ran mi si o.
0: Yes sir.
1: Bo se ri ni e.
0: O na lo ti ba tenu baba wa ti won je asoju olorun iko olorun en baba woli sa mo woye nkan kan ni o mo woye pe te eyan ba bi omo ologo si inu aye yi irufe omo ologo ti won bi sinu aye yi ki lo ma nfa ti ro omo ologo be fi ma ni idojuko
1: giga loluwa
0: baba woli sa
1: atun ti gbe mi wo bo mi o se ri oro te bere ni alai o to je ki opolopo abiya mama suku ni o
0: kusiro nbe sa
1: esa se mo pe ko si kan to dun abiya mo eni to bi mo to gbe omo sinu foju mesan o wa bi awon omo ye tan o ro won ni school awon omo ye graduate wa wa ri se ama ye dagba o ye kan mari won o roko fe o wa wu awon mo re bi ogun se nja won ai mo ye abi ya mo to ngwa mi lale to su akun lori awon mo to bi ke lo de ke ko ma su akun o to pa iwo mama ilekun o to pa iwo baba ilekun lori awon mo re ni pe ona won o la won o ro na lo
0: gugu e di gaga
1: gugu e di o to de ke ori be ni pe awon omo ologo lo bi bani ikeji awon ota ma yaro baba lara omo
0: Jesu Christi
1: won ni baba won lo se won
0: won fe gbesan lara
1: omo won gbesan lara omo
0: Jesu
1: won le ni iya won lo se won won gbesan won lara won e ma gbo mi o nigba miran oh my God
0: Jesu Christi
1: awon iya miran jiya lori omo
0: gidigun sa
1: awon ota de ri pe tawon omo yi ba ti be si ri ogun tan ni ilo ara ma tu iya ti baba yi
0: ya ma bo lowo
1: wa wa didi ogun sa won omo
0: Jesu
1: iwo mama yi se ki soju kankan ni aye awon omo re wa
0: bere
1: se ki soju kankan ni aye awon re wa iwo baba yi awon omo woyi to ba to se kan ti ogun yen po
0: yes sir
1: wa wa ma so pe iya won lo se won won ni ege mo idi tan fi so be nigba mi ran wa o le je pe won jade o le je wo ni esu na lo ba
0: eh o to wo li eke lo
1: o le je le babalawo ika na lo ba o le je li afa ika na lo ba awon to ba won janja ma so mo pe iya won ni ke ma paint to lo se won iya to ji iya le lori
0: lori won
1: wa wa mu iya won ni ota wa ni iya won lo se won wa ni baba won lo se won omo mi ti sa fun ya e omo mi ti sa fun baba e sori ta ba sa fun o iwo lo fa
0: ese awu sa
1: bani iwo mama yi lo fa igbese to ye ko gbe lori awon omo re o gbe ojo ko tetere ni o so eku ni
0: jesus
1: o se abiyamo abi agbani o awon omo re orise won da jade university awon re obirin fine
0: o re wa
1: won re wa won o de ri oko mu wale iwo iya de lo club o lo party lo so se o ni ka won mo re mo pe ni oje iwo baba yo de ri kankan se si o te wo pe o te wo pe o se eyan eyan o se iro ki se be ko lorun aye se ri o o se eyan ṣugbọn won gbọdọ di ko a fe di pelu e omo ologo won di pelu won tori ogo tan gberu e je wa so asiri kan fun yin kin to ran lo ijeje mo wi pe gbogbo omo teyan ba bi pata
0: yes sir
1: ogun ile baba won ma ja won
0: ogun ile baba
1: ba ni
0: o bodo ja omo te yan ba bi
1: ba ni ogun ile baba won ma ja won o iba wa ni lo oyibo iba wa ni america iba wa ni anywhere o ni won gba to ba ti je je idile yen ogun ile baba le ma je orise
0: jesus christ
1: ogun ile baba le gadu ko ma ma ri idini ti gbogbo abiya mo ti won se gbodo ma karamasiki moro aya mo won won gbodo ma ku omo won pe o ya ya lo so yodo olohun yo ya ya lo bawo ni olohun kilo sele ton of la fa omo mi kilo de ton am a yo de oni na to ale imi ani am do go anywhere mi o tori won ma kankan ni
0: jesus christ
1: ya wan to ba so fun ani ani won ni wa ani won ni te lo wa ati wi pe awon woli kan ti gbowo gbowo lowo elomi na so de je ko paro fun won awon ma ya so pe ah lo ah ba mami ah ba yin lo bi kankan mo to gbo won mo wi pe eni ti o ba ara irongba mi ko le ro to gbo mi wo babai
0: teti o
1: iwo babai iwo la ran mi si iwo mamai aran mi si o oluwa so bi pe gbogbo omo re lo ma di ogun agbaye
0: ni loruko jesus
1: ogun ile baba awon omo re ko ni da won duro mo
0: ni loruko jesus
1: iwo ni ko gbegbese
0: gbegbese o
1: lori oro ko e ti orise se yi lori oro awon omo re ti o mari
0: ma joko tete
1: lori oro amo gbogbo omo to bi oju kan ni gbogbo wa aye won o tesiwaju iwo na de wa joko tetere tete jide laaro la o ola ma le mo ma pe kan fa won mo
0: yes sir
1: ma pe kan fu won na
0: yes sir
1: tete de ni aro la to ba de ni aro la ti olodun ba pari ise re fun otan awon omo re be si ri ise gidi awon omo re a ma se wedding awon omo re a ma gba visa lo yun wa ma lo america o to da fun obi ni
0: be ni sir
1: o to da fun ni yan tete de ni aro la ibi gibi to ba ti nbo la aro la
0: yes sir
1: to ba ti di ogba ogba agege so fun olokada wi pe church baba lese kese lo lo ni moji sola legbe oye mekun to ba so ba fo lokara one man ni so ni waju mo to e one man de waju church gangan to ba di agege pensima lo de agege pensima so fo lokara pe church baba lese kese lo lo ni moji sola legbe oye mekun one man de iwaju church gangan iyen ni aro la ti won na ba de la aro la wa mo pe olorun wa o tete de ma jan dai duro wa pe ero ipadison mi fun o ma pe boya o fe kin gbadura fun o tabi to ba npo to mo na la aro la ma pe alafia fun
0: to ohun le better than baba woli funra won yi baba woli lese kese awon ero ipadison yi ni opo to ja si ore baba woli lese kese 08 0 6 9 6 3 3 3 5 2 tabi 08 0 2 9 1 7 8 6 7 8 08 0 2 9 1 7 8 6 7 8 ati 08 0 8 4 1 0 1 5 2 9 08 0 8 4 1 0 1 5 2 9 ah neru ju bayi lo leni yi lori eto lese kese oruko temi na wa yi pada oluwa to bi lo bayi na ni o omo baba tin je odeleke ti gbogbo eyan ti mo si mc gigaloluwa alohun

0: inú mi ń ru, mo fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara mi.
1: Àwọn ayé máa mọ̀.
0: Ìjọba ń bà mí kí ni kí n ṣe.

bo ba se won ni ru nkan ba iba sele si iwo okunrin se inu e ma dun se ife si ma wa nu dile mo sa arakunrin wa so fun yewo e pe ah lagbaja o pe oruko ki lo se le fun mi si o betray e trust mi ah dakunjo emi o fe mo o yawo bebe titititi awon mo bebe titititi oko lohun se mo sise tori pe tokunrin mi fi le gori e ah o ti dara ife to hun ni se eniyan o ibe ko mo nla lale yi ni ale yi ibaje okunrin ni ibaje obirin gbogbo eni ti o ba ti pe mi ohun ni ma fun ni yawo tabi oko lo fe lofo la igba form e kokan be o ma nwu mi ale yi nikan de ni o sugbo iwo okunrin to ba ti mo wi pe ise to nse ko ti le bo enu era enikan o de fe fe yawo dakunjo ma ti pe mi ma boda rara ati pe mi to ri pe ise to nse o kun die o le bo enu ara enikan o de fe fe yawo jo o kun die ki lo nbe la yare to mi woro woro ki lo nbe la yare to mi woro woro omoge iwo yi amuni committee o ki lo nbe la yare to mi woro woro ah odun mi ko se nje to korin yi ohun lo ti lo yi o ajo ngbadun ara wa ajo ngbadun ara wa ni bokunrin ba ti nowo ele sobirin obirin ma lo se mesi sokunrin ajo ngbadun ara wa ni o ye ajo ngbadun ara wa ni opolopo obirin won bi pe okunrin lo ngbadun balopo ajo ngbadun ara wa ni ajo like ara wa ni obirin ga lo ngbadun ejo jaso to ro fun wa e ka le ni le loko gbogbo bi tete lanfani ati ma gbo wa ejo ejo omo yi mo wa fi su o eka le le yi o o gba muri meje lowo mi o ko ma je ngbo otutu no ko je ngbenu si we gbenu si eka bo sori akoto eto igbeyawo atata eto to nfuni laya to nfuni loko alalu barika lati bi odun mejo seyin ju be lo akaremoye lati fun yawo lati fun loko ti won ti jo ngbele ah adupe lowo olorun awon ko olorun ni awo ko olohun ni lati le se bond fm to wa ni ilu eko ibe na le tin gbo aketekete be bose sokun bi abose de sokun bi o n gbo mi ketekete bayi lati itori ereko oduka government lohun iwo to de n dagbe mo ma n saba so pe iwo to n dagbe iro okunrin se mi mi fokunrin mo obirin se mi mi feyawo mo iwo nikan lo wa n dasun o n daji ah mo fẹ gba ẹ nímọ lálẹ yìí pé tó bá mọ pé ò fẹ lọkọ mọ lọ mú ọmọ kékeré kan sọdọ bóyá ọmọ àbúrò ẹni o ọmọ ẹgbẹ ẹni o àbọmọ ọdọ lọ mú sọdọ nítorí pé ó léwu àsìkò yóò gbàgbé o ìdágìrì ooru wàhálà àwọn ọmọ burúkú tó wà ń tánṣe dákunjọ torí àǹfààní tiẹ náà ni o àti pé ìbálòpọ oníṣẹ gidi tó ń ṣe lára ọpọlọpọ ò mọ ó tún wúlò fún ọpọlọ gan oúnjẹ kí ọpọlọ kó set orúkọ mi ò yípadà olúmiidé ọlálẹ́rẹ̀ lorúkọ tèmi bẹ́ẹ̀ bá sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ̀yìn táwọn ọkọ táwọn ẹ̀yàwó báwo ni sà báwo ni mà ṣe tí mo bá wà tìwé ń tòsí màá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láìpẹ́ màá dẹ̀bẹ̀ sí ní dárúkọ àwọn tó ń wọkọ̀ àtàwọn tó ń wọya àwọn tó wá forúkọ sílẹ̀ ní bond fm ọ̀gá wa tutu general manager wa kí eka lẹ́ o ẹ̀ka àbọ̀sà ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ́ àwọn náà ni ọ̀gá wa tutu general manager wa ń sìn ọ̀rọ̀ olúwa ògúnlẹ̀kẹ̀ ẹ ṣe ọ̀gá o obìnrin tẹ fún mi wọ́n ti yọjú o tẹ ní pé olúmaìtì òyìnbó wa o wọ́n ń béèrè ọ̀fẹ́ni onífọ́gà fọ́ọ̀mù o wọ́n ti pè mí láìpẹ́ láì jìnà ẹ̀ bẹ̀ sì máa gbé gbogbo ẹ̀ kété

ẹ̀dọ́kun ẹ̀jọ́ kò ń ṣe ti ìgbéraga oníkàlùkù ló mọ tó wọ̀ pọ̀ oníkàlùkù ló mọ tó tó gbogbo ẹ̀ ń tẹ́ máa ń sábà flash ẹlẹ́mìí akọ̀ flash gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ni ò láǹfààní àti pè mímọ́ torí pé ó máa ń bọ́ sí àpò ìbínú mi ńgbà mí kò kàn déédéé mú fóònù kò máa flash ẹni tó mọ̀ rí tó rí rí fún kínni tó bá lè help ó tún flash ọ̀pọ̀lọpọ̀ ni mo ti block number ìdánú tí ò láǹfààní àti wọlé sórí ètò yìí mọ́ arábìnrin àjọkẹ́ láti mọ̀wé éjì wọn 60 years ni o ọgọ́ta ọdún ọkọ wọn di ṣaláìsí iṣẹ́ rọṣọrọṣọ tẹ́lọ̀ níṣẹ́ tí wọ́n ń ṣe ọkọ wọn di ṣaláìsí èèyàn tó múra díẹ̀ ni arábìnrin àjọkẹ́ wọ́n dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú ìjẹ̀bú nípínlẹ̀ ogun wọn ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ àmọ́ ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 6 wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí ọkùnrin tí ò bímọ mọ́ ni o tó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ tó ṣe gbára lé tó dẹ̀ jẹ́ ọmọlẹ́yìn kírísítẹ́nì tí èjì tiẹ̀ náà wà láàrin 60-64 years ó tiẹ̀ kéré jù ọkùnrin gbọ́dọ̀ jobìnrin lọ wọ́n ní 60-64 years bó bá fi ọdún 4-7 jà wọ́n lọ kò tí ì báàdì jù ìyẹn arábìnrin àjọkẹ́ àwọn náà ń gbọ́ ni ketekete báyìí láti mọ̀wé ọ̀gá wa àwọn náà ni wọ́n wá bá tí wọ́n dẹ̀ perform arábìnrin àánú olúwa pọ̀ láti agége ọmọ bíbí ìpínlẹ̀ èkó tá a wà yìí ni màmá yìí ẹ ṣeun ìní o láìpẹ́ yìí ni màmá sẹ́ǹdì recharge card sí gba olúmọ̀ọ́yẹ́tì ń gbìyànjú ṣe gidi lẹ́ ń ṣe o ẹ̀yìnú ẹ gbà bá bàtà ẹ̀rí nǹkan pọ̀ fún yín eléyìí náà ó tó díẹ̀ tán díẹ̀ kéré àbí wọ́n ń pè nínú díẹ̀ ń tàlàbà nù bèjì arábìnrin àánú olúwa pọ̀ láti agége ọmọ bíbí ìpínlẹ̀ èkó ni wọ́n 65 years ní èjì lórí ọjọ́ orí wọn wọ́n ti bímọ o wọ́n dẹ̀ jẹ́yàn pupa wọ́n ní àwọn nìkan làwọn ń dágbé nulé àwọn obìnrin dẹ̀ rẹwà wọn ò fi bẹ́ẹ̀ sanra púpọ̀ wọ́n ní kírísítẹ́nì ọkùnrin tí ò rẹ̀ kí ń mutí tí ò sanra jù tí ò bímọ mọ́ tọ́jọ́ orí ẹ̀ wà láàrin 60-70 years arábìnrin àánú olúwa pọ̀ láti agége náà sọ bẹ́ẹ̀ o ẹni tí ò kí ń mutí kírísítẹ́nì tí ò sanra jù tí ò rẹ̀ bímọ mọ́ tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 60-70 years tẹ́ bá gbẹ́ ní tẹ́lẹ̀ òbí mọ́ ó túmọ̀ sí pé ìbálòpọ̀ nìkan yẹ kó ti yé yín àjọ ń gbádùn ara wa ni bọkùnrin bá ti nàwọ́ ẹ̀ lẹ sóbìnrin kóbìnrin má lọ ṣì mẹ́sì sọkùnrin àjọ ń gbádùn ara wa ni àjọ ń gbádùn ara wa ni mo jẹ́rì ọláìdí ọdún òun jẹ́ ọ̀dọ́ ọlọ́pàá oníkóńdó àbò tí wọ́n ja ibẹ̀ lọ́wọ́ àbáyẹ arábìnrin oyinkansola láti ìyànà ìpájà oyinkansola èjì oyinkansola 52 years ni ọmọ mẹ́ta ni wọ́n ti bí fúnra wọn wọ́n sì ń dágbé ọjà ni màmá yìí ń tà ìyẹn oyinkansola wọ́n láwọn àtọ́kọ àwọn ti túká oníkálukú ti wà láàyè ara ẹ̀ ìlú èkó ta wà yìí náà ni wọ́n gbé bí wọn sí ṣùgbọ́n ọmọ ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ní àwọn kan nílùú ọkùnrin nìkan táwọn àjọ máa wọlé wọ̀de ẹ̀yẹ kò ti yé yín manfriend wọn àjọ máa wọlé wọ̀de nìkan láìsí ọmọ bíbí ń bẹ̀ mọ́ arábìnrin tí mo ń lè sọ̀rọ̀ nípa èyí oyin kọsọ́lá yìí wọn lómi lára díẹ̀ ọmú wọn ó wà ń déédéé ọwọ́ ẹ̀mọ̀ pé ń tẹ́ máa ń wò jù nìyẹn lára obìnrin ṣùgbọ́n ọlọ́run fún wọn lẹ́bùn lọ́wọ́ ẹ̀yìn náà wọ́n ní ìbálòpọ̀ nìkan àti ìtọ́jú làwọn fẹ́ lọ́dọ̀ ọkùnrin ọ̀hún tó bá yọjú tó bá ní kan ṣe ni o tó nífẹ̀ẹ́ sí àwọn tó dẹ̀ jẹ́ kírísítẹ́nì òun náà ni arábìnrin oyinkansola ni wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí arákùnrin mr lanre láti ìbàfò nípínlẹ̀ ogun mr lanre ọmọ ọdún 43 years ni wọ́n ẹ̀sìn kírísítẹ́nì ẹ̀sìn tó ń ṣe iṣẹ́ bẹ́kà níṣẹ́ tó ń ṣe arákùnrin yóò ìbímọ rí o kò sí ìfẹ́yàwó rí single ni ó dẹ̀ jẹ́yàn tó mọ́ra díẹ̀ ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 6 àti 2 wọ́n ní obìnrin tó ń sọ èdè yorùbá lẹ́nu bíi tiwa ń bí tó jẹ́ kírísítẹ́nì tàbí mùsùlùmí tí ọjọ́ orí ẹ̀ ju 30-35 years lọ wọ́n ní tí orí firigbọ̀n jù wọ́n náà òfóbìnrin pàǹpá o tàbí tó sanra jù tó bẹ̀rẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó tún wà tó níwà gidi láti lé wá wọ́n náà gígé ló dé àwọn afẹ́ náà èyí táwọn náà ṣe ti tó àwọn náà fẹ́ bímọ arábìnrin gbẹmísọ́lá láti abúlé ẹ̀gbá gbẹmísọ́lá èjì 52 years ni o iṣẹ́ nurse agbẹ̀bí níṣẹ́ tó ń ṣe obìnrin yóò bímọ rí
ṣugbọn ọdọkọ ni wọn ni awọn wa wọn lo ọdọkọ la o si wa abirin na to so fun mi to wa ba mi ni ogba won lo maeti ah he o ti to odun meji lansin 12 years ti awọn ati ọkọ awọn ti jo nbe gẹgẹ bi ọkọ ati yawo ṣugbọn awọn ti gbin oju titi ko so mo laarin awọn ode awọn ode wo pe ah ọjọ nlo lori mi olorun sodi igba ti ba pada sinu ese mi ko to gbo o fowo lero mo o titi iwo yo fi se tiriri won da won fe bimo ile obirin re ki n pe sun tori e la won awon fe se sina awon fe bo sita no se ni ka won wa si bond fm bi a bi gbe mi sola yi won de je muslimi won je omo ipinle ogun won o so wa iyan dudu ni o won ga ni won bata ese merin ati mesan won ni okunrin to ma fe awon pelu agbelebu awon to de serious to kawe to de nise lowo to je christiani yoruba to ga to wo lati ipinle ekiti osun ti won ti dibo leni ni awon fe o si gboro ni mo onje se won okunrin on gboro mo onje se tori gba mi ta won ba sile eje okunrin ohun o gboro wo laarin 52 si 55 years ti o de kin muti ti o kin mu siga arabirin gbe ni sola lati abule igbalo so be fun mi bakana arabirin itunu opolopo obirin ni pe lowo an tansi elomi oju nti ati pe mi o de ni lo oko ki lo nti e loju social media an se elomi gan won se nso oju egaragba bayi ni pe ah ogbeni ayo tijumo ele yi radio re anybody o re answer won si to ba de mi titi o le mo kemi ni arabirin itunu lati ikotun eji itunu 50 years ni omo bibi ilu igbora lasako ofokun bara digikoni ni ibarapa ipinle oyo 50 years ni eji won oja ni mama yin ta iye itunu olonde igba fun won mama yin fe pe mi se lese o mo de pe en to mi kan se lobere yi won ni awon atoko awon ti kora won sile iye arabirin itunu okay abirin itunu okay won o kin si on dudu won o si popa bakan na won o so muslimi ni won de ga bi won ba tan ese mefa ati eyokan won ni awon ore awon no tari awon wa sodo wo bond fm o pe olumai ti lo ba o mo npa idada arabirin yi won ni awon ode bi momo ṣugbọn iru okunrin ti awon fe ni eni ti o ni ise gidi lowo to de ni moto ati ile ti efura ara to ti kole to be ni moto tori pe awon fun ara awon gege bi obirin awon ti kole igbe fun ara awon awon de se fence yika o to ko okun si ni moto okunrin to ma mu awon dun ti o de ni ma saroye gogogba ta awon mejeje ajo ma mu inu ara awon dun awon de mura lo si bi giga e ko ti ye okunrin ti o kin si baba arugbo awon de fe to je muslimi ti o kin muti ti o mugbo to de wa oke daada obirin yi ise won ni ise giri lowo olorun de gba fun won daada iye obirin arabirin itunu lati ilu ikotun arabirin abiodun lati sasa eja abiodun 41 years ni o ise ara e lo nse omo bibi ipinle ondo ni ko imariri bakan na ko ibimo ri eje 41 ni esin kristiani de lo nse ko dudu ko si pupa bakan na ko lomi na pupo o re wa lobirin omo na o kun wo daada bi akasowo te ba wo bu ba yo o ma bu to lowo ko ni ah iro mba ki ko to bo ki bu to abubu to o ga ni won bata ese marun ati mefa ah mo mo pe sege beja si won se be fi awo lo ba lodu ba ah won de okunrin ti awon fe ni okunrin to responsible to de ni ise to mu owo wole wa fun to kawe die bi o te po to de je christiani single tabi omo tomo to ti bi ti o ti ju meji lo yoruba ni won awon fe o ti eje de wa laarin 42 si 48 years iye arabirin abiodun lati sasa ogumtade mr akim lati ilu ikorodu mr akim yawo won di salaisi won de ti bi omo meta ise atoko se mechanic ise ton se 55 years no ni eji won omo bibi ipinle kwara ni
iyo dudu ni o de ga ni won bata ese marun ati mejo Mr. Akim ye o se n to sora o won fi be sora ero iba ni soro mi re je sare sile tori pe awon obirin si po le dada bayi ero iba ni soro ni 080 87 21 15 12 0808 7 21 15 12 gbogbo oniṣẹṣe akiyin o aku ipale mo duro arabirin kan mi lati ikorodu age kan mi 49 years ni ise nani lo nse o de ti bi omo meji sugbon kusi lodo oko e mo christian ni o omo ipinle ondo ni arabirin kan mi je o de je odudu ko fi be lominara o nje omo e o mo ni won ba sekele ko tobi ju be gele ni owo yi na se ri amo o ga bi won bata ese marun ati meta olo n fe okunrin ti ojo ori e nbe laarin 55 60 years oni boja christian boja muslimi olobirin o lesin iko to n ko fe ni pe okunrin ti obi momo to de ni se lowo o obi momo o ibalopo nikan ati itoju ni ohun fe lodo okunrin ohun iye kemi lati ilu ikorodu 49 years abiri ori ofe lati ejigbo eje ori ofe 51 years ni o obirin yi oja lo nta olodun de gba fun omo ilu ikire ni ipinle osun ni o de je lesin christi oko irisalais ti pe koda ti pe ti pe o ti bimo kan lo ri omo to bi bo so fun mi won ni awon ole lo pa omo yi na nigba to n para ewo omo omo to ti wa lomo to ti wa ni institution to de n para sile eko tawon ole reburu oko won ati gba na won pa won to wa nu moto omo ni won lara won ati gba na ya ni kan lo nda gbe lo nda fa ko so ko ko so momo o de ni awon fe bimo iyan ori ofe lati ejigbo obirin ti mo so npa yi oyo won to gbe gaji bayi bi ori mi ni o o de mora won tun ni owo eyin na nidi won lo mi na die won o gaji won o tun kuruju won ni awon fe bimo nkia kia sugbon to wa wa nbe ni pe okun ti oju 55 60 years lo to ni kan se to si re to ni se lowo ti e lo ngba fun ni mo so o ti e lo ngba fun to re oko wo e to re pe o gbera won ni awon fe so ti yen ori ofe ko se sakusaku yen lo fe o boy so fun mi ni yen o won do lo ma ti mi fe sakusaku okunrin o arabirin mo re ni keji lati osodi won ti pe mi mama ti pe mi pe ori n fun mi ara ro mi mo ro doctor ni nkan ko se yin ibalopo ni mo le need mama iyan ori me mo re ni keji ni o lati osodi age won 57 years ni oja ni won ta won de ti bimo koda omo ton bi meteta oni kaluku nbe la ya ara awon nikan la won dagbe muslimi de ni esin ti arabere mo re ni keji se won ni awon kan nilo ibalopo nikan ni sugbon nkan ta won friends ni pe okunrin to ba ndagbe ni awon fe debi pe àwọn awọn afúrara àwọn làwọn wa ọkùnrin má bọ́dà táwọn bá ti wá àwọn asun ọjọ́ kan ọjọ́ méjì bó bá ṣe tẹ àwọn lọ́rùn lẹ́yìn ìbálòpọ̀ àwọn padà sí agbègbè àwọn tí àwọn ti wá ṣùgbọ́n ọkùnrin tó ń dágbé làwọn fẹ́ ìyẹn màmá mo rẹni kejì láti osòdì ẹ̀ẹ́kọ́ ti yé wọn láwọn òbí mọ́mọ́ o àwọn òbí ọmọ mọ́ o obìnrin ọkùnrin tí ó ń dágbé tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ kò ṣe pé gbàtẹ́ bá mi tẹ́ kí mọ́lẹ̀ tán wọ́n ni bye bye kẹ̀ láìfo olùdó tó ń lu ẹ̀jẹ̀ kan ló ń lò rí arábìnrin roslyn láti ìlú ìkọ̀tún màmá 80 years ni wọ́n ọgọ́rin ọdún ọkàn wọn di ṣaláìsì màmá yìí rẹ̀ fine gan màmá yìí rẹ̀ wà ìfẹ́ àtẹ́bá rí wọn báyìí nìkan ní kí n gbé wọn tán yàyàyà o wẹ́ kò sí ń tọ́lá wọn ò lè ṣe màá bẹ lọ́wọ́ náà màá dẹ̀ bà wọ́n bóyá kí n bi kábíyèsí orí àwùṣẹ́ onígbòǹgbò bóyá kí n bi wọ́n kábíyèsí mo lè tẹ́rí sí i màmá roslyn yìí ọkùnrin wọn ṣaláìsí wọn dẹ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba kan wọn ti bí wọn méjì tó bá gbà wọn ní ọmọ àwọn ń bẹ nílùú òyìnbó mọ ẹ sọ fún mi o méjèèjì ẹ̀sìn kírísítẹ́nì màmá yìí ẹ bá dẹ̀ ra àwọn náà ló tọ́ wọn pupa ara wọn dẹ̀ lọ́ báyìí ìfá àti èmi àti wọn jọ wáyé káàkiri náà gbà wá ń bí ni
as a Christian listen to she, what a job of Bibi Pologu, one more, one Christian got to Luminara. Bigger one could do what I said, Marum, Simefalo. Mamma was leaning ye, one year walk on New York, Queen, but like by new. See your Jory Abel at 70 loss, okay. She'll go 8 years like one, when I only for a must 70 okay. Tell my job master, Papa Nule, or Quentin, book on that 1 year, or Quentin Motto, no fellow. Mama ku bi ma wa loke okun owo nbe lo iro te ba ri won e ran won lowo ni o ah we like that oh eh like was you say pe ro ba ni soro mi eh 080 87 21 15 12 0 80 87 2 11 5 1 2 Jekin lati Songota Dokas age 54 years ni ise nurse agbebi lo se omo bibi ipinle ogun ni omo ijo mimo celestial de ni ko dudu ko si pupa olowo atoko awon ti tuka awon si bi omo kan fura won arabirin gabi won batas mefa ati yokan o de rewa lobirin won ni eniti awon fe okunrin en to ga die to nse esin celestial to de ni iberu olorun lokan ti o ti bijo omo kan si meji lo to de ni se gidi lowo to se to ati mari nkia kia ta wa jo ma gbe papo gege bi oko ati awo nule sugbon won ni awon obi omo mo o won wa nti oro mo ba wo na we a je pe ohun ti olorun ba ti lowo si egborun ti towo gba niyan ko to di pe mo nlo eh mo dupe lowo gbogbo sakoso le se bond even patapata ati general manager jawa eh gbogbo yin na orise se na mo tun ki lekan si o gbogbo oba laye nipinle eko ipinle ogun ipe gbogbo southwest gbogbo yin patapata o na ni mo tun ki eh oruko mi o yi pada olumide olalere loruko temi be si pe mi ni olumaiti omi eko eko ni funka di sa o se lopolopo 080 87 211 512 080 87 21 15 12 enta npe mi ale nikan lanfani pe ofe ni ma fun loko na o te na obi ti mo daruko abi ma fun yawo ehan bo ba se gba lato la lo e gba form o ora lasun o daro.

bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi leléyìí ọmọ ọkùnrin kan ni ó nínú òun ru òun fẹ́ ṣèdájọ́ ẹ̀wà jẹ́ a fi ìjà fọ́ lọ́hun jà ayé máa fi ìjà fọ́ lọ́hun jà kọ́lọ́hun kó ṣàánú wa ni ọlọ́hun náà ló lè ṣe é òun àtọmọbìnrin yìí bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ni èdè àyedè ò lè ṣe kó má wáyé láàrin ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin wọ́n ṣe ń ba lọ ká tún jà lénìí ká tún parí ẹ̀ lọ́la wọ́n ṣà ń ṣe lọ bẹ́ẹ̀ ó yá èdè àyedè kan wáyé láàrin wọn àfẹ́sọ́nà ni wọ́n sì jọ jẹ́ àmọ́ ngbà tó yá wọ́n lọ fún bí oṣù ọ̀sẹ̀ mélòó kan ṣá ọmọbìnrin yìí padà pé nígbà tó pè ní òun máa fẹ́ sọ nǹkan kan fún o bóun ṣe wà yìí o òun ti fẹ́ra kù òun dẹ̀ ń gbìyànjú láti lọ yọ ọ́ ni torí òun ò lè jẹ́yàwó sàárà ẹni tó bá máa fẹ́ òun gbọ́dọ̀ fẹ́ òun ní ṣùlọ́kà ni ọmọkùnrin yìí wò ó òun rèé iṣẹ́ tóun ní lọ́wọ́ kò ń ṣe pé ó ti fẹ́ tóun jẹ dandan ọmọkùnrin yìí wò ó pé irọ́

ọmọkùnrin yóò fura ó nífẹ ọmọ obìnrin yìí lọpọlọpọ ìfẹ tó jilẹ ó wà láàrin wọn wọn lọ sílé ìwòsàn báwo lọ̀rọ̀ ṣe jẹ́ nígbà tá à ń fẹ́ra wa a ṣàyẹ̀wò AA lọ́pẹ̀ mí ọmọ obìnrin AS ni níbo ni SS ti wáyé dókítà ní well ẹ̀rọ á máa ṣàṣìṣe ń gbà míì ṣé ẹ ti tún àyẹ̀wò ṣe ó lè jóòótọ́ ó lè má jóòótọ́ mistake máa ń wáyé wọ́n ṣe wọ́n gbé jáde ọmọ yìí SS náà ni ẹ̀yìn náà ẹwà àbúṣà kí ló wá lè ṣẹlẹ̀ DNA olóhùn ló lọmọ wọ́n ṣe bẹ́ẹ̀ owó ṣà ń lọ bó ṣe wọn lọ́hùn ló ń ṣọlá ọmọ yìí ń dàgbà ó ń dàgbà àmọ́ wọn ò láǹfààní láti lóyún mi ọmọ ẹ̀ nìkan ló wà lọ́wọ́ wọn obìnrin tí ẹ̀ ń tara pàrà kó má dípò máa lọ fẹ́lòmíì ó máa bímọ míì eléyìí tó nípèníjà àmọ́ ọmọkùnrin yìí ó ṣèlérí fún ó lóun ò ní já ẹ jùúlẹ̀ ó ṣáà rí pé àjọ ń tọ́jú ọmọ yìí ni mi ò ní fi ẹ́ sílẹ̀ o mi ò níyàn ẹ jẹ mo nífẹ̀ẹ́ tinútinú tọkàntọkàn ni.

nínú nǹkan ọmọkùnrin yìí wọ́n ṣà ń tọ́jú ọmọ lọ àmọ́ bí ọmọ yìí ṣe ń fè ní kúfọ̀ládìde abiyamọ arẹ ògbà wọ́n lè ṣètọ́jú ọmọ yìí àrùn ẹ̀jẹ̀ ni bẹ́ ẹ bá gbé lọ sí òkè òkun wọ́n lè ṣe o àmọ́ a ná yín lówó owó rọ̀gùnrọ̀gùn ọkùnrin ìwò pé kò sówó owó tó wà lára irọ́ o gbọ́dọ̀ bá mi tọ́jú ọmọ yìí o ìwọ lè ṣe kinní kan o kò sí mi o ojú kan ẹpà ojú kan èrè kó ṣàánú fún mi. Ọmọkùnrin yìí wò lóòótọ́ pé ìnira ọmọ yìí pọ̀ ohun tó lè tà ó tà á ó lọ sí báǹkì ó lọ gba owó rọ̀gùnrọ̀gùn ó lọ yáwó èlé wọ́n ṣàtú gbogbo ẹ̀jọ́ àtìyá àtọmọ wọ́n fò lọ ìlú òkèrè wọ́n lọ ṣètọ́jú ọlọ́run ṣèyanu ara ọmọ yá lóòótọ́ àlàáfíà padà wọ́n dé wọ́n ń gbégbé àlàáfíà lọ. Àdédé lọ́jọ́ kan nítorí àkókò wa kí n sáré mu pápápá wọ́n wà ń lé ni wọ́n kọ̀ gbọ́ gùrùgùrùgùrùgùrù Grisman ní pè wọ́n wọ́n rọmọ ọkùnrin kan tí wọ́n dì í sílẹ̀ ń bẹ̀ àtọwọ́ àtẹsẹ̀ lọ́kọ̀jajúlẹ̀ kí lélẹ̀ ìkìlélẹ̀ ọmọkùnrin òun ò sọ̀rọ̀ wọ́n ṣà irú kí lélẹ̀ yìí lẹ́nu ọ̀nà lé kí ló lè dé wọ́n ṣà ṣe kí ni o wọ́n ran ọmọkùnrin lọ́wọ́ wọ́n mú wọlé wọ́n tu wọ́n bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀.

ọkùnrin ìgbà tí wọ́n bí ó náwọn ajínigbé lọ́gbé òun wọ́n jòun lẹ̀ wọ́n ti gba eléyìí wọ́n ti gba tọ̀hún òun ò ti ẹ̀rán tí nǹkan kan mọ́ òun ò ṣe kíni ẹ ṣáà jẹ́ a máa tọ́jú ẹ̀ gbogbo àpá ló wà lára èyí ìyàwó ní ojú ló ń rójú ṣàánú káwọn tọ́jú ẹ̀ ó wà nílé wọn wọ́n ń tọ́jú ẹ̀ lọ ká ṣáà má fọ̀rọ̀ gùn ọmọkùnrin yìí òun àti ìyàwó wọn jọ ń kùlù bọ́ọ̀dì ọjọ́ kan lọ kọ́ jáde lọ ó lọbi iṣẹ́ nígbà tó máa padà dé ló ń gbọ́ fìnnìfìnnì lẹ́nu lẹ̀kùn tíyàwó ti ń sọ fún pé báwo lo ṣe ṣé báwo lo ṣe rìn nígbà tán jí ẹgbẹ́ tó wá bọ́ sí ìbà àpá ṣe wà lára ẹni tóun ò bá ṣe bẹ́ẹ̀ ọkọ lè má gbàgbọ́ òun dígbọ́n sí i ni ọmọ kinní kan kinní kan ọkùnrin tọ́gbà ó ti fẹ́ máa ṣe sọ́mọ ní òun fẹ́ rí dájú pé kó má jẹ́ pé ó fẹ́ máa bọ́mọ ẹ lájọṣepọ̀ o lọmọkùnrin yìí gbọ́ irú kí leléyìí.

ojú ìyàwó ẹ̀ ó nírọ̀ kò sí ohun tó jọ òun ló lọmọ ó takú ó kó wọn gbogbo wọn ó di ilé ìwòsàn nígbà tó máa padà ṣe àyẹ̀wò àyẹ̀wò sọ ọ́ di mímọ̀ pé òun kọ́ ló lọmọ ṣe bá ṣàyẹ̀wò níjọ sí ìyàwó bá jẹ́wọ́ kó jọ òun padà lọ nọwọ́ kúdúrú sí dókítà ni kó pa òun sílé kó má pa òun síta láti iye ọdún yìí ìwọ́ mà lọ́mọ òun ò mà ní owó báǹkì gbèsè má ṣì wà lọ́rùn òun ó wò pé pẹ̀lú gbogbo ọjọ́ òun tó ti fi ṣòfò àtowó àti wàhálà tóun ti ná dànù òun fẹ́ ṣèdájọ́ àmọ́ òun tún ń wo ọ̀rọ̀ ìjọba ẹ gbọ́ kí lòun lè ṣe sírú ẹ̀ òun ò fẹ́ wò pé kóun fìjà fọlọ́run jà ọmọbìnrin yìí ti fàkókò òun ṣòfò gbèsè wà ńlẹ̀ o owó ń gorí gbèsè kò tí ì san tán o ó tún wá lórí láyà ọmọkùnrin tó tún bímọ òun fún wọn tún dọ́gbọ́n ó tún wá sínú ilé òun òun ń bọ oúnjẹ òun ilé òun ló dúró sí lábẹ́ òrùlé òun wọn tún jọ ń kùlù bọ́ọ̀dì ẹ gbọ́ kí ni kí n ṣe.

0: náà la ma fi ṣe lọ lórúkọ àwọn lọ́gàá lọ́gàá nílé iṣẹ́ Bond FM 92.9 là ń kí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan ilé iṣẹ́ wa láàyò. Lágbára Ọlọ́run ọba bá a ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí a ò ní tójú orun dójú kú o ibùsùn wa ò ní dibòjì. Ogun gbàmígbàmí kò ní jẹ́ ìpín wa lọ́gànjọ́ òru. Tó bá tún di aago mẹ́rin ìdájí, a máa kíra wa kú ojúmọ́ nílé iṣẹ́ Bond FM 92.9. Olólùfẹ́ wa pátápátá la kí o. Kábíyèsí náà ń gbọ́ wa dìgbà yá ní kábíyèsí òun fi Bond FM ṣeré wọ́n ní ẹ̀yin tẹ́nàntì mi yìí láńlọ́ọ̀dù a gbọ́dọ̀ máa bá yín fẹ̀mí dọ́gba àwíṣẹ́ onígbòǹgbò ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá kábíyèsí o. Aago mẹ́rin ìdájí láti kíra wa kú ojúmọ́. Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lórúkọ tèmi. Ó dàárọ̀ sà, ó dàárọ̀ mà, ọ̀kọ̀ọ̀kan la ó sùn, ọ̀kọ̀ọ̀kan la ó jí, àsùn jí o.
1: I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength.